0: 72 hours with God. Pẹ̀lú bàbá wa bàbá Adua AK-47. Wọ́n máa wáyé lọ́jọ́ Friday May 29, Saturday May 30, àti Sunday May 31 ọdún yìí. Lórí òkè náà mọ̀ wọ̀ ìlú Àpàtẹ́rẹ́ Ìbàdàn. On the 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tá a bí bàbá Adua AK-47. Ẹni tí Ọlọ́run lò nínú ayé onípojúpo káàkiri àgbáyé. Ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè Adua náà mọ̀ wọ̀. Ibi tó ti pọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ lọ́fẹ̀ẹ́. Ìwọ náà máa bọ̀. Àwọn jàǹkàn-jàǹkàn rẹ̀ sí Ọlọ́run aláyè ló máa wà ńbẹ̀. Tó ẹ mọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti wọ ròdù Ìbàdàn. Ẹ wọ mọ́tò ejòkú, pátá ejòkú, ẹ wọ mọ́tò Àpàtẹ́rẹ́. Lórí òkè Adua náà mọ̀ wọ̀. Fẹ́kúnrẹ́rì àlàyé. Mẹ́mbà sí ni kẹ́ ẹ máa pẹ̀. 0903-393-3006 tàbí 0066-48-1455.
1: Ìbò fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà. Ìfẹ́ inú rere sí ènìyàn. Ẹ bá mi kọrin ẹ̀yin alààyè tẹ́ ẹ máa rírí Ọlọ́run àti ẹ̀yin tẹ́ ẹ gba Ọlọ́run gbọ́ nínú ayé mi. Ọ̀sẹ̀ yìí ni ọjọ́ ìbí mi. On the 31st oṣù yìí la bí mi. Mo wá gba ìtọ́ni láti súre fún gbogbo èèyàn tọkàntọkàn. Pẹ̀lú àwẹ̀ nínú kí n súre fún yín kí oníkúlùkù kó lè lẹ́rìí. Ẹ wá bá mi kọrin yìí. Matthew, mo dúpẹ́ mo fi yìn fọ́lùwà. Mo dúpẹ́ mo fi yìn fọ́lùwà. Ayé ò torí mi rajà lọ́dọ̀ bàbá òní kú sí. Mo dúpẹ́ mo fi yìn fọ́lùwà. Tẹ́lẹ̀ àtẹ̀wẹ́, mo dúpẹ́ mo fi yìn
2: fọ́lùwà.
1: Mo dúpẹ́ mo fi yìn fọ́lùwà. Wọn ò torí mi nájà lọ́dọ̀ bàbá òní kú sí. Mo dúpẹ́ mo fi yìn fọ́lùwà. Ayérayé ò ṣe o, mo dúpẹ́ mo.
2: Fọ́lùwà.
1: Ohun tọ́lùwà ti ṣe, mo dúpẹ́ mo fi yìn fọ́lùwà. Ayé ò torí mi nájà lọ́dọ̀ bàbá òní kú sí. Mo dúpẹ́ mo fi yìn fọ́lùwà. Matthew, gbogbo ẹni tí ọdún bá lè kan sí fún, ó yẹ kó máa dá ọpẹ́ padà. Matthew, orí ti sàmú sọ ni. Ìwé Psalm 39:4, ó wí pé
3: Olúwa,
1: jẹ́ mọ òpin mi àti ìwọ̀n ọjọ́ mi. Bí ó ti rí, kí n máa lè mọ̀ ìgbà tí mo ní ní orí nǹkan báyìí sí. Kẹ́yìn ó lè máa fi ọgbọ́n ka iye ọjọ́ rẹ̀ tó kù. Matthew, mo fẹ́ súre fáwọn èèyàn. Mo tún lè ọdún kan sí nínú ayé. Matthew, tẹ́yìn bá lè ọdún kan sí, ẹ sọ fún pé kò ronú nípa nǹkan mẹ́rin. Number 1, ètò ti lóòbọ̀ láti ọjọ́ yẹn tá a lò lò fún. Matthew, Number 2, ètò kù tó fẹ́ lò tá a lò fẹ́ lò fún. Number 3, mélòó nínú àwọn tẹ́ ẹ jọ pé iye ọjọ́ kan náà wọn ni ayé wọn dára báyé rẹ sì dára. Number 4, mélòó nínú àwọn tẹ́ ẹ jọ jẹ́ ọjọ́ kan náà ni a sì wà láyé ní àkókò yìí. Matthew, àwọn tó yẹ kí ẹni tí ń ṣe bá dé kó fi dúpẹ́ nu o. Number 5, Matthew, ẹ wá bilérè pé ní n tó ti dáyé yìí ó tẹ èèyàn mélòó tó ti gbọ́kú wọn ṣùgbọ́n tí wọ́n sì wà láàyè. Matthew, bàbá wa rí bẹ́ẹ̀ ìpè àánú Ọlọ́run ó dáa sí ọ. Ìdí nìyí o gbọ́dọ̀ máa dúpẹ́. Sọrí 72 hours èyí tá a fẹ́ ṣe ní oṣù yìí. That is on the 29, on the 30, at on the 31. Bá a ṣe ṣeré. Number 1, ní on the 30, mo máa fún gbogbo àwọn ènìyàn ní báírò méjì. Báírò yẹn iṣẹ́ la fẹ́ fi ṣe o. Sọ̀rọ̀ èyí tó jẹ́ blue bẹ́ẹ̀ yẹn. Gbogbo èèyàn tó bá mọ̀ délé yóò fún ọmọ rẹ̀. Àwọn ọmọ yẹn dẹ̀ máa pass exam. Tó o bá fi báírò yẹn, tó o bá fi kọ lẹ́tà, lẹ́tà yẹn ó gba ojú rere pàdé. Tó o bá fi kọ quotation yóò bá ojú rere. Èmi ti gbé dé, mo dẹ̀ ń súre sí. Owó iyebíye ni mo fi lọ ṣe. Ṣùgbọ́n mo fẹ́ fún yín lọ́fẹ̀ẹ́. Ìwọ sàmúwe kan lọ́wọ́ bó bá ti ń bọ̀ ní ọjọ́ Saturday. O nìyẹn ọ̀sẹ̀lẹ̀ lágbára Ọlọ́run. Ọjọ́ Sunday sẹ̀rímónì nìyẹn. Tá a bá ti ń parí òru àwọn áńgẹ́lì a bẹ̀rẹ̀ yẹn látàgo 10, aago 11, aago 12. Àwọn aránsẹ́ Ọlọ́run ńláńlá ní àgbáyé tó o rírí o pàdé wọn níbẹ̀ lágbára Ọlọ́run. Gbogbo wọn fẹ́ wá sẹlẹ̀bírẹ́tì Jésù nínú ayé mi. Lórí òkè lápàtẹ́ rẹ ni o. Matthew leyin yen ti awon ransi olorun ba ti celebrate olorun inu aye mi ta titi da go merin en gbo bo wa di ni ogajo oru ale Sunday gbogbo wo wa ninu white white la wo on Sunday yen gbogbo wo wa no white Matthew a wa gbe latago mejila wo yi majumo a wa da bi angele iyin ni o Paul ati Silas ene kan gbo mi mo gbadua on ti yo sele ta yo fi gbagbe ojo bi re koni sele si omo.

0: May 31 ọdún yìí lórí òkè náà mọ̀ wọ̀ ìlú àpàtẹ̀rẹ̀ Ìbàdàn on the 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tá a bí bàbá àdúrà AK 47 ẹni tí ọlọ́run lò nínú ayé onípojúpo káàkiri àgbáyé ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè àdúrà náà mọ̀ wọ̀ ibi tó ti fọ́pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ lọ́fẹ̀ẹ́ ìwọ náà máa bọ̀ àwọn jàǹkẹ̀jàǹkẹ̀rẹ̀ sí ọlọ́run aláyè ló máa wà ńbẹ̀ tó ẹ mọ́pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti wọ ròdù Ìbàdàn ẹ wọ mọ́tò ẹjọ òkú pátá ẹjọ òkú ẹ wọ mọ́tò àpàtẹ́rẹ́ lórí òkè àdúrà náà mọ̀ wọ̀ fẹ́kúnrẹ́rẹ́ àlàyé nọ́mbà sí ní kẹ́ ẹ máa pẹ̀ 09033933006 tàbí 00664814455.
1: Matthew sọ ọmọ pọn máa ń tẹ̀lé ti nọ́mbà èèyàn ohun tó máa ṣẹlẹ̀ tí ayé fi máa gbàgbé ọjọ́ rẹ lórúkọ Jésù ayérayé fagilé ayé kìyàn máa ti bá di òkú mọ́ Matthew ohun tó máa ṣẹlẹ̀ tí wọ́n fi ṣe no fún ọjọ́ ìbí rẹ ẹ̀mí mímọ́ ò ní fààyè gbà mo fẹ́ súre fún yín tọkàntọkàn fún ọjọ́ ìbí mi number one ẹgbọ́ ọ̀rọ̀ olúwa o gbogbo ẹni tó ń gbọ̀n olúwa lẹ́nu mi gbọ́ ta ló kọ́kọ́ pàdé lọ́jọ́ tó lajú sáyé bó o ṣe lajú òun ló kọ́kọ́ rí sí ayé ṣùgbọ́n tó jẹ́ pé ẹni tó bá ti rí kò ní rí nǹkan rẹ gbogbo májẹ̀mú ọjọ́ yẹn ayérayé bàjẹ́ báyìí Matthew ta lẹni tó fọwọ́ kàn ọ́ ọwọ́ àkọ́kọ́ tí máa kan ọmọ bàbá ṣe ń fa jáde láti inú ìyá rẹ̀ ó ní mí ni o ẹni tó fọwọ́ kàn ọ́ tó jẹ́ pé gbogbo nǹkan tó bá ti fọwọ́ kàn ó ní máa ń bàjẹ́ tó wàá ba òkú jẹ́ mọ́ ọ lára lónìí májẹ̀mú ọjọ́ tá a bí ọ tó o bá sàmì májẹ̀mú yẹn bàjẹ́ láàárọ̀ yìí Matthew mo ń sọ nípa ìbí mi máa gbọ́ sà ẹnìkan ń gbọ́ mi ta lẹni náà tó mú nínú ẹ̀jẹ̀ ìbí rẹ ó rí i pé wọ́n sọ fún Ephraim bíbélì wípé bó ṣe ti Ephraim ní ògo rẹ̀ yóò fò lọ bí ẹyẹ láti inú láti ìlóyún àti láti ìbí ta ló mú nínú ẹ̀jẹ̀ níjọ́ tá a bí ọ tí a fi òwú mu tí a fi ọgbọ́n mu ìyá rí òkúkú mọ̀ bá ti fi nǹkan nù ta lẹni náà tó mú nínú ẹ̀jẹ̀ rẹ gbọ́ ọ̀rọ̀ olúwa gbogbo ohun tí a ṣe sí ọ nígbà ìbí mo lo májẹ̀mú ọjọ́ tá a bí mi mọ́mì so máa sàmì májẹ̀mú ọjọ́ náà ó bàjẹ́ lórí rẹ láàárọ̀ orí tiyín ni mi fi jẹun ọ̀pọ̀lọpọ̀ ti ń sẹ́ndì ẹ̀bùn dáde ẹ̀bùn ọdún ẹ̀bùn bá dé ìgbà àwọn tí mi ò ti expect Matthew abó orí àánú ṣe ń wọlé ó wà wò pé so mo tó báyìí lọ́wọ́ yín ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa mo lo májẹ̀mú ọjọ́ tá a bí mi ọ̀sẹ̀ mi rèé ìyá mi ń rù mí káàkiri lọ́jọ́ náà lọ́hùn lọ́sẹ̀ yìí náà ni wọ́n ń kí wí pé ẹ pẹ̀lẹ́ o ẹ máa rọra o ẹsẹ̀ ọ̀tẹ̀lẹ̀ láyọ̀ o èmi lẹ́sẹ̀ ọ̀tẹ̀lẹ̀ o Matthew ẹsẹ̀ dẹ̀ tẹ̀lẹ̀ láyọ̀ lọ́jọ́ náà lóòótọ́ ní Ìbàdàn bí báyìí ní UCH ní Ìbàdàn bí báyìí mo gbàdúrà gbogbo ẹni tó ṣàmì mo lo májẹ̀mú ọjọ́ tá a bí mi tó o bá lè ṣàmì lórúkọ Jésù gbogbo májẹ̀mú tó dèdè ogun sí ọ májẹ̀mú yẹn lana láàárọ̀ yìí Matthew tó bá jẹ́ pé a máa inú yàrá tí a bí mi sí UCH ni ọ yẹ ká lọ bẹ àyọ ẹ̀kọ́ ni ọ̀gbà táwọn a máa yàrá yẹn ń kọ́ ìyá dẹ̀ ti lọ́n tiẹ̀ ìgbà sámọ̀ pé UCH ní Ìbàdàn bẹ́ẹ̀ àdúgbò ni University Teaching Hospital àbíkílẹ̀ máa ń pè ibẹ̀ yẹn ni ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ẹnìkan ṣàmì gbogbo ẹ̀yìn tẹ̀ ń bẹ ní UCH tẹ́ ẹ rù lónìí ẹ̀gbọ́n ọ̀rọ̀ olúwa ọwọ́ tó mú ká bí mi wẹ́rẹ́ nílùú Ìbàdàn mo pa á ní àṣẹ ó yà kó bí ẹ̀yìn náà wẹ́rẹ́ gbogbo ẹni tó wá rù ní aláboyún ẹ̀gbọ́n ọ̀rọ̀ olúwa àṣẹ ìbíwẹ́rẹ́ dà ó yà kó wọlé tọ̀ yẹn báyìí mo lo májẹ̀mú ọjọ́ òní gbogbo ẹ̀yìn tẹ́ diwọ́ di sẹ̀ sínú lórúkọ Jésù agbára ìbíwẹ́rẹ́ ó yà kó bọ́ọ̀lù ayé rẹ báyìí mo bẹ́ ẹni tó la yé àtọ̀run sọ̀rọ̀ Matthew májẹ̀mú ọjọ́ tá a bí ọ ọjọ́ ìkúnlẹ̀ ìyá rẹ májẹ̀mú ọjọ́ tá a bí ọ omi wo ni a fi wùrọ̀ ta ló mú mi ní omi náà tó sọ pé òun fẹ́ ṣèjàmbá ohun tá a gbà lọ́wọ́ rẹ lọ́jọ́ ìbí lórúkọ Jésù lónìí o bàbá mi dà padà láàárọ̀ mo dúró ná májẹ̀mú orúkọ Jésù mo dúpọ̀ nínú májẹ̀mú ẹ̀jẹ̀ jésù mo dúpọ̀ nínú májẹ̀mú agbára jésù gbogbo ẹni tó bá ṣàmì ẹgbọ́n ọ̀rọ̀ olúwa lórúkọ jésù àánú mo bèrè ìrànlọ́wọ́ mo bèrè ojú rere mo bèrè ó yẹ kó dìde fún ayé yín ọwọ́ ìrànlọ́wọ́ dà ọwọ́ ìrànlọ́wọ́ dà ọwọ́ ìrànlọ́wọ́ dà ọwọ́ ìrànlọ́wọ́ ọlọ́run lórúkọ jésù ó yẹ kó dìde fún ayé rẹ gbà yanu bẹ́ẹ̀ ló máa rí ó ṣe bẹ́ẹ̀ mo pe gbogbo ẹ̀yìn èèyàn ńlá gbogbo ẹ̀yìn olókìkí gbogbo ẹ̀yìn tẹ́ nífẹ̀ẹ́ kristi inú ayé mi mo pè yín si ojo bi mi e wa ba mi celebrate Christ ninu aye temi na mi o pe yin tele ri o sugba fun gba akoko yi mo invite yin o mo invite yin o loruko Jesu ohun rere le mo se ni aye ojo Sunday gaga lo bo si a de celebrate ago me wa lati bere celebration titi dago merin abo ni role loruko Jesu lo dara fun a gbogbo eyin ti e nbo si ori oke no mo wo lagbara Olorun gbogbo awon branch wa oni ma to ma duro si branch wa ni challenge ma to ma ti bare ma si ko awon eyan lati ojo Thursday titi di ojo Sunday ni ma to ma ko awon eyan sori oke yo dara fun ati branch wa to wa ni Jebode laaro Thursday ise kan ta nse lowo ni challenge pelu omi a ma pari e laaro Thursday yo dara fun iwo na ma bo ya jo gbadua o ra nu gba ni ojo Sunday gbogbo eyan pata o ma lanfani lati bo mi lowo yo de dara fun eyin te wa nbo si 72 hours o ti bere Friday Saturday ka to gba wo Sunday e je ki n fun ni phone number yi eyin te nbo lati Eko te fe wo moto ni egbeda ni water bus stop ni egbeda moto ma wa nbe phone number yi le ma pe gbogbo eyin te wa ni Sango Water te wa ni Yana Paja eyin pe phone number yi ofe le gbe moto de ori oke yo dara fun a 08033456865 iyen lati ko gbogbo eyin te fe wa lati ko 08033456865 e pe Pastor Adegoke sori number yen eyi to wa je wi pe akurele ti nbo e pe Pastor Gideon sori number yi 081 386 291 44 081 386 291 44 eyin te nbo latakure niyan o gbogbo eyin to wa je wi pe lati osogbo le ti nbo oko ofe le eyin na ma wo lori oke no mo wo e pe Pastor Michael sorry 081 371 052 84 081 374 052 84 bo eyin te wa ni ko ni Ikorodu e pe Evangelist Ayo si ori number yi 070 849 064 91 eyin te wa ladugo Okorodu 070 849 064 91 e mo ba won bo sori oke eyin te wa wa ni Ijebu Ode eyin ti Ijebu Ode e ti ni number lowo number Mr. Kundayomi eyin e pe ofe le ma gun moto dori oke no mo wo 080 522 58 695 080 522 58 695 eyin te wa ni Ijebu Ode mo gbadua loruko Jesu e serere mama e ma ra anu gba daddy e ma riran lowo Olorun owo yin yo te yanu be lo ma o ti sebe Jesu

0: The best and the best.
1: Èmi ọmọ yín náà ni ó jọlí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
2: SELARIE salary.
1: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
3: TURMERIC turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
5: Ayọ̀, ojú rẹ̀ gún rege o. Àbí ṣì kí n ṣoyún kan náà lájọ ní ni?
6: Ṣọlá, bẹ́ẹ̀ ni o, parọ́. Láti ìgbà tí mo ti ń gba àwọn oògùn oníkóró kékèké nílé ìwòsàn ìyáwó sẹ́ńtà, ṣe lójú mi ti ń gún rege.
5: Àwọn oògùn oníkóró kékèké wo tún nìyẹn?
6: Àwọn oògùn tí wọ́n ń fún àwọn aláboyún ni àwọn èròjà ìyá àti ọmọ fún ìlera pípé.
5: Ṣé health center wa náà ni wọ́n ti fún ẹ nìyẹn?
6: Bẹ́ẹ̀ ni, tó bá lóhun tó ń kan lómi inú pẹ̀lú ọmọ rẹ, wọ́n ṣetán láti ṣàtìlẹyìn fún ọ.
5: Má lọ sí health center mi lọ́la. Èmi náà fẹ́ kójú mi gúrégé, kọ́mọ inú mi náà wà ní àlàáfíà.
7: Tí o bá ti lóyún, tètè lọ forúkọ sílẹ̀ fún ìpàdé aláboyún. Ṣé bí Ṣọlá, mọ health center tó súnmọ́ ní ìgbàgbọ́ nínú rẹ̀ kí o sì lọ síbẹ̀.
8: Ìkéde yìí wá láti ọwọ́ agbègbè àgbéjọpọ̀ ìlera àkọ́kọ́ orílẹ̀-èdè tí a mọ̀ sí National Primary Healthcare Development Agency (NPHCD).

0: Splash FM 105.5.
1: Splash 105.5 FM. The best and the best.
2: Ìdí ọ̀run máa fẹ́, ìdí àánú ó yá máa fẹ́, tí ojúmọ́ bá ti mọ́ ní ìrì máa ń fẹ́, ojúmọ́ ní mọ́ kiri ó máa fẹ́, àṣẹ olúwa ni, gbogbo èèyàn sán bí, àkókò èrè òwúrọ̀ dé, ẹ wá gba ìyanu láti ẹnu bàbá wa nínú olúwa, apọ́sù Dr. FM Mustapha JP, bàbá ṣe bí ọba, olùdásílẹ̀ ìjọ Ọlọ́run, City of Christ Golden Church, Land of Reality, ti National Camp wọ́n wà ní, ṣe bí ọba International Power Line Camp, kilometer 54, Lagos Ibadan Expressway, Lufuwa pé ìpínlẹ̀ Ogun, apọ́sù Oya.
3: Ẹgbẹ́ ẹwọ́ méjèèjì sókè.
4: Lift up your two hands.
3: Ẹ bá mi kọ ni.
4: Join me to sing this song.

0: inú ilé ya ti dé. Ayẹyẹ àti ìgbàládùn ti wá bẹ̀rẹ̀ wa yìí.
1: Ìyàgbádùn ẹ̀dínwó tí ò lẹ́gbẹ́ lórí gbogbo ọjà Itel lásìkò pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ọdún ilé yá yìí.
0: Ra fóònù Itel City 200 ní 139,900 naira péré.
1: Tàbí kó yára wá ra Itel A200 Plus fún 129,900 naira péré. Kó o sì tọ́jú ẹ̀dínwó 5,000 naira sápò.
0: Pẹ̀lú àwọn ẹ̀bùn mìíràn tó máa gbà lójú ẹsẹ̀ bíi Power Bank àtàwọn ẹ̀bùn látọ̀dọ̀ Itel ní tààrà.
1: Yára wá ra tirẹ̀ báyìí. Ìpolongo yìí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ 15 oṣù karùn-ún sí ọjọ́ 15 oṣù kẹfà.
0: Itel, gbé ìgbé ayé tó rọrùn.
2: Màámi, tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
3: Ó lè mọ́ lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
4: Bẹ́ẹ̀ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbòbò ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Toilet Cleaner.
5: Hypo.
6: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.

0: Oh yeah, kala yebe yebe.
1: Oh di yidi. Yidi. Yidi. Yidi. Yidi. Awon gini to jinna denu.
0: Togbe teki teki ni o.
1: Awon lace to debe debe. Oh my God.
0: I already made nko.
1: Ah.
0: Awon abaya. Awon abaya.
1: Ajalamia.
0: Awon abaya to lagbara.
1: Oh my God. Awon abaya
0: ti so gesi ni o.
1: Oh my God. That's ko wale lati Turkey.
0: To ni pe ton
1: Oh, that's ko wale lati Dubai.
0: Okpa fun ya wale si.
1: Oh my God. Oh my God. Oh my God. Oh my God.
0: Chewani awon iborun ti enko de lati Saudi.
1: Ah.
0: Lọ dúpẹ́ ọdún.
1: Adúpẹ́.
0: Lápá ẹbí tí a wà yìí.
1: Adúpẹ́ o.
0: A tún kí gbogbo ọmọ wa pátápátá pé wọ́n kú àyájọ́ ọjọ́ wọn.
1: Bẹ́ẹ̀ ni o.
0: Happy Children's Day.
1: Gbogbo wẹ́rẹ́ mu.
0: Láṣẹ lọ́wọ́ Elédùà. Ọ̀pọ̀ ọdún láṣẹ o.
1: Amen.
0: Ojú ẹ̀yìn ọmọ wa yóò máa rọ́dún.
1: Àmì.
0: Àwọn àgbàlagbà náà ń kọ́ àṣẹ yìí ṣàmọ́dún.
1: Àṣàmọ́dún ṣẹ̀mí.
0: Láṣẹ lọ́wọ́ Elédùà.
1: Eva.
0: A ṣetán láti máa fún oúnjẹ torí pé oúnjẹ èyí. Bẹ́ẹ̀ bá ti ń fi apá kan tẹ́ ẹ fi ń gbé ká mọ̀ báyìí.
1: Ẹyọ.
0: Bẹ́ẹ̀ bá ti ń rùkú. Ẹ mọ vitè fún. Tẹ̀dọ̀ròyìn ẹ mọ̀ fi gbé lárugẹ
1: ẹ mọ̀ fi lé ni o
0: torí yín la ìwà ń bí
1: bẹ́ẹ̀ ni
0: ẹ̀dàkùn ẹ̀yìn òkè lálálá o
1: kọ́ máa dá
0: ó ní ọ̀tún ẹ̀kẹ́ sáwọn tó wà lápá òsì tíwájú ilé ẹ̀pẹ́ tọ̀ọ́kọ́ gangan
1: ẹ̀sẹ̀wọ́
0: sẹ́ǹtì bẹ́lẹ́kùlé
1: ó gbẹ̀yìn ìyàwó ilé tẹ́ ti wà ń di àrò ẹ̀yìn rédíò yín òkè lálálá
0: ẹ mọ̀ fi yẹn yanjú ẹ̀ torí pé tẹ́ ẹ bá ti ń gbọ́ báyìí ẹ jẹ́ mọ̀ wípé ipẹ́ báyìí yóò lọ rè bá wa tó lórí ẹbí
1: bẹ́ẹ̀ ni
0: yóò táwọn kan
1: bẹ́ẹ̀ ni
0: wọ́n bá gbé àwọn ẹlẹ́rìn dòdò wá fún yín bẹ́ẹ̀ ṣe ń dáná yọ́yọ́ yẹ̀yìn aya wa
1: omi rè
0: ẹlẹ́rìn dòdò rè
1: tinú
0: páálí rè tinú ugò rè
1: ẹ̀dẹ́dẹ́
0: rè
1: pẹ́jídẹ́dẹ́
0: rè
1: jíkìndẹ́dẹ́
0: rè
1: gbogbo
0: ẹ̀ dẹ́dẹ́dẹ́ ọyá
1: oríṣiríṣi
0: oorun la gbọ́dọ̀
1: lónìí àwọn aroma tó lè kú
0: ẹ̀yọ́dàfẹ́
1: oh my god
0: etí dẹ́sí hàn
1: bẹ́ẹ̀ ni
0: etí dẹ́sí hàn
1: etí dẹ́sí hàn
0: ọyẹ kẹ́tìrì ọmọ jambi ọba wà báyìí
1: etí dẹ́sí hàn agbáwo
0: etí ẹ̀ hàn etí ẹ̀ tuntun lọlẹ́ o
1: etí ẹ̀ tuntun lọlẹ́
0: o ọmọ dẹ́sí etí ẹ̀ mọ̀ nítorí lọlẹ́ ọ̀pá àbí àwọ̀ ẹ̀kẹ́ bóòní dá padà yí padà báyìí. Yíyan náà
1: tí nẹ́nẹ́ rè lẹ́lẹ́ tí ẹ lẹ́lẹ́.
0: A jẹ́ pé torí yín òun náà la fi ṣe bẹ́ẹ̀ ta àgbàrodàn sí apá ibi tá a wà yé.
1: A wà ń bí o.
0: Kò wá sówó lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ o. Àfàìdún ọbẹ̀.
1: Oh my God.
0: Bẹ́ẹ̀ ni àfàìdún ọbẹ̀ ni. Ẹ̀yẹ ṣàwà pa fún wa. Àwa náà ṣetán àdúró kórìkórì fún yín láàárọ̀ tòní. Tọ́lá ni Aládé làjà ló kọ mi. Yé ìròyìn ni àwòkọ́ṣe rẹ̀ ọmọ tán sọ tán gbúra yé. Àpẹẹrẹ eré ọmọlúàbí wà orí yín o. Wà mbẹ́.
1: Ó dáa tẹ́ ẹ bá ti ń gbọ́ aláwọ̀ akíbárú aláwọ̀ akíbárú aláwọ̀ akíbárú láìlá ilọ́lá. Tẹ́ ẹ tún wá ń gbọ́ aláwọ̀ akíbárú wàlíláhi lè amdo. Ìtumọ̀ rẹ̀ ni pé a gbé ọlọ́run tóbi, a sì wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀.
0: Adúpẹ́.
1: Kí wá lọ́pẹ́ wá dálé lórí o.
0: Adúpẹ́.
1: Ọpẹ́ òun ó dá lórí ọdún méjì ọ̀tọ̀ọ̀tọ̀.
0: Èyí
1: tó ṣe bẹ́ẹ̀ tó fẹnu kora wọn lónìí. Òní náà ni ọdún iléyá.
0: Bẹ́ẹ̀ni.
1: Òní náà la tún ṣọdún àwọn ògógó ẹrẹ káàkiri àgbáláyé káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà.
0: Àwọn aya ọba.
1: Àwọn ọmọ olóríire àwọn ọmọ ìdùnnú. Eléyìí tí Ọlọ́run fi jíǹkì wa.
0: Adúpẹ́
1: Elédùà. Bí ọdún méjèèjì ṣe wá fẹnu kò báyìí. Ọba tó ni wá kó jáṣe ọ̀pọ̀ ọdún láyé o. Láàyè àti láàyè ìdẹ̀ra.
0: Àmì
1: àṣẹ. Pé kí ni ìyá àdínní wá ṣe ń bí?
0: Pé.
1: Ṣé torí tí náà mo ṣe wà mí? Àwa ti ṣe tán báyìí. Àwa náà lọ dùn.
0: Ẹ̀yin rò pọ̀ ọlọ́pàá lọ́lùdé.
1: Ẹ̀yin bo ọlọ́pàá lọ́lùdé. Dókítà lọ́lùdé. Nọ́ọ̀sì lọ́lùdé. Bẹ́ẹ̀ náà làwọn akàròyìn akìlú lọ́lùdé o. Ìdí ẹ̀ rèé tẹ̀ ẹ́ bí wa lónìí tá a dúró rekete nítorí tí yín lórí ìròyìn ti fún tẹ̀dẹ̀ ọ̀ròyìn. Àwọn ìròyìn ti wá wà lórí tábìlì tiwa The Punch ni mò ń wò yé. The Nation náà wàdé
0: o.
1: Vangard wá. Guardian wàdé. Punch wá. New Telegraph wàdé. Daily Post wá. Daily Trust náà wàdé. Àwọn ìròyìn ọ̀hún wá ṣe wá ní kàmíkàmí kó tuntun mi ka o. Àwọn ó ṣe kinní ẹ̀ fún yín láàárọ̀ tòní. Ìròyìn ni o. Yóò bá yín lára mu kò ní gbòdì lára yín. Ìyá àdínní yín náà ni Aminat Adetun Badmus òun lorúkọ tèmi o. Mọ́tàlá yín eléyìí tó ṣe bẹ́ẹ̀ kọ́ mọ̀ mọ́. O se dada
0: majiyan la ma woroyin ta fi dani kan ti omo luabi
1: bo se ri niyan
0: o da pelu ilana akanse re nko boju opo bi ba ti nto bo ba se nlo a ma tele ni
1: a ma jansi
0: won ni are orilede nigeria na lo ti se leri bayi ko da are bola amert tinubu won ti jeje o
1: de
0: pe e fokan bale
1: tan
0: e ri etabo nko o se tan lati duro yo dopin yo doso gbogbo ibi ta ti kirun yidi loni pata eto abo wa nbe
1: oda ba
0: ka luku labi ode eto abo yo da kata yin o
1: oda ba
0: nibo ni ara ile yi ti mu gbolohun legboro aye
1: enyo
0: se fote doro yin ni e egbo laaro ni
1: o de ni ti se gomina won ni ipinle kebi nasru idris onu alomo ti bode o e gbe kini nwi ni inki gbogbo omo ilede wa nigeria jake jado le yi pe aku odun aku yedun emi wo sopolopo odun laye o wa taku to awon gbolohun kan bode ki wa ni awon gbolohun to bode lenu re
0: eyan
1: mo gbo laaro toni o idili adia ni
0: o da e je ka lo sawon ori oro miran eleyi to je pe o jade bombo fun ti owuro oni o won ni egbo ehn bi abanika wo wa ara unka obode lati akata mechi ayatu dini won ni kaluku won patan o na ni an salaye pe lapa abo lati ku gba wole
1: to
0: jawe olubori
1: gba waju le
0: lagbe bo niyan o
1: abo gbeyin kule
0: e je nbu oro de duro
1: ajalo gba ni
0: se baba bele latori ajana
1: abo lalewu
0: agbo oselu se gorogoro
1: odun odun
0: so ba gbiyanju ti wa ati oro wa fun yin oro yanju wa na ni pe beyan ba se loni ti o ba bo bi ta ba fe eyan o fi yin han gege bi en ti o mo se
1: iro o
0: ko fi yin han gege bi en ti eburu laye
1: ko
0: fi yin han gege bi eni sara ilu oni lo
1: be ni
0: eh asiko ni gbogbo nkan
1: be ni
0: be se dara wo yi o ti lawon ogbon mi te tun ti gbon
1: be ni
0: ayo oselu mi ti yeyin bayi
1: be ni
0: e mo tori iyen wa dira yin bi pe e wo e duro tan
1: e ma se be o
0: awon ti yin duro papapa
1: pelu
0: ni
1: be ni
0: e da ko jowo e gbara jigi o a da je lo sodo edukun nko ona nko won ni amejeji ti an so nipa re yun
1: ayo
0: ona ba duro waro waro odiwo egbe oselu won o
1: okay
0: eyan PRP hey egbe lo asia yen ogbodo wale
1: ayo
0: ko duro soke tente tabile gege bi awon ti o ma dije dupa re fun egbe oselu ti PRP nbo wa ni oro won de duro se fote doro yin niyan egbo laaro ni
1: o da won ninu egbe oselu ti ADC nkan o mo fi be jora won nitori pe Rotimi Amechi eleyi to na duro gege bi omoye ninu egbe oselu awon lati dije du ipo are yen lo le de wa Nigeria won lo mo bode ni o pe edakun atiku te nwiun ona bo lo gba wole te fi nkede pe to ti bo abenu eleyi to wa ninu egbe oselu ti ADC
0: ohun
1: lo se be to gbegbe oroke e wo o ti tako oro ohun bayi o ni bogan wa loro de duro ninu egbe oselu ti ADC eyan mo gbo laaro to ni ba koko re ba ti to ni amosa ye royin presido
0: o gaju
1: won ni awon egbimo lase eni fun egbe oselu ti Accord Party iyan ni ipinle Oyo ti ani ahin o labe eni ti se alaga won iyan mo ba Kolade Ojo ati eni ti se akowe re honorable Olayinka Dairo o na ni amo ti tako to ku orire o eni si honorable Kule Busari kini won ki ku orire fun eyan mo gbo laaro toni ti fun te doroyin gba ni se
0: o da lati apa abe oro oselo lo fe gbajugbaja pelu akosile awon awe iroyin ojo ijumo le wa o
1: po nle
0: bi a ba tun lo nko won ni awon eyan gbogbo na ni a tin se lalaye lagbo ti egbe oselo ti APC pi edakun ejowo jare o ni be ti eto idibo abenu nto ba wo si e bo fofin e ma tori edale ro bi tin wo kere omo jade pele ati pauji woni oro to bo ta nbe egbe oselo ti PRP won gbewe gbagbo abaye odiwo lakata alaga o je kini n to sele ki lo wa kan bo ba pelu iyen awon loye egbe oselo APC nkan ana gbo suba fun gusu iwo orun le Nigeria gbogbo le Yoruba ni o pa eku atileyin are bola amert e no bo oro bo ta awon eyan mo po gan mo oro oselu lo po ju laaro oni
1: o da to ba nibe wa ja fese kan ya lakata awon ajo eleyi to gbogun ti sise owo ilu moku moku ati awon wa baje mi eleyi to sodo mo ajo ti EFCC nu o won ni pe kan bayi o na ni egbe ni ti se alakoso tele ri oro fun oro na bayi ni lo lede wa Nigeria sale mamanu o nje bo won gbe lo won ni babo ni babo ni yo niyan tara sose o di wo ni budo itoni sona eleyi ti nbe ni kuje ni ilu Abuja ah bo lo ti je won ni nibe gan ni baba o ti bere o ibudo yi toni sana olodun marun din ni ogorin eleyi ti ewon fun latari ni ile ejo giga ni oba to ni wa ko mo mo saanu wa mo ni o ni bo wa loro ohun de duro eyan mo gbo laaro to ni ba koko re ba to ni amosa ijoba apinle eko won ni fun ara won bayi o na ni amo ti yan nana koda won tana ri awon eyan kan le to je pe ise ti eyan laayo won ba ni kole won ba ni rale won ba ni file haya ise ti eyan laayo nu iyen estate agent ni won developer lawon eleye won ni sugbon sa owo kan e ti awon tan so nipa re ti LGBT re milionu lona gba oduro bayi adorin o tun wa le ori e tete 270 million o na ni ani won LGBT re awon eyan wo gan ni elu ni LGBT eyan mo gbo laaro toni ba koko re ba ti toni o
0: oda na igbe accord re nikan re owo se ni babo nbaba to la kole to da ni gboro aye o
1: okay
0: baba ni die re temi e bota bombo e gbo saaju eto edibo abenu egbe oselu accord emi na ya bota pe emi o dije mo ba jo se po yo ba te waju eje n lo le eje n lo de mi eje n lo ro dara dara Kenny, I want could you could you elate your washing to she bet to talk a silla roan, eh? I'll be the bet. Tell the Palong about open log book.
1: Oh, long of Angbok and Yanya. Oh, there, that tatty batty fear the four. It's your sha. You are mammy la la.
0: You're
1: not to near on your lay, love about the la or to new. Yea, Rony. Eto di boche wa ye si po gomina nek bele kiti. O na ni man ratata. Ale lori. Wanya ni ti sholu DJ. Eni si po gomina la be egbe oshelu ti People's Democratic Party PDP. Nye nek bele kiti. Dokita wale olu ye de. In lo koti wong. Wanya ma dije lala ye. Bebo mba ile wale. Ninu eto di boche wa ye ni ogujo ochuke fo adun ta wa. Nye yi. Oh my God. Ola wogo toni she. Pelu eka eto lera won ni ipile Ekiti awon mu atuse to gboro awon mu ko deba ni bo gan net bu gbolo njade eyan mo gbo laaro toni ba koko re ba ti toni
0: o wa yo da je ka panu seke ka lo se eka ikede ase ipolo wo je kan ni si omoluabi begbe oselo PDP SDP ADC APC
1: ogbo
0: opo regede ne boro de duro ipile meje niyan so ti gbe won ro
1: oh my god
0: e ja lo se akata akobi de si
1: eh be ni
0: a fe pin owo fun yin niyan
1: baba tunde la akobi de si
0: ajo sepo ti o ba ti lowo nu a fe gbara wa
1: oni gbadenu o ti do ni gbara wa ah gbadogbara wa
0: fun wa ogbogba ni o
1: ajeda

0: 29 lórí ilé agbára ẹ̀mí mímọ́ Holy Ghost City mẹ́rẹ̀. Agbègbè kílà òpópónà Masọ́sẹ̀ Ìbàdàn sí Abẹ́òkúta níjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dá nípínlẹ̀ Ògùn. Agbára ìmọ́lẹ̀ bá ti ń gbani lọ́wọ́ ìṣòro. Bẹ́ẹ̀ náà lọ́lọ́run ìpè yìí tún máa bùkún gbogbo wọn ní tẹ̀mí àti ní tara. Bí ẹ̀bùn owó, oúnjẹ, aṣọ àtàwọn mèremère mìíràn lóríṣiríṣi. Nígbà tọ́lọ́run bá lo ikọ̀ rẹ̀. Àpọ́sù Dr. Láyẹmí Ọmẹlẹ́dùmọ̀rẹ̀ No. 1 Adédìgúpọ̀. Ọkọ̀ fẹ́ máa wà. Ibẹ̀rẹ̀kú City àti ní gbogbo ẹ̀ka ìjọba Ìbàdàn. Ọ̀yọ́ Aláàfin. Kòsí ẹ̀lẹ̀ àti Aṣẹ́rọ́ Motor Park. Abẹ́òkúta 090-4545-5286. The same Jesus.
1: Even in Naija, that hot pounded yam and soup can wait because a penalty is about to be taken. Deadlines, emails, and presentations can wait. Even if the match goes into extra time, we are watching. Sleep can wait. The FIFA World Cup 2026 starts June 11th to July 19th. All 104 games, pigeon commentary, and 4 dedicated channels. Yes, everything can wait. Enjoy the FIFA World Cup live on SuperSport for as low as 6,000 Naira per month. Only on DStv.

0: àwọn ẹkọ ajínigbé etí ọ sì ti ojú òpó kan báyìí láti máa kan o sáwọn èèyàn àwọn èèyàn tí wọn jí gbé pé ọya ẹ bá wa sọrọ àti ṣetán wọn ní ẹ wa tún lè gbàgbọ ni pé bàbá kan ní ẹni èjì ẹta ẹrin àrùn ẹfà ẹ wà kábàáhùn tí ó fi lọ sí òǹkà méjì ó lé ní ọgbọn kódà ẹnìkan tó ń tiẹ sọrọ ń tiẹ ó ń ṣe lálàyé wípé ó ń yọ ọgbọn ni o ṣe é rí àwọn ikọ̀ ajínigbé náà wọn ti kàn sí àwọn èèyàn tọrọ kan bẹẹ wọn ti ṣe kínni wọn ti dá wọn lóhùn àwọn nǹkan tí wọn ń béèrè fún wọn ti dá wọn lóhùn o léyìí tó sì jẹ wípé wọn ti yọǹda àwọn méjì ó lé ní ọgbọn náà nígbà tí iléeṣẹ elétò ààbò dss wá tẹsíọwọ iwájú wọn ní ọrọ ọhún tó dé àkàtà wọn bẹẹ ni iléeṣẹ ọlọpàá ti orílẹèdè nàìjíríà wọn ni àwọn náà ti dúró gangan o gbogbo inú gbó òun náà ni ń fọ kiri láti rí dájú wípé níbi ọrọ dé dúró báyìí àwọn èèyàn tẹ ẹ jí gbé okùn mẹjọ lákàtà yín ni okùn mẹwàá lákàtà yín ni méjì onílọgbọn ló wà lákàtà yín ni ẹ yọǹda wọn láyọ àti ní àlàáfíà ẹ gbọ ọrọ bọta bẹẹ ni àṣẹ tẹlẹ ẹ wá já yàbàrá sórí tábìlì ìjọba ti ìpínlẹ ọyọ wọn ni bẹẹ ni àmì náà tún sọrọ ṣe rí àkójọpọ̀ tá à ń kó fún yín o àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó bá gbòòrò ayé ó ní ìwé ìròyìn the nation wọn gbàjọ tẹ́kí wọn wá tò ó sórí ara wọn wọn ní míì náà tún sọ tiẹ̀ o pé ẹ wo bí ọ̀rọ̀ dé dúró báyìí o ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ náà àwọn náà mọ̀ ti jára mọ́ kínní yìí lẹ́yìn tó sì jẹ́ pé àwọn náà ti tẹpẹlẹ mọ́ o láti rí dájú pé àwọn èèyàn àti àwọn akẹ́kọ̀ọ́ àwọn olùkọ́ èyí tí ikọ̀ ajínigbé ọ̀hún ti yan palẹ̀ mọ́ kúrò lẹ́nu ọ̀nà ìkẹ́kọ̀ọ́ wọn wọn ni wọn ò dájú pé wọn gbà wọn padà nígbà tí eléyìí ń sọrọ ń tiẹ kódà ó tún dárúkọ gómìnà ti ìpínlẹ ọyọ onímọ̀ẹ̀rọ olùwàṣeyí abiodun makinde wípé gómìnà ti gbé gbogbo ìgbésẹ rẹ gbogbo àwọn ìlànà pátá tó yẹ kí wọn ó rọ mọ ó náà ni wọn ti rọ mọ o kódà àwọn tó lọ tààràtàrà pẹlú àjọṣepọ olùléṣẹ ọlọpàá tó wà ní ẹlẹyẹlé nílùú ti ìbàdàn láti rí dájú wípé wọn ṣe iṣẹ wọn gẹgẹ bí iṣẹ kí wọn ó sì gba àwọn èèyàn ọhún padà ẹ gbọ ìwé ìròyìn yẹn gùn akọkọsọ yìí nù ṣe mọ pé òní ni àyájọ àwọn ògo wẹrẹ nígbà tí a bá tún fún yín ní àwọn míì lọ àtúnmúyíndé abala kejì àkọsílẹ̀ ìròyìn náà.
1: ó dáa tó bá níbẹ̀ wájú àti abala ẹni tí ṣe àìlú léde wa nàìjíríà aṣíwájú bọ́lá ahmed tinubu kátìbù làárọ̀ tòní o torí pé bàbá náà náà ti ránṣẹ́ ku ewì ọdún nínú sí gbogbo àwọn mùsùlùmí jákèjádò léde wa nàìjíríà eléyìí tó jẹ́ pé lónìí òun náà ni ọdún iléyà ńlọ́kọ̀ nínú àwọn ọ̀rọ̀ eléyìí tí ẹ gbé kalẹ̀ níbẹ̀ ni ẹ ti ń ṣe lálàyé pé ẹ lọ fọkàn yín balẹ̀ o ètò ààbò jákèjádò orílẹ̀-èdè wa nàìjíríà òun náà ni yóò dúró ṣírí mu ṣe ẹ wá rí ọdún tá à ń ṣe yìí wọn ní ẹ já ṣe ọdún ọ̀hún lálàáfíà ká sì dájú pé gbogbo ohun tó bá ń bẹ ní àkàtà wa òun náà la ṣe pẹ̀lú ìlànà ti ọmọlúàbí nínú àwọn gbólóhùn eléyìí tí ẹ gbé kalẹ̀ o wọn ṣe lálàyé pé ṣe rí ọdún iléyà ó ní àwọn ẹ̀kọ́ kan èyí tó kọ́ wa ẹ̀kọ́ bíi ká ní ìfaradà ẹ̀kọ́ bíi ká ní sùúrù ẹ̀kọ́ bíi ká fi ààyè gba ara ẹni pàápàá jùlọ níbi tá a bá ń gbé wọn ní bá a bá lè tẹ̀lé gbogbo àwọn ẹ̀kọ́ yìí àjẹ́ pé ohun gbogbo tá a bá fẹ́ lórílẹ̀-èdè wa nàìjíríà òun náà ni ó túbọ̀ máa tẹ̀ wá lọ́wọ́ lábẹ́ bẹ́ẹ̀ ká lọ sọ́dọ̀ ẹni tí í ṣe gómìnà wọn ní ìpínlẹ̀ kẹ́bí ìyẹn nasir idris nígbà tóun ó mọ ọrọ̀ gbogbo àwọn orílẹ̀-èdè wa nàìjíríà pàápàá jùlọ àwọn èèyàn ní ìpínlẹ̀ kẹ́bí ó ní ẹ wò ó àlàáfíà ìṣọ̀kan ìfẹ́ eléyìí tí ọdún iléyà mú wá fún wa òun náà ni kí gbowó kó wá wa ká tẹ̀lé o kí nǹkan ó lè bá a mọ̀ ṣẹnure fún wa ẹni lórílẹ̀-èdè wa nàìjíríà nínú ọ̀rọ̀ ikú ewu ọdún èyí tó tàkòtò rẹ̀ sí gbòòrò ayé ó ní ẹ wò ó gbogbo èèyàn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà la ké sí o pé bí nǹkan ti lọ́wọ́ lọ́wọ́ báyìí lórílẹ̀-èdè wa nàìjíríà ohun tá a nílò náà ni àdúrà ká wá gbàdúrà o ẹni fún àlàáfíà ìṣọ̀kan ìfẹsẹ̀múlẹ̀ tó ń ti tẹ̀síwájú èyí tí ọmọdé bá wa ní ìpínlẹ̀ wa ti ṣe ìpínlẹ̀ kẹbi tó ń ti orílẹ̀-èdè wa nàìjíríà gẹ́gẹ́ bó ti sọ oníṣẹ́ rí àwọn èèyàn kan léyìí tó jẹ́ pé ó kù díẹ̀ káàtó fún bẹ́yìn bá rí jẹ ẹ fọ́mọ ẹlòmíì náà jẹ́ kọ́dún ó lè dùn lọ́ọ̀dẹ̀ kó wá wa ni o ó tẹ̀síwájú pé ṣe rí pé ètò ìdìbò ó ń kẹlẹ̀ gbogbo ọ̀bọ̀ báyìí ó ń bọ̀ lọ́dún 2027 ó ní mo fẹ́ ròyìn ni o ẹ̀mọ orílẹ̀-èdè wa nàìjíríà bẹ́ẹ̀ bá di ìbò yín fún ẹnìkan nílẹ̀ yìí ẹ̀rí dájú pé ẹni tí ń bọ̀wọ̀ fún òfin orílẹ̀-èdè wa nàìjíríà òun ló jẹ́ ẹni tó jẹ́ ọmọlúàbí tọkàntọkàn òun ló jẹ́ ẹni tó ti ní àkọọ́lẹ̀ dáadáa òun ló jẹ́ ẹni tó ti ní àṣeyọrí aláìlẹ́gbẹ́ nínú gbogbo ohun tó bá dáwọ́lé lórí lórílẹ̀-èdè wa nàìjíríà o na ni ke ko iboyin fun lopo yanturu o o wa tesiwaju na awon gbolohun to gbe kale iyen ni ipile kebi pe eyin ti ipile kebi eyin na lo fokan bale nitori pe gbogbo nte ba nilo papa julo atawon te nbere fun lori eto abo ni eto ara je ni ati awon nkan mi e ti o mu ki mu ku tu si joba warawa komo da ya si ko wa yin lenu o na lo won ogun le iwe iroyin daily post lo gbe laaro toni e le gba ke seri e nbe
0: o da je ka lo sakasent ti se aya re ni orilede Nigeria senator Olureme Tinubu
1: okay
0: won ni ati kete kere ti kere muslimi ati muslimo bi pe aku amojuba odun ile ya todun yi leyin eyi na ni oro gbogbo omo orilede Nigeria lati re daju pe a ngbe po lenu ife e shokan ati alafia eleye to leke nka nigba ti aya re tesiwaju ninu ise ikini ku odun ileya eya fun ti odun egbewo odun oko ole mefa o tepele mo atotonu na bi pe isokan o oni opa kutele aseyori ati igbaye gbadun gbogbo agbegbe ati ayeka leyi ti o mu ki orilede Nigeria ko wo ilana igbore eniye eleyi to se be to gayata laarin omo orilede Nigeria aya re tesiwaju pe orilede Nigeria ona lo je orilede to gbodo tesiwaju lati re daju pe okun isokan re koni akawe akaba tesiwaju re be koni afijo rara o nigba to te waju pe isokan orilede Nigeria o di agbajowo la fin soya o kaluku ona ni koko ipa ti e fun isodotun etesiwaju edagbasoke ati isokan orilede Nigeria ninu ogbolo aya re ti orilede Nigeria o tepele ma totonu bi pe ba ba so nipa isokan edagbasoke ati awon ilana igbore eniye won ni ejemo pe eyi ni ona kan pato e to je ona sibore ona kan pato e to je ona seyori ona kan pato eleyi to se be to si je wi pe o duro tan fun isodotun ati itesiwaju orilede Nigeria aya re ngba won pari atotonu won won na mo ki gbogbo omo orilede Nigeria pe aku odun ileya gbogbo muslimi ati muslimo won na ki won na pe ajo ku odun ileya ni won ni ka wa we eko banta banta eleyi to duro to si waye ta ka ninu itan nipa ilana ti odun ileya won ni akoko ka ni gbagbo pe gbogbo ipenije eleyi to wa niwaju orilede Nigeria lai pe ati lai ni jina yo di ohun igbagbe o won ni abala ikeji re na tun ko ere ebo nlanla ni ifarada nlanla ni ifaraje nlanla ni egboran to gayata ni egbagbe alailakawe ni afojusun eleyi to ko fun tan pe ni ikuna ni won ni gbogbo egbogbo e baun e je ka keko ka ni reti ka ni gbagbo ka ma gbogbo aye alafia etesiwaju ile Nigeria ati sodo tun ora je ile yin ko won ki a pe aku odun ilu Abuja mo ti de won
1: a da be kaabo e je lo soke le kan lo polowo oja ta ba wa pada de ti fun tele orin yo tesowo waju e ku kale.

0: TV. Go TV. Love it.
1: Ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó ń gbìyànjú láti tẹ̀síwájú nínú ètò ẹ̀kọ́ rẹ̀. Ilé ẹ̀kọ́ gíga Precious Cornerstone University pẹ̀lú àjọṣepọ̀ The American University àti ọ̀pọ̀ ilé ẹ̀kọ́ gíga University káàkiri àgbáyé ni wọ́n gbé àǹfààní aláìlẹ́gbẹ́ kalẹ̀ níbi tí ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ ti lè kàwé ní èyíkéyìí ilé ẹ̀kọ́ gíga tó bá wù ú nílùú America tàbí nílẹ̀ Europe lábẹ́ ètò kan tí wọ́n pè ní Joint University Degree and Partnership for Bachelor's, Master's and Doctorate Degree Program. Ètò yìí ni yóò fún akẹ́kọ̀ọ́ láǹfààní láti ṣe Bachelor's Degree nílẹ̀ yìí tàbí lókè òkun láì jókòó ṣe ìdánwò JAMB rárá. Ní èyíkéyìí ètò ìkẹ́kọ̀ọ́ bíi Medicine, Nursing, Pharmacy, Engineering, Law, IT and Business Study. Olùforúkọsílẹ̀ gbọ́dọ̀ ní ó kéré tán 5 credits nínú ètò ìdánwò WAEC tàbí NECO. Ẹ wá gbọ́ o, ètò ìkẹ́kọ̀ọ́ yóò bẹ̀rẹ̀ nínú oṣù kejì, oṣù kẹfà àti oṣù kọkànlá ọdún yìí. Láti forúkọsílẹ̀, ẹ kàn sí www.judap.org tàbí kí ẹ pè sí 09060006652 tàbí 08059124217.
2: This Hajj, travel with your body and your heart. While your soul connects to faith, your signal connects through Airtel. From Mina to Arafat, share every sacred moment in real time. Don't just speak about your journey, show it. With Airtel roaming bundles, your calls, messages and data stay active so you stay connected in soul and signal. Dial *789# to subscribe before you travel. Airtel.
3: Ọ̀gẹ̀ àdó bàdàn, gbogbo ẹni bá fara hàn ló máa sọ̀rọ̀ ẹ̀ ní lórúkọ jẹ́.

ẹ káàbọ̀ padà ìròyìn ti fútẹ̀dọ̀ náà ló ń tẹ̀ sọ́wọ́ iwájú ìkànnì ọmọlúàbí splash 105.5fm ilé funfun bala ofelele nílùú tìbàdàn ni o ẹ wẹ jáwọ ìròyìn ilé ìtútẹ̀ wà lọ́wọ́ níkànnì ọmọlúàbí níbi tí ìgbìmọ̀ aláṣẹ ìní fún ẹgbẹ́ òṣèlú ti accord party lábẹ́ ẹni tí í ṣe alága wọn ìyẹn ọmọọba kọ́ládé òjò àti ẹni tí í ṣe akọ̀wé ìnífẹ́ ẹgbẹ́ òṣèlú ti accord party nípínlẹ̀ ọ̀yọ́ ọ̀nàrẹ́bù ọláyínká dàìrò ti ránṣẹ́ ẹkú oríire o ìní sí ẹni tó jáwé olúborí nínú ètò ìdìbò abẹ́nú eléyìí tó wáyé nínú ẹgbẹ́ òṣèlú ti accord party ìyẹn nípínlẹ̀ ọ̀yọ́ ta wá lẹni tá à ń perí o ọ̀nàrẹ́bù kúnlé búsàrè òun náà ló jáwé olúborí nínú ètò ìdìbò abẹ́nú èyí tó wáyé nínú ẹgbẹ́ òṣèlú ti accord party ìyẹn nípínlẹ̀ ọ̀yọ́ nígbà tí wọ́n mọ tẹ̀síwájú nínú àwọn gbólóhùn eléyìí tí ẹ gbé kalẹ̀ o wọ́n ní ṣẹ̀rí ètò ìdìbò abẹ́nú tá à sọ nípa rẹ̀ yìí òun náà ló mọ̀ wáyé ìyẹn ní ìbàdàn business school eléyìí tó wà ní bódìjà nílùú ti ìbàdàn wọ́n ní ṣẹ̀rí o ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò abẹ́nú yìí àjọ elétò ìdìbò orílẹ̀-èdè wa nàìjíríà tá a mọ̀ sí àjọ ti inec wọ́n ní pẹ́júpẹ́sẹ̀ síbẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ń bẹ̀ẹ́ iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n ń bẹ̀ẹ́ àwọn òṣìṣẹ́ abẹnílá àbòlú àwọn náà péjú síbẹ̀ o wọ́n ní kódà àwọn èèyàn kan lè tiẹ̀ ti yàn gẹ́gẹ́ bí àwọn tí ó mọ mójútó bí ètò ìdìbò abẹ́nú ọ̀hún yóò ṣe lọ eléyìí tí dókítà Kẹ́ṣíró tó léwájú wọn wọ́n ní kódà ẹni tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí òun náà wà ń bẹ̀ o wọ́n ní kódà ẹni tí í ṣe akọ̀wé ìnífẹ́ ẹgbẹ́ òṣèlú ti accord party lórílẹ̀-èdè wa nàìjíríà ọ̀nàrẹ́bù dókítà Adébùkọ́lá Àjàjá wọ́n ní màmó màmá àwọn náà wà ń bẹ̀ o léyìí tó sì jẹ́ pé omi lẹ́ngbẹ́ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ti accord party kálukú wọn òun náà ní a péjúpẹ́sẹ̀ síbi ètò ìdìbò abẹ́nú náà nínú àtẹ̀jáde eléyìí tí ẹni tí í ṣe ọmọọba òjò àti ọ̀nàrẹ́bù dàìrò tẹ́júmọ̀ buwọ́lù lórúkọ àwọn ìgbìmọ̀ aláṣẹ ti ẹgbẹ́ òṣèlú accord tó fi lórí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún èyí tó jẹ́ pé wọ́n dára wa mọ̀ dátì ẹ mọ̀ ní àní o wọ́n ní kó wá wọn kọ́ òun náà ní ẹjúmọ̀ buwọ́lù àtẹ̀jáde èyí tó bóde o nígbà tí wọ́n mọ ṣàpèjúwe ìjáwé olúborí ọ̀nàrẹ́bù kúnlé búsàrí wọ́n níṣẹ́ rí eléyìí tó wáyé lórí ọ̀nàrẹ́bù kúnlé búsàrí yìí àjùmọ̀ṣe eléyìí tó borí ìmọ̀ tara ẹni nìkan àti àwọn èèyàn kan léyìí tó jẹ́ pé wọn ò pilẹ̀ tí ìgbáradì láti di ipò òṣèlú mú ìyìn nípínlẹ̀ ọ̀yọ́ wọ́n tẹ̀síwájú náà àwọn gbólóhùn eléyìí tí ẹ gbé kalẹ̀ o pé ṣe rí ọ̀nàrẹ́bù kúnlé búsàrí èyí tó jáwé olúborí ọ̀hún òun náà ló jẹ́ pé ìjáwé olúborí rẹ̀ ó tayọ àwọn arúmọjẹ kan eléyìí tó fẹ́ fojúbàdé nínú ètò ìdìbò náà ó wá tẹ̀síwájú o pé ṣe rí níbi ọ̀rọ̀ dé dúró yìí nínú ẹgbẹ́ òṣèlú ti accord party wọn ni wọn lè mọ̀ yàn gbòòrò ayé kí gbogbo ayé ọmọ ṣùgbọ́n ṣá o kọ́ mọ̀ ní gbòǹgbò yìnyín nínú ẹgbẹ́ òṣèlú wọn ní ṣẹ́rí ti kúnlé búsàrí oh my god àwọn dàmọ̀ dáadáa nínú ẹgbẹ́ òṣèlú ti accord party wọn ní eléyìí gan ló mú kí ìjáwé olúborí rẹ̀ ń kọ́ kó wá sí ìmúṣẹ ọwọ́ tẹ̀síwájú nínú àwọn olóhùn gbólóhùn tí wọ́n gbé kalẹ̀ pé ṣe rí ọ̀nàrẹ́bù kúnlé búsàrí ẹni tí wọ́n túmọ̀ sí gúdúgúdú wọn ní gúdúgúdú rẹ̀ tí ó fìgbà kankan túra sílẹ̀ òun náà ni àwọn ní ìgbàgbọ́ kíkí nínú rẹ̀ nítorí pé òun náà ni ètò ìdìbò abẹ́nú èyí tó wáyé nínú ẹgbẹ́ òṣèlú ti accord party ló fọre fún wọn níṣẹ́ wá rí o ọ̀nàrẹ́bù kúnlé búsàrí òun náà ni ó gbé àṣẹ ẹgbẹ́ òṣèlú ti accord party dání báyìí tí ó mọ fẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ
wáyé lọ́dún 2027. Àwọn ìgbìmọ̀ aláṣẹ fún ẹgbẹ́ òṣèlú ti Accord Party lábẹ́ ẹni tí í ṣe alága wọn, ìyẹn ọmọọba Kọ́ládé Òjó àti ẹni tí í ṣe akọ̀wé fún ẹgbẹ́ òṣèlú ti Accord Party nípínlẹ̀ Ọ̀yọ́, Ọ̀nàrẹ́bù Ọláyinka Dàìro, òun náà ni ẹ ti ránṣẹ́ ẹ kú oríire o, ìní sí Ọ̀nàrẹ́bù Kúnlé Búsàárì, ẹni tó jáwé olúborí nínú ètò ìdìbò abẹ́nú èyí tó wáyé nínú ẹgbẹ́ òṣèlú náà.

0: alubarika o fun won ni arike o tun fun won ni ariyo olohun wo nu mi je yin yo nunu eri wipe odun leya e o papo maya jojo awon omode a tun foni ka tun fi sadua iyen fa awon omode wa fun awon ti won wa ni ahamo ni ati orilede Nigeria iyen lapapo ojo ebi ba n pale akoko ni sinle ojo temi ba n pona ani rin lona lase ledumare eyin temi o ti soju e nikan ku je ni gungi are e ni ma yan fona loni kamo kamo loni were loni ki amosa e se n bo soju opo ka ase e eyin temi e mo pe lana odun dun ileya cashport waye iyen lana lodo cash o ti je pojo ojumo na odun bi ko si wipe awon kokon woju e aba n wo bo se ri ka se woju e ke wowo kosigbata le munu yin dun iyen lori cash e be si re to di fa fun pogbo odun o tun wa nle o owo odun yin da nbe lowo cash e se tan ti o ba yin gbe koni baje ashe o fe bu owo odun o fe buta iyen fe yin ti wa amen lati ta ke le je ni o 3347 1004 1#3 347 1004 1#. Owo na le fi ta lati je o loju opo ka se laaro toni ani mo fe fun yin lowo odun mo fe ko ma ro sin yin lenu ro sin yin laya mo fe ke yin go mo kan to ke mo ja tan tan tan iyen laaro ti toni pe ojo odun eyin tun gbo owo odun a ma so pe legun nikan ni gbo owo odun eyin ga le ti dosa everybody ma gbo owo odun lo ka se e o wa ni pe kini o awon gat yin eni lati se kini eni lati po owo odun la ameta lati je ni 500 naira pere ni eyin na mo 3347*1004*1#. Bọ̀dá tó jẹ ẹran ọdún lánà àti 500k ọlọ́run wọn ti wá gba nǹkan wọn wọn náà mọ ọmọ bíi tí bọ́dì wọn tó kù sí láàárọ̀ tòun ọlọ́run tó lẹ̀mí èrò ókè ẹjẹ kan lùròyìn nísànsàn láàárọ̀ tòní ìyẹn lójú ìyẹn lórí ètò ìjà wọn sì ṣùgbọ́n ẹ má gbàgbé pé ẹ lè wò wá kíkàn ní ìbánidọ́rẹ̀ facebook /105.5 Ibadan ayọ̀mídé lọ́sìn ayọ̀ ọmọ bàbá lọ ló dẹ̀ jẹ́ kẹ láǹfààní láti máa wò wá ìyẹn lápàbẹ lóòrọ̀ tòun ẹ abigail náà ẹ ajibọlá ó jókòó ti gbagbagbà ni ókè ẹ jẹ́ mú látinú ròyìn tó ní ṣe pẹ̀lú eré ìdárayá orí ọ̀dàn torí wípé àjọ tó ń rí sí eré ìdárayá orí ọ̀dàn ìyẹn lóde àgbáyé world athletics àwọn náà ni wọ́n ti jẹ́ kó di mímọ́ o wípé àti lọ kópa nínú ìdíje eré ìdárayá orí ọ̀dàn títà àgbáyé lọ́dún 2027 ìyẹn world athletics championship eléyìí tó máa wáyé ní beijing lórílẹ̀‐èdè china lọ́jọ́ 11 títí da ọjọ́ 19 oṣù kẹsàn-án ọdún 2027 báwọn eléré ìdárayá orí ọ̀dàn bí wọ́n ṣe kópa ìyẹn níbẹ̀ lọ́lọ́kọ̀ òjọ̀ kan òun náà làwọn ti mọ̀ táwọn ti gbé jáde o tó dẹ̀ jẹ́ wípé àti kópa wọn ni a ti mú qualification sport nínú àwọn eré ìdárayá orí ọ̀dàn lọ́lọ́kọ̀ òjọ̀ kan ẹ o àwọn ti dínkù ìyẹn báwọn ti ṣe máa ń ṣe tó yẹ pé 50-50 ní tẹ́lẹ̀ ṣé ẹ rí 60% náà ti fún pé bí ìgbéléwọ̀n rẹ bá ṣe rí ìyẹn lórí àkàbà àjọ tó ń rí sí eré ìdárayá orí ọ̀dàn ìyẹn lágbàáyé tó wá jẹ́ pé 40% tó kù qualifiers eléyìí tẹ́ ẹ bá sá òun náà òun lẹ́ẹ̀fì mu àwọn eré ìdárayá bíi sprint races ni middle distance eré ìdárayá fífọ́ lọ́gbọ̀rọ̀ gbọdọ̀ hurdles ni tó fi mọ́ gbogbo àwọn hammer javelin àti short put wọ́n ti jẹ́ odi mímọ̀ wípé bákan náà ni ó ṣe rí ìyẹn fún àwọn náà tó dẹ̀ jẹ́ pé látàkókò yìí àwọn ìdíje táwọn eléré ìdárayá orí ọ̀dàn bá ti kópa tó fi máa dínú oṣù kẹjọ ọdún 2027 òun náà ni ó mọ fún wọn láǹfààní láti já tíkẹ́ẹ̀tì àti lọ kópa ní world athletics championship tó máa wáyé lórílẹ̀‐èdè china bẹ́ẹ̀ sì rèé wọ́n tún jẹ́ odi mímọ̀ pé ìgbéléwọ̀n eléyìí eléré ìdárayá lọ́lọ́kan òjọ̀ kan tí wọ́n bá ní bíi pé ó ṣe dáadáa ní world championship tokyo látọdún 2025 ni bákan náà 2026 world athletics ultimate championship tó sì máa wáyé lọ́dún yìí àbáwọn marathon event lọ́lọ́kan òjọ̀ kan race walk ni continental àti international event bo ba se se dada si nbe o gba gold medal ni oni podium finish ni yo mo satona bi wa se qualify awon re dara yo ri odan iyen ni akoko ni ere mo wa ipere tan sa ni gaboroni orole de botswana iyen na duro gege bi qualifier awon ile re dara ya ori odan anyways US match inu ere dara bola fi gba lori tabili ori patu ti gbe WTT won ti gbe lo iyen si Las Vegas o de je wi pe awon mere daraya orilede Nigeria awon na won kupa nbe ati ti le adulawo lapapo latori olajide omo tayo ojojo orilede Nigeria omo orilede Egypt Muhammad El Belali obo mo pata ohun na ni won kupa ni US match o ti de je wi pe ojo mokanla gba ko lo fi ma waye ojo keta titi da ojo keta la osu keje orun 2026 ohun ni fi waye ni Allis Arena in Las Vegas. To the day we play, it's back on the TWTT Grand Smash. Grand Smash, to my wife, you're in your lady, America, to Vegas. To the mag by Lidia, a large idea of Motayoni. Of your mom, I'm a little that I am a little Egypt. And I'm a should you do that? You know, DJ, no, I'm a little China, a local Jokon, and I want to talk about that. I'm a Asia, I'm a little Benin Republic. Abdulkader Salifo ohun na yo mo kupa iyen nibe bi yen bo se ma iyen WTT US match 2026 won ti setan lati se kini lati kupa nbe kan se dada iroyin eleyi iroyin to da fo lede Nigeria ni o tori wi pe wafo bi eka ti wo orile adulawo iyen West Africa orilede Nigeria ohun na iroyin ti je ko di mimo pe African School Championship orilede Nigeria o gba lejo e iyen ninu osu kejila odun ta wa yi fun awon ile eko oloko ojokan ile eko girama ni o odo ri won wa labi odun 15 under 15 ohun na ni dije re daya bola la fese gba ta gbon iwo orun le adulawo ohun na lo ma waye o de ko lede Nigeria lo gba lejo e laarin ojo kefa si da ojo kesan osu kejila odun ta wa yi ohun na lo ma waye e de wa gbera pa ki lo sere daya bola la fese gba sita awon obirin ori pelu Poracourt ohun na ni Super Six league agbojo orilede Nigeria o je ti obirin ohun na ni o ti waye o gege bi ajo ton ri si ere idaraya league agbojo obirin orilede Nigeria gege bo se je ko di mimo wi pe idije Super Six yi papa sere adoke amis maka to wa ni lu Poracourt ohun na ni won ti ma gba o de je pe awon ti won se ipo akoko si ipo keta lori akaba tabili sori akoko ipo akoko si ipo keta lori akaba tabili sori keji ohun na ni o kopa ni Super Six ni bi ta si defending champion lowo yi no league agbojo bi orilede Nigeria Bayelsa Queens bakana Edo Queens Rivers Angels Robo Queens Nasarawa Amazon ati Abia Angels awon ti won ma kopa iyen nibe niyan o to de je pe ati ojo karun osu kefa titi da ojo kerinla osu kefa odun 2026 ohun na ni Super Six ohun ni o wa ni to de je wi pe Rivers Angels to gbalejo idi ti o gbalejo re iyen ni lu Poracourt lu Poracourt oni awon fi se ibugbe ohun na ni o mo gba won to ku ni o mo gba won iyen lalejo Super Six yi la fi men ti o gba league orilede Nigeria embassy gba league orilede Nigeria yen agbojo obirin ohun na ni o se kini o ni o lo soju orilede Nigeria ninu dije elekun jekun ti le adulawo ti ta awon obirin iyen CAF Women's Champions League e je n lo sinu dije Unity Cup ṣugbọn kin to soro lori ifigagbaga ele to waye lana e je a soro lori okan lara awon igbakeji oluko ni ikọ Super Eagles orilede Nigeria iyen Fidelis Ilechukwu awon wa pe Fidelis Ilechukwu ohun lo oluko ni ko Enugu Rangers o gba league agbojo orilede Nigeria ni saa ta wa yi to de je wi pe Ilechukwu ti je ko di mimo pele Unity Cup ele ti Super Eagles orilede Nigeria n gba iyen ni lu London ohun na ohun o to mo bi ojo waju ohun o se ri o iyen fun ikọ Rangers ti lu Enugu oni leyin Unity Cup ohun o mo decide lori ojo waju ohun o se pinu iyen lori e boya ohun o mo tesi waju abo ohun ni tesi waju e sa je ki dije Unity Cup awon lo pa ni lu London e je ko se kini e je ko pari oni gbogbo oluko ni ohun na ninu won ma ndun ti won ba n ko iruko bi Enugu Rangers won ko won so ninu league orilede Nigeria eyan tun wa se aseyori mo eyan mo ri nkan kan toka si de bo ohun ti se n se daada ni o ni e wo inú òun ó dùn sí ikọ̀ Enugu Rangers tó ń wá lákòókò àtọ́dún 2023 òun náà ló sì ti darapọ̀ ìyẹn pẹ̀lú wọn ẹ láti bí sáà mẹ́ta báyìí ó sáà ti tọ́ka ó ti fọwọ́ mú líìgì méjì ìyẹn pẹ̀lú ikọ̀ ìgbé agbábọ́ọ̀lù Enugu Rangers ó lámọ̀lẹ́yìn unity cup òun ó mọ̀ wò ó ó ní òun tẹ̀síwájú pẹ̀lú flying antelopes àbóhùn ò ní tẹ̀ ìyẹn síwájú pẹ̀lú wọn anyways ìròyìn míì nínú ìdíje unity cup náà mú wá torí pé àná èmi àtàláfìdá sọ pé orílẹ̀-èdè nàìjíríà ò tún gbọdọ̀ mọ làágùn nígbà tá a bá lọ nínú ìdíje ìfẹ́ àgbáyé bó wá jẹ́ wá àwọn bọ̀gàbọ̀gà lọ́rẹ̀ sọ̀rẹ̀ àbáwọn ìdíje tá a ti lọ́ kópa àti ẹ̀tún lè máa fẹ̀ ní sẹ́ẹ̀kì àwọn orílẹ̀-èdè nàìjíríà kò lè wọ́ọ̀kì àlègbà o wọ́n sì gbọ́rọ̀ ọ̀hún wọ́n mú lò tọ́ra gbọ́wọ́ ẹ̀gbẹ́ ikọ̀ miwọ́ọ̀lù ìyẹn Femi Azeez ẹ̀gọ́ méjì bàǹtàbàǹtà lómì fún ikọ̀ Super Eagles orílẹ̀-èdè nàìjíríà ìyẹn lánàá nígbà tí nàìjíríà wọ́n fi àjẹ orílẹ̀-èdè zimbabwe pẹ̀lú àmì ayò méjì sódò wọ́n ti wá yanjọ sí àṣekágbá ìdíje unity cup ọ̀hún ẹni ọdún 24 ọ̀hún ló mú góò méjì ọ̀hún ló múlẹ̀ ní abala kejì ìfigagbága náà láti jẹ́ kólédè nàìjíríà kan jáwé olúborí abdulkadir adérọgba aláfidà aṣọ ìpọ̀ ṣé mòròpá sọwájọ hangi sílé ètè lọ ni.
1: Ó hangi ni ẹ mọ̀ pé eléyìí náà ti wà lẹ́yìn náà tẹ́lẹ̀.
0: Eléyìí wà ń lẹ́tẹ̀lẹ́ aláfidà ó sì bẹ̀rù ọlọ́run.
1: Ṣé bá ìgbà tẹ sọ pa sọ hangi sílé ètè lọ sí àwa mọ àṣàlẹ̀ yìí ò lọ kírun ìdì. Bẹ́ẹ̀ni aṣọ kan náà lásà wọ̀.
0: A máa sọ ìjọ tuntun o.
1: Tuntun ni o. Gíktọ̀ tó wá gílọ̀ ta lọ lójú orí bẹ́ẹ̀ o kìí ṣe pé tuntun náà bẹ́ẹ̀ o.
0: Ẹyin òsọ fẹ́ yẹ wípé aṣọ wa gbàgbà á lọ gbé. Èmi ó pa ní padà lọ gbàṣọ yẹn ni.
1: Ẹ yà ẹ̀mọ̀ télọ̀ ta gbé fún kò tí ì ràn tán. So bóyá ìrọ̀lẹ́ ẹ̀mọ̀ ọdún náà sì lọ lọ́la ni bóyá yóò wọ̀ lọ́la. Ṣùgbọ́n kínyìn mọ́ lè
0: káwọ̀lójúdì
1: ìyẹn láti wọ ọsọ tó dáa kó sì fi pẹfún tó dáa kó fi sára so la fi rò pé ó dáa ilé ìta ti gbẹ́ngétọ̀ tẹ́bá wọ̀ tẹ́yìn náà ìṣẹ́rí pé gbẹ́ngétọ̀ ni tòkè tilẹ̀
0: so ilé
1: ẹ̀ríba tó ń tanná yẹran bí ẹ̀yìn ayẹ̀ ẹ̀ríba ìbílẹ̀ kan níbi ní ògbélé sí àfìsí ọmọ ọlọ́dún yẹra o akú àwọn wa akú ọdún akú yèdọ̀pọ̀ ẹ̀ láṣẹ lókè ìpàní fi lè ṣe àṣemọ.
0: ìbá mi kọ super eagles orílẹ̀-èdè nàìjíríà mo mọ̀ pé àwọn ọmọ nàìjíríà máa ń pè é dákun ẹ bá bó ṣe ń ṣe yín sàn àmọ́ àárín nǹkan kan gbà ó sàn ju ká mọ̀ gbà rárá lọ zimbabwe nàìjíríà jà gbogbo rẹ àwọn agbábọ́ọ̀lù tí ó dẹ̀ jẹ́ pé ìgbà àkọ́kọ́ wọlé inú kọ super eagles òun náà ni omi àwọn fúnlẹ̀ di nàìjíríà bẹ́ẹ̀ mú wà pé ikọ̀ shooting stars agbábọ́ọ̀lù méjì náà ni wọ́n níbẹ̀ ti jani alami àti adébáyọ junior ṣùgbọ́n nàìjíríà ti abẹ́ olúborí lẹ́nu kan lánàá kásá kọ́mọ́ unity cup kọ́pù abẹ́lé kátúwá mọ́ rí gbà yóò burú jáì fún nàìjíríà o a máa ṣe dáadáa wọ́n gbọ́rọ̀ tá láfiira sọ lánàá.
1: Mọ̀ pé ẹ̀mí pé mo sọ lánàá náà mo ní ṣe rí mímọ́ fi àwọn orílẹ̀-èdè zimbabwe kódà àwọn orílẹ̀-èdè rwanda ká mọ̀ fi wí nàìjíríà nígbà tó yẹ pé kò dá rárá kò sí ẹbí tí gbọ́ rárá tẹ́bá wo àwọn agbábọ́ọ̀lù tá a lò lánàá àwọn agbábọ́ọ̀lù lábẹ́lé la kú mọ́ra wọn la láǹfà láti lò àwọn tó jẹ́ ọ̀jìnì tó jẹ́ àgbà ọ̀jẹ̀ gan àrí wọn àrí zimbabwe náà so eléyìí tó túmọ̀ sí wípé ṣe rí tó ṣẹlẹ̀ yìí èmi rò pé opportunity ni fún olùkọ́ ni
0: eric
1: chair láti mọ̀ ṣe àmójútó àwọn agbábọ́ọ̀lù lábẹ́lé kódà tábàwọ̀ ìfigagbága náà yẹn gan èmi ò gbé bí ìfigagbága yẹn gan tó yẹ kó lè fọ́nrẹ́lẹ̀ wa nàìjíríà ni ṣùgbọ́n ìfigagbága yìí ó tún rọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ ní bí ẹ̀kọ́ tábàsì wọ̀ majority àwọn agbábọ́ọ̀lù tó gbábọ́ọ̀lù fún zimbabwe kódà àwọn tán fi kojú nàìjíríà nígbà tá a kojú wọn àwọn agbábọ́ọ̀lù lábẹ́lé wọn náà ni ó lójú agbábọ́ọ̀lù wọn ẹ̀ lè ka bọ́ọ̀lù mẹ́wàá tó jọmọ zimbabwe tó ń gbábọ́ọ̀lù nílẹ̀ europe tó ṣe kan rìn ẹ̀ lè ka mẹ́wàá so eléyìí tó túmọ̀ sí wípé orílẹ̀-èdè wa nàìjíríà aníṣẹ́ tó pọ̀ láti ṣe kábàrò pé bí a torí pa ti fìyà jẹ orílẹ̀-èdè zimbabwe lánàá àbí kínní kan irọ́ o a sì níṣẹ́ tó pọ̀ láti ṣe kódà olùkọ́ náà eric chair gan òun náà níṣẹ́ tó pọ̀ láti ṣe nàìjíríà ò lọ sínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé mọ́ ṣùgbọ́n ká máa múra lẹ̀ fún gbaradì fún àwọn ìfigagbága àwọn ìdíje míì tí ó tún láǹfà láti yọjú kó yẹ pé níjọ́ àjò làárẹ̀ kan náà látùmọ̀ ṣe ijó àjè láàárẹ̀ kan náà ló kó bá wa nígbà tá a fẹ́ kojú àwọn orílẹ̀-èdè nípele tó kò mẹ́sẹ̀ ọjọ́ ìyẹn sẹ́mi ìyẹn wọ́kọ̀ kọlifáyà olóko bá nàìjíríà ijó àjò láàárẹ̀ kan náà olóko bá wa so èmi rò pé àsìkò rè fún olùkọ́ni ẹni chair náà láti jẹ́ kókó náà lọ sínú inú yẹ̀wù rẹ̀ láti lọ rè ya statistic pé ó yá o nàìjíríà o àwọn ọmọ léńjeléńjẹ ẹ jẹ́ ká máa introduce àwọn náà tó bá jọ ọmọ látàbẹ́lé ka mo mo gboju le awon to ba wa loke okun nikan na mo awon na se dada awon le se to lati wo je si awon le se to lati wo je si orilede wa Nigeria
0: o se tan lati se to ba gba
1: be ni okay si en to ba soju orilede Nigeria la benu le won se mo kan koda je si yen lasan in to represent lasan o lagbara gbogbo awon ikomi lo ki okun gbogbo won ma ri won so awon na mo se tan bayi lati jija fo orilede wa Nigeria afani re foluko ni Eric Che
0: anfani re foluko ni Eric Che ja dagbo ko le pojo owo eta lojo ko cash e *347*1004*1# e ja do kilo na pada bo e ku kale
2: Splash FM 105.5

0: fún rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe. Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Rin jìnà. Ná owó díẹ̀. Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.
2: Màámi, tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
3: Ó lè mọ́ lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
4: Bẹ́ẹ̀ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Toilet Cleaner.
5: Ohun agbábọ́ọ̀lù, ariwo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù. Ìlù, ayò àti fèrè ní pápá eré ìdárayá. Alẹ́ tí gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù ti ń retí ti dé o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí. Arsenal, àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
6: Leandro Trossard and tapped in by Bukayo Saka, history makers.
5: Ní ìhà kejì, àwọn defending champions lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or, Ousmane Dembélé.
6: Dembélé!
5: Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o. Láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen. Mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026, ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà mọ̀ jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan. Bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹfẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM. Ìyẹn ní Mouth 21 ní Ring Road, Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù. Jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026. All Mobility ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹyìn Plazit. Media Partners, Splash 105.5 FM àti Lágbelú 96.7 FM.
7: Too many Indomie wrappers on your table.
8: I'm collecting my Indomie Moments wrappers. I want to win something big.
7: Something big, just like that.
8: Yes, by collecting 10 unique moments inside the Indomie wrapper, anyone can become a winner.
7: I'm going normal. I want to start collecting my own Indomie Moments wrappers.
9: That's right. Don't miss out on my Indomie Moments promo. Collect 10 unique moments and stand a chance to win amazing prizes. Visit www.indomie.ng/myIndomieMoments.

0: pẹ̀lú lílò dédé ìdáàbòbò wákàtí méjìlá Dettol ṣe àtìlẹ́yìn fún adáyébá àwọn oníjà kòkòrò fún bí wákàtí méjìlá Dettol ní ṣe ààbò fún ẹbí rẹ lódì sí bí ọgọ́rùn kòkòrò tí ń fa àìsàn
1: Dettol be 100% sure.
2: Kí ló ń sún ọkún ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
3: O ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
4: Káàbọ̀ padà látọjú ọjà ìkànnì Splash 105.5 FM ilé fún Balárégbè Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn náà lẹ́wà. Ìyẹn lórí ètò ìjà wọn sí ẹ̀lẹ́wò wà níkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook Splash 105.5 Ìbàdàn tẹ́ ẹ bá tẹ̀sí kẹtẹkẹtẹ lẹ́mọ̀ ó bí nǹkan ṣe lọ lórí agbára. Ìyẹn ní àárọ̀ ti tòní àpọ̀ ọdún ẹ̀mí wa yóò ṣọ̀pọ̀ ọdún. Ìyẹn láyé lójú òpó káṣẹ̀ *347*1004*1# mo fẹ́ buwọ́ ọdún ta. Ìyẹn fún ẹ̀yin tèmi ẹ ṣe kíni o ẹ̀yin náà ẹ fi ṣe ara rin di màá ṣe yín kò tó láìpẹ́ ká tó kúrò torí ètò ìjà wọn sí àkọ́kọ́ nù bẹ́ẹ̀ sì rèé ìyẹn fún Magic Night 2026 ìyẹn àṣekágbá ìdíje UEFA Champions League àwa mú Budapest bọ̀ nílùú Ìbàdàn ọlọ́ngbọ́ ẹ mọ̀ pé kàn ní ọmọlúàbí ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀hún làwa Budapest ń bọ̀ ń bàdàn o ẹ mọ̀ lọ ṣe kí ni ẹ mọ̀ lọ gbọ́ ẹ mọ̀ jẹ́ pressing nẹ́ẹ̀kì yín àṣekágbá ìdíje UEFA Champions League ẹ wá wò pẹ̀lú wa lórí ìrìngí ní MOF 21 ìyẹn nílùú Ìbàdàn lọ́gbọ̀n ọjọ́ ẹ̀yin ọjọ́ sátidé ọgbọ̀njọ́ oṣù karùn-ún ọdún tá a wà yìí ìbálà mú Budapest ìbọn ìbàdàn ẹ mọ̀ pé ikọ̀ tí ìdíje UEFA Champions League wà lọ́wọ́ Paris Saint Germain àtàwọn oníbo òjé ìyẹn kọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal orí adé FC náà jọ mọ kojú ara wọn ìyẹn láṣekágbá ìdíje UEFA Champions League gbogbo ó sì mọ ta lẹ́nu tí ó tà ta ara tó dẹ̀ máa gàga ara ẹ gbádùn ẹbí èbò ṣe ń gbádùn títà bàbá ń gbádùn ẹ̀kọ́ gbóná àti àgbàyìn bọ́ọ̀tà wa wò champé ìyẹn pẹ̀lú wa ní MOF 21 ọ̀fẹ́ ní ìwọlé o mọ wọlé bízabíza ni aṣọ gbogbo bọ́ọ̀lù rẹ sáà mọ wọ bọ̀ títán bẹ́ẹ̀ sì rèé lọ́jọ́ náà àtàgo mẹ́ta òun náà làríyá lóríṣiríṣi ó ti bẹ̀rẹ̀ àwọn superstar kan ní wa òun lẹ́sìn ìbápàdé ìyẹn lọ́jọ́ náà ẹ wò ó fún ìdíje UEFA Champions League ẹ mọ̀ pé mo ti sọ fún yín wípé Solat Telecoms wọ́n ti káwọn ẹ̀bùn tó jọjú ẹ̀bùn rabanirabani wọ́n ti kólẹ̀ fún wa lórí ètò ìjà wọn sí mọ fáìlì ọwọ́ rẹ fóònù rẹ ẹsẹ̀ rẹ ara rẹ bọ́ díẹ̀ fáìlì ẹlẹ̀ lọ́jọ́ Friday táwọn prediction yóò wo orí ètò ìjà wọn sí tó dẹ̀ pé Solat wọ́n ti dá wa lọ́lá lápá bí wípé kí n bizàbizà fún bí èèyàn márùn-ún lórí ètò ìjà wọn sí pẹ̀láwọn ẹ̀bùn tó jọjú ilé ti Solat Telecoms tán kó wọlé fún wa pé ká fẹ̀yìn èèyàn tẹ́ ẹ bá pa prediction ìdíje UEFA Champions League àmúdọ́jọ́ Friday ká tó ṣe kíni ká tó predict ẹ jẹ́ tẹ̀síwájú lórí ètò ìjà wọn sí lọ sáà ní gbogbo ilẹ̀ adúláwọ̀ orílẹ̀-èdè Egypt Tanzania Morocco àti Senegal wọ́n ti wọ ìpele tó kángun sí àṣekágbá semi final ìdíje ìfẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ àwọn ọ̀dọ́ tọ́jú orí wọn wà lábẹ́ ọdún 17 ẹjẹ́ ń bọ́lẹ̀ ìyẹn lápàdé kí wọ́n á gba abẹ yẹn lọ ìròyìn yìí òdùmọ́ni nínú o ọlọ́run ọba kó mọ́ bà wá nu jẹ ni ọjọ́ Sunday òun náà ni agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ fún ikọ̀ Southampton tó ti di agbábọ́ọ̀lù bẹ́ẹ̀ ó ti gbàgbọ́ agbábọ́ọ̀lù fún Royal Antwerp ìyẹn Victor Udo òun ló ti jẹ ọlọ́run nípè gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ odi mímọ̀ nípe tí wọ́n fura sí ni pé ó gbèkùrú jẹ lọ́wọ́ ẹ̀bọ́ra pé wọ́n fi májèlé sínú ọtí àbóúnjẹ eléyìí tó jẹ tó sì jẹ tó fi paṣẹ bẹ̀ tó jẹ́ ọlọ́run nípè ó wàá sọ̀lú dé nàìjíríà ni o ìyẹn nílùú Àbújá òun náà arákùnrin ọ̀hún ló ti dágbére fáyé ó tẹ̀ jẹ́ pé àwọn mọ̀lẹ́bí ẹ̀ wọn ti fọ̀rọ̀ léde ìyẹn lórí ikú ẹ̀ ṣùgbọ́n a ti gbọ́ ikú arákùnrin náà kọ́lọ́hún kó tù wọ́n lójú kó rọ̀ wọ́n ní ókè ẹ ti ń lọ sórílẹ̀-èdè France ìyẹn French Open torí ẹ wò kó sọ́mọ Brit kó kankan mọ́ o nínú ìdíje French Open kódà kò sí ètò wọ́n second round ńbẹ̀ ìnákúnà náà gbogbo wọn jáde Cameron Norrie bíi fọ́ọ̀sẹ̀ẹ̀tì ọwọ́ ìyá tí ń bà á bọ̀ ẹ̀ẹ́kó tó wá di wípé ó wá padà ní ìfarapa 20% tó kù tó lè fi gbàgbàgbà yóò lòun ò lè fi gbà ọ́ torí wípé All England Club ìyẹn Wimbledon ó ń bọ̀ nínú London àwọn tilétilé àwọn sì gbọ́ lọ́wọ́ à ń bẹ̀ Cameron Norrie bó ṣe retire nínú ìfigagbága náà òun ni ẹ̀rọ wa ni Wimbledon ẹ mọ̀ ṣalábàpàdé ohun ṣùgbọ́n farapa ti wọlé dé fún kò lè tẹ̀síwájú ní òdíje Terry Naomi Osaka níṣẹ́ lójú sọ French Open ó sọ di fashion open lórí aṣọ tí ń tanátaná òun ní wọ̀ wá ọmọbìnrin yìí ó sì bẹ̀rẹ̀ sí ní wọn mú fashion rẹ̀ lọ́kùnkúndùn ìyẹn láti inú láti bí ọdún mélòó bí ọdún méjì sẹ́yìn ìyẹn nínú eré ìdárayá tennis ẹwẹ segmond òun náà ló fi ìyàjà mẹ́fà sí mẹ́ta méje sí mẹ́fà òun náà ní Naomi Osaka lónà láti yan sí ìpele tó kàn Yannick Sinner ó tún ṣe kíni ó tún náwó sókè ìdí tó fi ta lẹ́nu fóun sẹ́ omi jẹ́ pé lákòókò world number one lòun ó fi ìyàjọ mọ́lédè france ó nà ọmọ léwájú wọn lé wọn ni Clement Tabor òun náà ló forí ko mẹ́fà sí ọ̀kan mẹ́fà sí mẹ́ta mẹ́fà sí mẹ́rin ni Yannick Sinner ló fi yáyàkúyà Oklahoma City Thunder pẹ̀lú àmì 32 látọwọ́ Sean Gillis Alexander nínú ìdíje NBA ìyẹn NBA best of 7 series ní àṣekágbá lágbọn conference tán 127-114 points òun náà Oklahoma City Thunder fẹ́ ti dájẹ́ San Antonio Spurs ló jẹ́ pé àmì ayò mẹ́ta sí méjì òun náà ni wọ́n wà lákòókò yìí ìfikabaga kan péré ló kù fún ìyẹn láti rí pé wọ́n jáwé olúborí lánà afẹ́sọ̀rọ̀ ìpẹ́gbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid àti orúkọ eléyìí tí orílẹ̀-èdè Spain tí wọ́n fi síta bẹ́ẹ̀ orílẹ̀-èdè America náà ti forúkọ síta Christian Pulisic ni àwọn Adam nkankan gbogbo náà wà ń bẹ̀ máa ka yẹn fún yín létà ṣùgbọ́n ọ̀rọ̀ Real Madrid ó dàbí ẹni pé bí àwọn èèyàn ṣe rí pé kò sáwọn agbábọ́ọ̀lù Madrid níbẹ̀ ẹnu ń yà wọ́n ó ń rí bákan bákan ṣùgbọ́n ṣe mọ̀ wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona àwọn náà ní pàṣẹntéèjì agbábọ́ọ̀lù tó pọ̀ jùlọ láti pàṣẹ pé Academy La Masia àwọn èèyàn mọ́ ń wá sínú team A ìyẹn ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona agbọ̀jẹ̀ kódà láyé ìgbà táwọn Real Madrid gan tán láwọn agbábọ́ọ̀lù tí wọ́n pọ̀ dáadáa tí wọ́n ṣe dáadáa ju àwọn set yìí lọ láyé àwọn Toni Kroos láyé àwọn BBC Benzema bẹ́ẹ̀ Ronaldo nǹkan nínú orílẹ̀-èdè Spain bíi méjì mẹ́ta ló wà bẹ́ẹ̀ Carvajal Iker Casillas àti Sergio Ramos ni so kìí ṣe pé àwọn agbábọ́ọ̀lù Madrid náà lọ fà nínú ikọ̀
5: àwọn agbábọ́ọ̀lù tó máa ń pọ̀ jù náà
6: ni ikọ̀ Barcelona àwọn náà sábà dominate
4: ikọ̀ agbọ̀jẹ̀
6: àwọn tí Real Madrid máa ń lò àwọn láti ilẹ̀ gan láti ọjọ́ ilẹ̀ orílẹ̀-èdè Spain àwọn Galacticos wọn gan kò lójú Galacticos wọn gan tán ti ń lò bọ̀ tó jọ ọmọ orílẹ̀-èdè Spain lójú Galacticos ikọ̀ Real Madrid gan ká tó aṣọ àwọn agbábọ́ọ̀lù wọn so eléyìí tó túmọ̀ sí pé Barcelona náà ló máa ń kó ìdá nínú bí ìdá ọgọ́rùn-ún Barcelona yóò kó bóyá bíi 80% làwọn bíi Real Madrid Sevilla àwọn Real Sociedad Atletico Madrid 20% yòókù ọ̀nà máa pín mọ́ra àwọn lọ́wọ́ ìyẹn fún àwọn agbábọ́ọ̀lù tó mọ́ sójú La Masia tó orílẹ̀-èdè Spain so láti jẹ́ pé irú èyí yìí kò yé ṣe ìròyìn tó fẹ́ẹ̀ jó èmi lórí àti máa wo ikọ̀ orílẹ̀-èdè Spain bọ̀ láti bíi 10 years 5 years 10 years sẹ́yìn àjẹmọ àwọn agbábọ́ọ̀lù eré tán
4: náà láti parí. Ó dàbí pé ní táwọn èèyàn fi fojú sí lára ni wípé tó bá ti rá agbábọ́ọ̀lù Madrid àwọn láyé àwọn Sergio Ramos Carvajal àti Iker Casillas kò sí ni wọ́n wọ tíìmù orílẹ̀-èdè Spain so tó máa ti pè wọ́n síbi àwọn èèyàn líli wo ìyá agbábọ́ọ̀lù yẹn bí wọ́n ti ṣe pọ̀ tó òun ló fi jáwé pẹ̀lú kò sí agbábọ́ọ̀lù Madrid kò sí rárá agbábọ́ọ̀lù Madrid breed kò dàbí ilẹ̀ Gẹ̀ẹ́sì tó yẹ pé 40% àwọn agbábọ́ọ̀lù
6: gbọdọ jẹbẹ
4: ó dà agbábọọlù lóbìnrin fún ikọ ẹgbẹ agbábọọlù barça ìyẹn alexia putellas òun náà ni ìròyìn jíjẹ òdìmọ pé yóò fi kọ ẹgbẹ agbábọọlù barcelona yóò fi wọn lẹ bẹẹ sì rèé àṣekágbá ìdíje conference league òní ni ó wáyé o wọn ti bẹrẹ wàhálà ìyẹn láti àná àwọn ọlọpàá ti bẹrẹ sí ní kóyàn ní germany o àwọn olólùfẹ crystal palace àti rai vallecano wọn ti bẹrẹ sí káwọn olólùfẹ wọn méjì náà ti kó báyìí ìyẹn olólùfẹ crystal palace wọn wá níbi òun olólùfẹ wọn bíi 60 ni wọn rí gẹgẹ bíi trouble mi kàpé kí ló dé tó fi jẹ pé wàhálà òní wọn wá ń fà lẹsẹ ìyẹn ni àpá abẹ ń bẹẹ orílẹ Ousmane Dembélé àti Kadri àti Hakimi wọn ti padà sí gbogbo agbáradì fún ikọ̀ PSG ṣé kẹ́rù mọ Barcelona.
6: Kò sí ẹrù
4: kankan bẹ́ẹ̀ Arsenal lè ṣe Chelsea
6: kò sí ẹrù kankan bẹ́ẹ̀ dọ́kà bẹ́ẹ̀ ni pé Arsenal assignment tí ó wà lẹ̀ ó ní kí àwọn mójútó tábà ní pé bóyá torí pé bóyá Ousmane Dembélé àti Ashraf Hakimi ṣé wọn ọ̀nà ikọ̀ Paris Saint Germain gan ní sàtàwá ẹni ṣé bí ikọ̀ Paris tó jẹ́ ikọ̀ kékeré tó ṣe kíní fúbọ́ọ̀ ó ti kọjá báyẹn tábà wọ́n gbà ti Chelsea gan tá láǹfà láti sọ igan majority ọ̀pọ̀lọpọ̀ onáró pé bóyá ikọ̀ PSG ó fi àjẹ́ ikọ̀ Chelsea ṣùgbọ́n fúbọ́ọ̀ ó yí padà fọ́pọ̀lọpọ̀ yẹn tábà sì wo the way tábà wo preset form ikọ̀ PSG tán wà lọ́wọ́lọ́wọ́ yìí sáà tó kọjá gan tán gbà gan wọ́n wà fọ́ọ̀mù ju sáà ilé lọ wọ́n ti jẹyàn sáà yìí náà iko gba gba odun ti won ti na won sayi so akọ do temi asta ni kan mojuto assignment won kan mo go ya awon kan lo ma fa won problem
4: ka won elo e karo e je ba gbon soke agbo yin elo okay e karo se ta e ta kase laro yin oruko yin ati bi ta tin pe yin kile pe oruko yin hello kile oruko yin mi gbo oruko yin daro jopo yin to sugbon ti je to te ba ngbo mi ti je 25000 naira lato do cash laaro to ni so awon customer ke wo pe yin oruko yin pada mo ri lori number yin ti won ba ti fe pe won ri o da eseun gan ni eseun o jopo yin o tojo o de ti lo okay God ti ni kasna kan lo gbadumo to ba won kan fi awon to wa ni kini kan fi won lorun le PSG awon agbabolu won de ko ke anybody o da ko ni jiba lori to ja won si laaro to ni Jamie Vardy agbabolu ku fun Leicester tele to wa ni Cromonies lo ti fi ko hun lo ti fi le sugbo ni ohun si n tesi waju re daraya bolu alafesegba titi ojo eti Friday ta pade iyen lori eto ja won si singa lo tori mi o fo odun ayo lase ire
7: Flash FM 105.5.

bẹ́ẹ̀ni o. Ẹ jẹ́ kí n kọ́kọ́ máa kí gbogbo wa ná wípé a kú ọdún a kú òye dùn. Iléyà tuntun wọlé débà wà wẹ́rẹ́ yìí, iléyà ọdún ayọ̀ náà ni yóò jẹ́ fún gbogbo wa pátápátá. Lágbára lọ́wọ́ Ọlọ́run, ọdún ayọ̀ òun náà la ó ṣe àtàwa àti gbogbo mọ̀lẹ́bí wa pátápátá. Bẹ́ẹ̀ sì ni mo mọ̀ pé gbogbo wa pátá náà la mọ pàtàkì ọdún yìí. Ọdún eléyìí ń sọ̀rọ̀ nípa ìfifúnni, ó ń sọ̀rọ̀ nípa ìfẹ́. Àsìkò tá a gbọ́dọ̀ rí wípé a nífẹ̀ẹ́ ara wa òun náà leléyìí, ṣùgbọ́n kì í ṣe àsìkò yìí nìkan o, ó ṣe pàtàkì kó máa lọ, kó má ní ìgbà kankan tí ó dáwọ́ dúró. Bákan náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé òní náà ni àyájọ́ àwọn ọmọdé lórílẹ̀-èdè àgbáyé. Mo sì ń fi àsìkò yìí mo ń kí gbogbo àwọn èwe wa náà wípé Happy Children's Day. Wọ́n ní àgbà wá búra bẹ́ẹ̀wé ò bá ṣe ọ́ rí. Bùwá náà láti fìgbà kan rí jọmọdé. Mo kì í káàbọ̀ sórí ètò ìlúbìnrin. Tẹ́miládé àlòkò lórúkọ ti tèmi, ẹ tún káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. Ṣé ẹ rí ètò ìlúbìnrin ti tòní? Bí ó fẹ́ dàbí àméjì lọ́kàn oníbejì ni. Ìdí ni pé òní là ń ṣọdún iléyá, òní làwọn ewé wa la tún ń ṣe àyájọ́ wọn. Ṣé wàá mọ ìdí tá a fi máa ń ṣàyájọ́ nǹkan lórílẹ̀-èdè àgbáyé? Nǹkan náà gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì jùlọ, òun náà ni wọ́n ṣe máa ń ya ọjọ́ sọ́tọ̀ fún irú àwọn nǹkan báyìí. Lára àwọn ohun tó sì ṣe pàtàkì jùlọ fún ẹ̀dá láyé, òun náà ni ọmọ jẹ́. Kẹlẹ́dùmarè kó bá wa ṣọ́ àwọn ọmọ wa, kẹlẹ́dùmarè kó bá wa dá wọn sí. Àwọn tí wọ́n sì ń wojú Ọlọ́run fún ọmọ pé káwọn náà ti ẹ̀rí ọmọ gbẹ́jọ́ ní àyájọ́ ti tòní gbogbo yín pátá. Nígbà tó bá fi di ọdún tó ń bọ̀, ẹ̀yin náà ń kọ́ o, ẹ gbé ọmọ jò, ẹ sì fi ẹ̀yìn gbọ́mọ pọ̀n láṣẹ Ìlédùmarè. Ṣùgbọ́n mo ti sọ wípé ètò ìlúbìnrin ti tòní gẹ́gẹ́ bí abiyamọ, òun náà ni a fi sọrí àwọn ọmọ. Eléyìí tó jẹ́ wípé wọ́n wà ní àkàtà àwọn ajínigbé káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tàbí káàkiri orílẹ̀-èdè àgbáyé. Bó ti ṣe jẹ́ wípé àwọn ọmọ tí wọ́n kó ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí àwọn ọmọ yìí bí wọ́n sì ṣe wà ní àkàtà àwọn ajínigbé. Eléyìí náà ló sì ń jẹ́ ọgbẹ́ ọkàn fún wa pàápàá jùlọ àwa tá a jẹ́ ìyá. Ẹni tó bá sọ wípé kò kóhun lásìkò tá a wà yìí, ẹ jẹ́ kí a wo ẹni náà dáadáa, bóyá èmi ló mí, bóyá èèyàn sì ni irú ẹni bẹ́ẹ̀ lórílẹ̀-èdè ayé. Gẹ́gẹ́ bí abiyamọ, mo ti sọ, mo ní wípé ètò títòní orí àwọn ọmọ yìí náà láàfin sọ. Àwọn ọmọ kéékèèké míì wà nínú ìgbèkùn tí òun ṣe wípé eléyìí tí àwọn báńdíìtì tàbí àwọn ajínigbé tí wọ́n jí gbé. Ṣùgbọ́n tó jẹ́ wípé nínú ìlà yìí lo nínú ìpayà ni irú àwọn ọmọ báyìí ni wọ́n ń gbé. Ṣe mọ̀ pé àwọn ọmọ yìí náà inú ìgbèkùn òun náà ni wọ́n wà. Kì í ṣe àwọn eléyìí tí wọ́n wà nínú ìgbèkùn nìkan tẹ́lẹ̀ yìí tí àwọn ajínigbé tí wọ́n jí kó nìkan la lè sọ wípé wọ́n wà nínú ìgbèkùn. Àwọn ọmọ míì wà tó jẹ́ wípé kì í ṣe ní inú kí ni wọ́n ń pè é àkàtà àwọn ajínigbé òun náà ni wọ́n wà, ṣùgbọ́n tó jẹ́ wípé àwọn náà ń kọ́ inú wọn ò dùn lásìkò yìí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe sọ wípé a fi ètò yìí a fi sọrí àwọn ọmọdé ni, bó tẹ̀ sílẹ̀ jẹ́ pé ọmọdé kan wà níbí tí ó bá wa sọ̀rọ̀ nígbà tí àkótó di wípé a kàṣẹ ètò yìí ńlẹ̀. Ṣùgbọ́n èmi àti ẹ̀yin aráalé àwọn náà ni a jọ ṣe ètò yìí wípé irú àsìkò báyìí báwo ni irú àwọn ìyá tí wọ́n wà ní irú ipò báyìí tí àwọn ọmọ wọn
tí wọ́n wà ní àkàtà àwọn ajínigbé. Ǹjẹ́ tẹ̀ mọ̀ wípé kì í ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan òun náà ni ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé. Ọjọ́ tí wọ́n jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ yìí ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Borno náà irú ìṣẹ̀lẹ̀ báyìí náà ó wáyé. Tó yẹ pé àwọn ajínigbé wọ́n jẹ́ àwọn ọmọ kéékèèké tí wọ́n tó bíi 55 níye. Gbogbo ẹ̀ náà ni màá ṣe àtúpalẹ̀ rẹ̀ nígbà tá a bá dé láti òkè lọ́hùn-ún. Ṣùgbọ́n mo fẹ́ kí ẹ mú ọkàn yín le torí wípé àtẹ̀mí àtẹ̀yìn náà lájọ ṣe ètò náà. Irú ipò wo náà ni irú àwọn ìyá yìí ni wọ́n wà? Kí ni ọ̀rọ̀ ta tún fẹ́ sọ fún ìjọba tí wọ́n tún gbọ́ tí wọ́n tún fi dá wa lóhùn, pàápàá jùlọ lásìkò tá a wà yìí? Torí ńṣe ló tiẹ̀ dàbí ẹni wípé ètò òṣèlú òun náà ni ó gba ọkàn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà ní ipò láti ṣe iṣẹ́ yìí jùlọ. Lásìkò yìí tó sì jẹ́ wípé àwa aráàlú ló wá dàbí ẹni wípé wọ́n dà sí ìlà ìlò táwa àmọ́ ẹni tá a fẹ́ ké pè àmọ́ ẹni tá a fẹ́ sátọ̀ pé ó yá o bó o ni o. Pàápàá jùlọ lásìkò tí àbá gbọ́ ohun tí ó lè fi wá lọ́kàn balẹ̀ dáadáa tí àbá gbọ́ irú ìròyìn bẹ́ẹ̀. Kí ni ohun tó kù tá a ṣe gẹ́gẹ́ bí ìyálọ́mọ? Kí ni ìgbésẹ̀ tó kù tá a gbé gẹ́gẹ́ bí aráàlú? Kí lojúṣe tiwa gangan láti fi rí dájú wípé à ń dáàbò bo àwọn ọmọ yìí láyìíká wa, nínú ilé ni, nílé ẹ̀kọ́ ni? Ohun tí mo mọ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ẹ̀kọ́ náà yàtọ̀ sí àwọn ilé ẹ̀kọ́ eléyìí tó wà ní agbègbè ìgbèríko, ẹ jẹ́ ká wo àyíká wa lásìkò yìí. Àwọn ilé ẹ̀kọ́ tó bá wà láyìíká wa, kí ni ìrànlọ́wọ́ tá a lè ṣe fún àwọn tó ní ilé ẹ̀kọ́? Kí ni ìrànlọ́wọ́ tá a lè ṣe fún fún àwọn ọmọ náà? Tá a bá rí ọmọ tó rìn gbèrègbèrè káàkiri, kò sí nǹkan tó burú gẹ́gẹ́ bí abiyamọ, gẹ́gẹ́ bí àgbàlagbà láti sọ wípé ẹ wá ilé ẹ̀kọ́ wo ni ìwọ ń lọ? Kò sí tó burú tá a bá lọ sírú ilé ẹ̀kọ́ bẹ́ẹ̀ wípé ṣé ẹ mọ̀ wípé àwọn ọmọ yín ló rìn kiri láìṣe wípé èèyàn kankan ń ṣọ́ wọn? Gbogbo irú eléyìí ojúṣe gbogbo wa pátá ni láwùjọ. Ṣùgbọ́n ẹ jẹ́ ká dé òkè lọ́nà gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa nígbà tí a bá wá padà dé. Ètò ìlúbìnrin yóò mọ̀ tẹ̀síwájú. Ẹ kú kalẹ̀.

0: pé láti rí dájú wípé à ń ṣe àgbélárugẹ ẹ̀tọ́ wọn ni, láti rí wípé ètò ẹ̀kọ́, ètò ìlera wọn, ètò ààbò wọn ó dúró re, àti láti ní àyíká eléyìí tó dùn gbé fún àwọn ọmọ yìí, òun náà ni ó ṣe pàtàkì jùlọ nínú àyájọ́ àwọn ọmọdé eléyìí tá à ń ṣe lórílẹ̀-èdè àgbáyé. Nígbàtí a bá wá ní irú eléyìí mọ́, kí wá ni a fẹ́ sọ wípé à ń ṣe gẹ́gẹ́ bí àyájọ́ àwọn ọmọdé? Ìdí rẹ̀ tí mo fi sọ wípé ó ṣe pàtàkì kí gbogbo wa ká panupọ̀, ká ké sí àwọn tí a gbé ètò yìí tá a gbé lé lọ́wọ́ gangan, ká ké sí wọn, ká máa sí wọn ní ìgbẹ́rẹ́ ìpàkọ́ wípé ẹ wá o, àwọn ọmọ yìí gbogbo wa pátá náà ni a jẹ ìgbáládùn ìgbà èwe wa, bẹ́ẹ̀ ni gbogbo wa pátápátá tá a ti dàgbà lónìí yìí la jẹ ìgbáládùn ìgbà èwe wa. Kí ló wá dé? Tá a fẹ́ fi ìgbà èwe àwọn ọmọ yìí, tá a fẹ́ fi dùn wọ́n, tí gbogbo wa tó bá ṣe wà yìí, tá a bá ń rántí ìgbà èwe wa, a ń rántí bá a ṣe ń ṣeré káàkiri láì ṣe wípé ìfòyà wà. Àwọn ìyá wa lọ́pọ̀lọpọ̀ ìgbà wọn ní mọ bí tá a lọ látàárọ̀, wọ́n á ní ẹ fílẹ̀, ìgbà tó bá dalẹ̀ yóò darí wálé. Lóde òní, ǹjẹ́ ìyá kankan ó lè má rí ọmọ rẹ̀ láyìíká rẹ̀ fún 30 ìṣẹ́jú tí àyà tí kò ti ní káyà sókè pé ọmọ mi dà bá ń wá ẹbá wọ́n ẹbá, àwọn ará àdúgbò wọn sì ti mọ sọ pé ẹni sùúrù ọmọ yín bọ̀ ṣe bóun ní ṣe gbígbá ṣe báwo ti torí ipò eléyìí tá a bára wa báyìí lórílẹ̀-èdè Nàìjíríà. Ṣé irú eléyìí ṣọwá yẹ ká máa bá lọ báyìí bí? Nígbà tí àwọn ọmọ yìí bá dàgbà, ǹjẹ́ wọ́n mọ rántí ìgbà èwe wọn sí àsìkò tó dùn? Ǹjẹ́ wọ́n mọ rántí ìgbà èwe wọn bí ìgbà tó jẹ wípé kí wọ́n tún padà síbẹ̀? Àwa tá a jẹ́ ìyá gan, àwa tá a jẹ́ òbí gan, lásìkò yìí tá a bá fọmọ sílé, tá a wá síbi iṣẹ́, ọ̀dọ̀ wọn lọkàn wọ́n wà pé ìwọ Ọlọ́run ṣàbá mi dáàbò bò wọ́n, ìwọ Ọlọ́run mo fi àwọn ọmọ yìí sí ọwọ́ ìṣọ́ rẹ, ẹlòmíì tó bá fẹ́ kúrò ńlé àná tí yan ẹ̀lì bí ìgò méjì ni ó kọ́kọ́ lò tán, ẹlòmíì ó lè wọ́tà ni ó kọ́kọ́ wọ́n sáyìíká gbogbo ẹ̀. Títorí ipò tá a bára wa lónìí lórílẹ̀-èdè yìí, àwọn ọmọ yìí náà wá ń kọ́, wọ́n wá ń gbé nínú ìfòyà, nínú hílàhílo. Táwọn ọmọ wa bá ti ń lọ sí skul láti máa sọ fún wọn, tí mọ́tò bá ti dúró tì ẹ́ lẹ́gbẹ̀ẹ́ kó o sá ni o, oríṣiríṣi téèyàn kankan bá ti wá bá ẹ tó ń béèrè kankan lọ́wọ́ ẹ kó o kúrò níwájú ẹ̀, oríṣiríṣi. Ká wá máa sọ àwọn eléyìí tó tún wà ní yàrá ìkẹ́kọ̀ọ́ níbi tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́, tí àwọn amòòkùnṣe kankan tí wọ́n sì lọ rèé kó àwọn ọmọ yìí, tí wọ́n sì kó wọn lọ sí ibi àìmọ̀. Àwọn ọmọ kéékèèké bí ọmọ ọdún méjì, Christiana Àkànbí ọmọ ọdún méjì ni ọmọ yìí, Emmanuel Oyedele ọmọ ọdún mẹ́rin ni ọmọ yìí, Testimony Jacob ọmọ ọdún márùn-ún. Kẹ́ ẹ lè mọ bí àwọn ọmọ tí wọ́n jí kó ní ìjọba ìbílẹ̀ Oríire yìí bí wọ́n ṣe kéré tó. Muiz Aliyu ọmọ ọdún márùn-ún òun lòun náà, Abdulsalam Toyib ọmọ ọdún mẹ́rin òun ni ọmọ yìí, Ahmed Ramoni ọmọ ọdún mẹ́jọ, Rashidat Tajudeen ọmọ ọdún mọ́kànlá, Barakat Abioye ọmọ ọdún mẹ́rìndínlógún, Fatima Jimo ọmọ ọdún márùndínlógún, Hassan Aziz ọmọ ọdún mẹ́rìnlá. Jùwọ́n Sunday ọmọ ọdún méje, Lydia Adewole ọmọ ọdún mẹ́jọ, Aishat Oguntowo ọmọ ọdún mẹ́wàá, Lege Taiwo ọmọ ọdún méjìlá, Shuaib Aliyu ọmọ ọdún mẹ́wàá, Ahmed Aliyu ọmọ ọdún méje, Muiz Aliyu ọmọ ọdún márùn-ún. Ṣé ẹ rí àwọn mẹ́ta tí mo kà tẹ̀léra wọn yìí? Ṣé ẹ mọ̀ pé ọmọ ìyá kan náà, ọmọ bàbá kan náà ni wọn? Irú ipò wo ni àwọn òbí yìí wọn ó wà lọ́wọ́lọ́wọ́ báyìí? Àwọn ọmọ mẹ́ta, ìkúnlẹ̀ abiyamọ mẹ́ta ní inú igbó lọ́wọ́ àwọn tá ò mọ̀. Bákan náà ni àwọn olùkọ́ wọn, Mrs. Alamu Folawe, Mr. Ojo Jonathan, Mr. Olatunde Zacchaeus, Mr. John Ọlálẹyẹ, arábìnrin Mary Àkànbí, àtòun àtọmọ ẹ̀ Christiana Àkànbí ọmọ ọdún méjì ni wọ́n wà nínú igbó yìí. Ọkọ ẹ̀ ń kọ́. Irú ipò wo ni ọkọ arábìnrin yìí ni ó wà lọ́wọ́lọ́wọ́ báyìí? A sì ń sọ wípé òní ni àyájọ́ àwọn ọmọdé, òní ni ọjọ́ iléyá. Gbogbo àwọn ọmọ tí mo kà sílẹ̀ yìí, àwọn ọmọ tó tó bíi 11 àbí mélòó nínú wọn ló jẹ́ ẹlẹ́sìn Islam. Kẹ́ ẹ lè mọ̀ wípé torí gbà tí àwọn kan tí wọ́n ń gbà bí ẹni gba igbá ọtí, mo ní ta bá ń sọ̀rọ̀ nípa ìwà ọ̀daràn kò ní ṣe pẹ̀lẹ́sìn bẹ́ẹ̀ sì ni kò ní ṣe pẹ̀lú ẹ̀yà. Ìwà ọ̀daràn àwọn tí wọ́n bá ti dá mọ́ ẹ̀yà míì ni wọ́n ẹ̀sìn míì ni wọ́n ń sìn kì í ṣe ìtọ́lọ̀ ni ká máa ṣe òun ni wọ́n ń ṣe. Irú àwọn ọmọ yìí tí àwọn ìyá wọn bá ti raṣọ ọdún sílé wọ́n á máa wo aṣọ wọn báyìí àwọn ọmọ wà nínú igbó. Máa ṣí ojú òpó sílẹ̀ torí mo ti sọ wípé òní yìí àwọn ọmọ yìí láṣe lé lórí kí gbogbo wa kájọ panupọ̀ kájọ ké sí àwọn tó bá yẹ ká ké sí. Báwo ni òbí ṣe lè cope, báwo lòbí ṣe lè ní ìpamọ́ra lásìkò tí ọmọ ẹ̀ bá sọnù? Kí ni àwọn ìgbésẹ̀ tó yẹ kí ìjọba wa ó tún gbé yàtọ̀ sí eléyìí tí wọ́n tún gbé látẹ̀yìnwá lọ? Statement ni lọ́tún lọ́sì àtẹ̀jáde kinní kan igbá kan ṣe kinní kan gbọ́dọ̀ ṣe Mákindé ìdúdí ṣe kinní kan oríire local government kí ló dé kí ni ìgbésẹ̀ tó yẹ ká gbé gangan. Àwa agbègbè àwùjọ kí ni ojúṣe tiwa náà eléyìí tó yẹ ká ṣe? Báwo la ṣe dáàbò bo àwọn ọmọ yìí àwọn ọmọ tó wà vulnerable tó jẹ wípé wọ́n wà níbi tí ewu ti wà lórí wọn, àwọn ọmọ míì tó jẹ wípé abarapa ni wọ́n àbí àkàndá ẹ̀dá? Mọ̀tọ̀rọ̀ gáfárà, kí làwọn ìgbésẹ̀ tá a gbé láti fi rí dájú wípé à ń dáàbò bo àwọn ọmọ yìí? Ǹjẹ́ a lè bọ́ síta ká máa yọ̀ ká kó aṣọ sọ́rùn nígbà tí àwọn ọmọ kan wà ní ìgbèkùn àwọn ajínigbé ní ìpínlẹ̀ Borno, ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ní ìpínlẹ̀ Niger, káàkiri èyíkéyìí ìpínlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà? Àwọn ọmọ tí wọn ò sí ní àkàtà àwọn ajínigbé oríṣiríṣi abuse eléyìí tí ò yẹ ká máa rí láwùjọ èèyàn, òun náà ni àwọn ọmọ yìí ń là kọjá látọwọ́ òbí, látọwọ́ alábàágbé, látọwọ́ ìbátan àwọn òbí wọn. Oríṣiríṣi a ti fi àwọn ọmọ yìí sí abẹ́ ìgbèkùn tí ò yẹ ká fi wọ́n sí. Kí ló yẹ kí gbogbo wa káàjọ ṣe papọ̀? Ìgbésẹ̀ wo ló yẹ káàjọ gbé? Tàbádé látòjúde ọjà lọ́hùn, máa ṣe ojú òpó sílẹ̀, ẹ kú kalẹ̀.
1: Flash FM 105.5.
2: Gbogbo ọjọ́ ní ìbẹ̀rẹ̀ ọ̀tún láti ṣàgbogbo ipá rẹ lójú òpópónà, ṣàgbogbo ipá rẹ lẹ́nu iṣẹ́, kódà ṣàgbogbo ipá rẹ láàrin àwọn tiẹ̀, bó ṣe ilé ijó, ṣàgbogbo ipá rẹ lábẹ́ bó ti lè wù kórí, ibi tó bá lè là ń bá kíkanjú. O ṣẹ̀ṣẹ̀ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó nítumọ̀, ìwọ gangan la fi rán, gbé ìgbé ayé tó nítumọ̀, Live it 100 MTN.
3: Ṣadé kù ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
4: Wàá mi.
3: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yìí.
4: Hypo kẹ̀.
3: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
5: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
6: Indomie wrappers on your table.
7: I'm collecting my Indomie moments wrappers. I want to wing something big.
6: Something big, just like that.
7: Yes, by collecting 10 unique moments inside the Indomie wrapper, anyone can become a winner.
6: I'm going no more. I want to start collecting my own Indomie moments wrappers.
8: That's right. Don't miss out on my Indomie moments promo. Collect 10 unique moments and stand a chance to win amazing prizes. Visit www.indomie.ng/my-indomie-moments.
9: Do you want to study or explore career opportunities abroad? Take your first step with IELTS from the British Council, the world's most trusted English language test for visa applications, universities, and other institutions. Book your test and get free access to IELTS Ready Premium, our top-rated preparation platform, including practice tests, video tutorials, study plans, and more, worth 270,000 Naira. Visit our website today to achieve your study and career goals with the British Council.
10: Oya, tí ẹ fún ẹgbọ́ ọ̀ṣẹ́ àbùfọ̀ Good Mama tuntun ló mú ìmọ̀ tó ní ẹsẹ̀kẹsẹ̀ wá pẹ̀lú ìgbélárugẹ òórùn dídùn fún ìsọdọ̀tun sí i. Gbogbo èyí ló wà nínú ìdí tuntun tí a ṣe fún ìgbélékè rẹ̀ tó wò lónìí.

0: Princess Olajubu ẹ̀kọ́ dára púpọ̀ òun náà lórí eléyìí. Ṣùgbọ́n nígbà tí òbí tó bá tún wá tọ ọmọ ní ilé ẹ̀kọ́ tó wá jẹ́ wípé ilé ẹ̀kọ́ òun kọ́ kò ṣe dúró sí. Irú àwùjọ owó gangan náà ni àwa ń gbára wa níyànjú láti ní. Torí wọ́n ní ọmọ tí a bá bí tá a bá kọ́ òun náà ni yóò gbé ilé tí a kọ́ tà. 0706949300 tàbí 0701447570. Nígbà tí à ń dúró fún àwọn aráalé káwọn náà bá wà dá sí ètò mo ní àlejò kan níbi tó jẹ́ ọmọdé tó ní ọ̀rọ̀ kan tàbí méjì láti bá wa sọ nípa àyájọ́ àwọn ọmọdé eléyìí tó sì ni pé òun fẹ́ pe àkíyèsí àwọn ìjọba sí ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa lórí àwọn ọmọdé. Óyá bá mi kí àwọn aráalé orúkọ rẹ.
1: Ẹ kú dédé ìwòyí o, orúkọ tèmi ni Ọmọṣẹ́wà, akẹ́kọ̀ọ́ sí ni mí.
0: Ọmọṣẹ́wà ó ní akẹ́kọ̀ọ́ lòun. Kí ni o fẹ́ sọ fún wa nípa àyájọ́ àwọn ọmọdé eléyìí tí gbogbo àgbáyé ń ṣe lónìí?
1: Children Day ni ọjọ́ tí a fi ń ṣayẹyẹ àwọn ọmọdé. A sì máa ń fi rántí àwọn ẹ̀tọ́ ọmọdé bíi education, freedom of speech, right to life, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
0: Bí ètò ìlera nǹkan àti ètò ààbò. Ṣùgbọ́n ṣá wa lè sọ wípé lórílẹ̀-èdè Nàìjíríà lónìí yìí àwọn ọmọdé wọ́n ń rí ẹ̀tọ́ yìí bó ṣe tọ́ àti bó ṣe yẹ?
1: Ọ̀pọ̀lọpọ̀ nu wọ gbádùn ẹ̀tọ́ yìí. Àwọn míì nu wọ ráyè lọ sí ilé ẹ̀kọ́. Àwọn ẹ̀tọ́ ọmọdé sì nìyẹn, ó yẹ kí wọ́n máa lọ sí ilé ẹ̀kọ́. Àwọn míì wọ́n abuse wọn. À ń gbọ́ different case of child abuse ní Nàìjíríà, ó dẹ̀ ti ń pọ̀.
0: Ó ti ń pọ̀ jù. Kí wọ́n lè rò wípé ìjọba lè ṣe fún wa lórílẹ̀-èdè Nàìjíríà?
1: Ó yẹ kí àwọn ìjọba kí wọ́n máa rí àwọn èèyàn tí wọ́n abuse àwọn ọmọdé yìí. Kí wọ́n dẹ̀ máa arrest wọn. Àti kí wọ́n rí ọ̀nà tí wọ́n lè fi protect àwọn ọmọ yìí. Ó yẹ kí wọ́n wà secure, kí wọ́n mọ̀ pé wọ́n safe ní Nàìjíríà.
0: Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọdé, lọ́pọ̀ ìgbà tí ìwọ náà bá ń gbọ́ wípé àwọn kidnap ọmọdé tàbí nǹkankan, irú èrò wo ló máa ń wá sí ẹ lọ́kàn?
1: Wípé ká máa gbàdúrà fún wọn ni. Yẹ ká máa gbàdúrà fún àwọn ọmọdé yìí, torí irú àwa yìí kò sí nǹkankan tá a lè ṣe lẹ́yìn ká máa gbàdúrà.
0: Ṣé kò kí ń ṣe pé bóyá ẹ̀rù máa ń wà lọ́kàn tẹ náà tàbí nǹkankan?
1: Ẹ̀rù náà máa wà.
0: Irú ẹ̀rù wo?
1: Bóyá tí n bá wà ní school, o lè máa rò pé tí wọ́n bá wá kọ́ àti nǹkan, ẹ̀rù máa ń bà wá, a tiẹ̀ máa ń sọ nínú class wa.
0: Irú kí lẹ máa ń sọ láàrin ara yín?
1: A máa ń pé ká máa ṣọ́ra fún àwọn ajínigbé yìí, torí a lè mọ ibi tó wà, ọkọ̀ lè gbé ọmọ anytime.
0: Ṣùgbọ́n aṣọ gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, níbi tí àwọn ajínigbé tí wọ́n ti lọ sí school, tí wọ́n ti lọ kó àwọn ọmọ. Kí ló fẹ́ sọ fún ìjọba?
1: Fẹ́ sọ fún gómìnà àwọn ìjọba pé kí wọ́n bá wa rí bó ṣe lè protect àwọn ọmọ yìí. Kí wọ́n wà secure, kí security wà strong. School nísìn. Kí security school kó strong dáadáa. Torí school ni wọ́n máa ń ṣàdédé lọ.
0: Ni wọ́n attack jù. Kí tún ni nǹkan míì eléyìí tó fẹ́ sọ gẹ́gẹ́ bí àwọn ọmọdé? Kí ló fẹ́ sọ fún àwọn akẹgbẹ́? Kí ló fẹ́ sọ fún àwa òbí láti fi gbàwa òbí náà níyànjú nípa àwọn ọmọdé?
1: First of all, àwọn òbí kí wọ́n máa ibi tó bá fẹ́ ran àwọn ọmọ lọ, kí wọ́n mọ̀ pé ibẹ̀ yẹn safe. Kí wọ́n máa ran àwọn ọmọ lọ sí ibi tó ti jìnnà jù. Kí wọ́n lè mọ̀ pé tí nǹkan bá ṣe wọ́n lè mọ̀. Kí wọ́n máa wọn wọ sí ibi tí wọ́n ti lè jí wọn gbé àti kí wọ́n máa ṣọ́ àwọn ọmọ wọn dáadáa àwọn ọmọ anytime wọ́n kàn lè pé wọ́n fẹ́ lọ ra nǹkan àbí wọ́n fẹ́ lọ ṣeré ńta àdẹ̀mọ̀ anyhow wọ́n lè jí wọn gbé so kí àwọn parents kọ́ máa
0: tọ́jú àwọn ọmọ wọn dáadáa ṣùgbọ́n yàtọ̀ sí ètò ààbò apart from security kí ni àwọn nǹkan míì tó tún fẹ́ sọ nípa àwọn ọmọdé gẹ́gẹ́ bí ẹ ṣe ń ṣe àyájọ́ ọmọdé lónìí yìí bóyá nípa kàríà ni bóyá nípa àwọn nǹkan míì tó ṣe pàtàkì that is very important sí àwọn ọmọ wa apart from security.
1: Àwọn ọmọ míì náà wọ́n wà homeless. Wọ́n need ibi tí wọ́n lè gbé. Sometimes a lè máa rí àwọn ọmọ ní títì báyìí tí wọ́n nílé. So ó yẹ ká lè máa kí gómìnà máa kó lè rí kí wọ́n lè rí bí wọ́n ṣe lè gbé àwọn ọmọ yẹn sí ilé tí wọ́n lè gbé bóyá bí orphanage àwọn motherless home. Ó yẹ kí wọ́n lè máa protect àwọn ọmọ yìí. Àti pé irú ọjọ́ ìní nísìnyí òun ni ó yẹ kí wọ́n lè máa reach out sí àwọn ọmọ yẹn kí wọ́n provide nǹkan tó bá need bí àwọn orphanage a lè mú ìwé lọ bẹ̀ẹ̀ aṣọ àti nǹkan kan.
0: Píkà ló ka ṣèrànlọ́wọ́ fún àwọn ọmọ tí wọ́n jẹ́ aláìní òbí. Ó ṣeun gan ọmọṣẹ́ wa happy children's day. Bámi dágbére fún àwọn aráalé.
1: Ẹ̀yin aráalé.
0: Ó yà sọ ní English torí mọ̀ pé yóò bá yìí ó ní agbára púpọ̀. Ó yà.
1: Nǹkan tí mo fẹ́ sọ nípa children's day náà nìyẹn. That's all I have to say. Mo fẹ́ ń pé ká celebrate children's day. Ká máa celebrate ẹ̀
0: dáadáa. Ẹ ṣeun gan tó ẹ̀yin aráalé ẹ̀jẹ̀ ká sáré de ojú rẹ̀ ọjà nígbà tá a bá padà dé àtúnṣe ojú òpó sílẹ̀ fún àwọn aráalé lórí ètò ìlúbìnrin ẹ kú kalẹ̀.
2: Flash FM 105.

0: Sade, kí ló dé sílá náà ní domi ṣe wá kùnrin fi tábìlì rẹ báyìí.
1: Mo ń kọ́ àwọn àkókò yín domi mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
0: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
1: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù indomi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
0: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò indomi tèmi náà jọ.
2: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa indomi moment yìí kọjá rẹ lọ. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
3: Hey, boss, don't fool me. Music dey jam. Person dey holla for change, but driver no send because that change got sweet. He gets one important corner kick. Your hair don't almost ready. Now him baba stop work because your hair fit wait. Go one enter for inside last minute.

0: òpópónà ṣàgbùgbù ipá rẹ lẹnu iṣẹ kódà ṣàgbùgbù ipá rẹ láàrin àwọn tiẹ bó ṣe ilé ijó ṣàgbùgbù ipá rẹ lábẹ bó ti lè wù kórí ibi tó bá lè là ń bá kíkanjú o ṣẹṣẹ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó nítumọ ìwọ gangan la fi rán gbé ìgbé ayé tó nítumọ Live it 100 MTN.
1: Kí ló ń sun ọkún ìrẹsì jọ̀lọ́fù lọ sí ìpele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sí pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
2: O ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
3: Every year, thousands of candidates meet the requirement for a university degree. They pass, they qualify, they are ready. But not everyone gets a place. At MIVA Open University, access starts with one clear principle. If you meet the requirements, you can study. It's that simple. No shortcuts, no favors, no compromise on quality. But access does not mean lowering the bar. It means removing the wrong barriers. Distance, rigid schedules, restrictions that do not serve learning. But if you are ready to learn, there is a place for you at MIVA. Over 20,000 students are already studying with us, and you can join them. Visit www.miva.edu.ng to get started. MIVA Open University is licensed by the National Universities Commission. Reach higher with MIVA.
4: Flash FM 105.5.
5: Ẹ̀yin ara ilé ẹ̀ má bínú wípé láǹfààní láti gbé ìpè mọ́tò rí a ní iṣẹ́ púpọ̀ lórí tábìlì wa ṣùgbọ́n ẹ jẹ́ kí gbogbo wa kí o máa ró lọ́kàn wa wípé ojúṣe wa náà ni láti rí dájú wípé à ń dáàbò bo àwọn ọmọ wa àwọn tó ń sì wà ní ìgbèkùn àwọn ajínigbé n ó dé láyọ̀ àti ní àlàáfíà láì farapa Temilade Aloko òun náà lorúkọ ti tèmi mo kí gbogbo wa pé a kú ọdún a kú ìyèdún ọpẹ́ láòṣe lókè ìpẹ́ ó dàbọ̀
4: Flash FM 105.5.
6: We've got the city on lockdown.
7: Got my own city that I hold down.
6: We are Splash 105.5.
8: UCL Final PSG versus Arsenal open to all on DSTV for just 6,000 naira.
4: Flash FM 105.5.

káàbọ̀ padà látojú ọjà. Ìkọ́ni ti Splash, Splash 105.5. Ilé tó kalẹ̀ sínú ọgbálé funfun Báláú lágbègbè Fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ta lọ ta lẹ̀tọ̀, ọ̀tá ń jẹ́ òpè ni o gbọ́dọ̀ fọ́ ìsà o. Ẹ lè wo wa ní ìkọ́ni ìbánidọ́rẹ̀ tí ilé iṣẹ́ wa ń bí Facebook. Splash 105.5 Ìbàdàn. Splash 105.5 Ìbàdàn, kì í ṣe Splash 105.5 Live. Splash 105.5 Ìbàdàn. Interview wa Facebook nù. Àwọn bá wa ṣí à ẹ̀. Kí gbogbo àwọn èèyàn kan lè mọ̀ pé ó tún ti ṣẹlẹ̀. Bàbá ń sọ nípa ètò ta lọ ta. Ẹ jẹ́ àsun ọwọ́ iwájú. Nípa ti agbábọ́ọ̀lù fún ikọ̀ ti Chelsea, gẹ́gẹ́ bí mo ṣe ń bá bọ̀ Enzo Maresca. Ó ti di pé gbé agbábọ́ọ̀lù mẹ́ta báyìí o. Lẹ́yìn ìgbà tí a ti gbọ́ ti Madrid, a ti gbọ́ yẹn ti pẹ́. Bákan náà gbọ́ pé Enzo Maresca. Òun náà sọ fáwọn alákòóso pé nínú owó tẹ fẹ́ kó lẹ̀ ẹni àkọ́kọ́ òun náà ni Enzo Fernandez. Ẹ ti ọkọ bá ń gbé yun náà. Bí tó bá kù bá wá ká pléyà bí ó sì ká pléyà. Bá rí pléyà tà mọ́ Enzo Fernandez.

0: ọ̀gbẹ́ni dìkù láàyèdè ojú yìí tèrè akú dédé wòyí.
1: Akú ọdún atọ́kùn, akú ọdún gbogbo ẹ̀yìn aráalé o. Àdẹ̀sìtàn káàbọ̀ sórí ètò àkáwọn tiwa. Ọ̀ta ni wọ́n wọ̀n ní dópin láéláé. Akú ọdún akú yèdùn, ẹ̀mí wá ṣọ̀pọ̀ ẹ̀ láyé. Wòyẹ́ mi, inú wa ó tún dùn ju báyìí lọ.
0: Pẹ̀lú àṣẹ Ọlọ́run. Gbogbo ara tún ti ga ju báyìí lọ.
1: Lágbára Ọlọ́run.
0: Ó sì bá wa láyé, yóò bá wa lálàáfíà. Mo ń pè yín yìí dìbà gbé ojú. Bọ̀ ibi dẹ́ wa yẹn. Ibi dẹ́ ti kírun náà mo ti kì.
1: Ó dà èmi ò bárun sẹ́.
0: Ẹyin.
1: Mo fẹ́ jáde nílé, mo rí pọ́n ti.
0: Ní bí ìdìsepọ̀ tó nú agbègbè.
1: Ibo ẹ ti kírun ni atọ́kùn.
0: Ibi ẹ ti kì náà mo ti kì. Ṣé o ti fi dẹ́yìn ti kì? Tí mo ń pè yín lọ lọ́ọ̀kan wá gbé ojú.
1: Àdúpẹ́ fọlọ́run, ojú wa mọ̀ ọlọ́dún.
0: Àmì ẹ tún di ẹran ọdún wáyé dì. Ṣé 5:30 lẹ ti pẹ ẹran tí ni?
1: Ọlọ́run Ọlọ́run ṣeun. Gbogbo ṣe wọ́n rí nu. A ti ń pa àwọn màálù lápa, a ti ń pa yẹn lápa lẹ̀. Ṣé gbogbo sì di irú èmi?
0: Àpagbò.
1: So ọpẹ lọwọ gbogbo àwọn alátìlẹyìn. Mo kí Alhaji Akeem Ome láti Lọ́yọ̀ọ́. Wọ́n ṣe gan ni. Bákan náà mo dẹ̀ kí ẹni Ọlọ́run mọ̀.
0: Ẹni Ọlọ́run mọ̀.
1: Ní
0: Chicago, ní Illinois.
1: Ní Illinois, ní Chicago. Wọ́n ṣe gan ni.
0: Mr. Abi Sheik Abdulwasi Akorede Yusuf.
2: Sáwọn alekun ọ̀rọ̀ tó lẹ. Ọ̀pọ̀ ọdún akú yèdùn. Ọ̀pọ̀lọpọ̀ ọdún láṣẹ ló képe.
0: Àmì Ọlọ́run.
2: Àní fọdún ilé ìdágbére.
0: Àmì náà.
2: Wọ́n àyẹ̀mí kí gbogbo akáwà lára fa.
0: Àmì.
2: Ó kiri ní orí tó lọ́n lè ṣe.
0: Àmì.
2: Wọ́n máa ṣàṣẹ bẹ́ẹ̀ fẹ́ ní kankan wa. Àtàwọn àtàwọn olólùfẹ́ wa dáadáa kó máa tẹ̀lé dáadáa nínú ilé ẹni kankan. Àní rí ìbànújẹ́. Àmì tí ọ̀rọ̀ ka ìbí mi bá ń bà lẹ́mìí jẹ́. Ọlọ́run ọba tó ní dédé àsìkò yìí pẹ̀lú gbogbo àwọn tínú wọn ń dùn lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́run ọba múdùnnú wọnú ayé ẹni kankan. Gbogbo ẹni tí ẹ ti ń dùn àrí ní rí ìbànújẹ́ o.
0: Àmì.
2: Ìmọ̀ náà kí Alhaji Abdul Akeem Adéwálé Ọmẹ ẹ ṣe ẹkú ànúwọ́ sí o. Kò ní tán bí o.
0: Àmì Ọlọ́run. Àti
2: gbogbo àwọn olólùfẹ́ Abdul Jalil Adétúnjì.
0: Ọmọ mi dáadáa.
2: Òkìkí Jésù.
0: Ẹdínbọ̀.
2: Adex ọmọ ọba.
0: Kò ní bàjẹ́ fún
2: gbogbo yín.
0: Gbogbo
2: yín pátápátá. Àtàwọn nǹkan kò ní ṣe mi ẹ nìkankan o. Iwájú iwájú gbogbo yín ọmọlẹ̀ níwálẹ̀ o. Àgbogbo wọn tó ti ń ṣe fún asẹ́yìn sẹ́yìn náà. Ìdùnnú àtayọ̀ láàmà fi bára gbé o. Láhàúlẹ̀wàlà òkúwàtà. Ìlàbẹ̀là.
0: Wọ́n lẹ́yìn ẹ̀bà tó wà lọ́dọ̀ àwọn kìíní.
2: Ẹ̀bà.
0: Lọ́dọ̀ àwọn sùpò.
2: Mo yẹ sẹ́bàájọ́ léyà. So tẹ̀bà wa lé àti lé ní tiẹ̀.
0: Ó ní í ṣe pẹ̀lú bí tí èèyàn bá ti wá o.
2: Sọ rí nígbàdàn bí nígbàdàn bí ẹ̀bù sínú oúnjẹ táwọn máa ń jẹ fún léyà.
0: Lọ́dọ̀ tí a irú a ti tẹ̀bà lẹ̀ láti jẹ́ta. Màá gbọ́
2: sórí ti yín. Àwọn pé báyìí láǹṣe ń lé wa.
0: Ìwọ
2: bò mí ni. Sórí nígbàdàn tí a àmàláṣú tó da àmàláṣú. Kódà funfun òye sábà àkọ́mọ́ ọ̀dọ̀ yín lọ ni wọ́n ti máa jẹ ogbó báwọn.
0: Ẹ̀bà tútù àti ìkọkọrẹ́ ti ń gbóná.
2: Ìdálù ń ṣèlú. Irú kọkọrẹ́ yín náà nìsín. Ó jẹ́ nǹkan tó gbajúgbajà lọ́dọ̀ tí. Lọ́dọ̀ tí wọ́n bí ọbẹ̀ ọyọ́ ni.
0: Yẹ́n bá ṣe
2: láìsí dẹ́kun ní ìṣe.
0: Bígbà tó kàn wáìnì ẹ̀yìn
2: stéètì. So n tó bá ti jọmọ́ bí kọ̀ọ̀kan ló ń kálukú ó lò lọ́dọ̀ tí wọ́n bí.
0: Wọ́n lẹ́yìn náà yẹn bá gbóúnjẹ ọdún wa pé ẹlẹ́ran lábáyé.
2: Tọ́ bá gbé wá ó ṣeéṣe kó jẹ́ pé orí ẹ̀ làwọ́ ò mú jẹ.
0: Bẹ́ẹ̀ni jẹ́
2: bá. Bàbá o lónìí ọdún. Àmàlásù kún bàdàn lónìí ọdún.
0: Kò já
2: kẹ́ ẹ tún jẹ́ bá. Ibi wọ ti wà nbí. Ẹ̀bà sí ló ń jẹ́ tiẹ́.
0: Kémi jẹ ẹ̀bà.
2: Ẹ̀wọ́ lè jẹ̀bà lásán èmi ò sọ ẹrun orí ẹ̀mí ò bọ̀ jẹ́ ìwọ jẹ̀bà.
3: Délù ẹ̀ sòfò rí wájú atọ́kùn ni.
2: Ẹ̀bù sòfò ni wọ́.
0: Láwọn ayé bá tán bá ti rí èèyàn tán bá. Lóòótọ́ mo láìkí ẹ̀bà. Lórí ibi mo ti wá ni. Ó jẹjẹ́ bò ní
2: ẹ̀bà jẹ. Ẹ̀ rí bẹ́ẹ̀ ẹ̀bà jíjẹ tiẹ̀ kò tán mọ́ wọ̀n ni.
0: Àbí ti bò.
2: Kò sájà pò mẹ́.
3: Ẹ̀ máa kí bọ́nú òfufu.
0: Àwọn sì yóò sì wọ́n ti bá
2: wọ́n. Kò lè dúró lára.
0: Ẹ já wo Enzo Fernandez. Ikọ̀ Madrid la ti ń gbọ́ tipẹ́tipẹ́. Ikọ̀ Man City wọ́n ní Enzo Maresca ni sọ fáwọn alákòóso Ikọ̀ Man City pé bó ṣe pléyà méjì lẹ́fẹ́ gbé lópin sáà torí àwọn yẹn ti prepare £200 million. Kódà tá a tún gbọ́ tán sọ fún ni pé kì í ṣe pé £200 million yẹn nìkan làwọn fẹ́ náà pé ìtàwọn fẹ́ yọ lápò táwọn bá tún wá ta pléyà o bí àwọn akademi bí àbí nínú ikọ̀ yẹn náà àwọn ò kó mọ £200 million ni. Òun náà béèrè fún Enzo Fernandez. PSG náà ti wọlé fún Enzo Fernandez. kale yin ni Enzo Fernandez abeje advisor and Enzo Fernandez e iko wo lele ni o lo nu iko eje agba bolu meteta
2: eh to je pe aro podo temi o ro pe ta ba nsoro ko ta ndaru ko pe PSG e ko Real Madrid e ko Man City eh te ma fe fun ni mo eh ma o pe Enzo Maresca ati e won jo lajo se po ri to de gun mo ta de jo la se yori papo sa pe Yoruba bo won le suta mo lojo to ti pe o san ju angeli ta gburu e lo so mi o fun ni mo ka le mo ba fe fun mo ro ma o pe ko tele oluko ni re ju ni tori pe ko to si nlo yen na ara ko to kan rin na ni to si so mo pe ki nkan ma ti be na jade fun papa julo eto suna ni o en to fe gba gege bi owo yo ri eh ife na o so mo ninu koma si ti pelu caliber of player tan kojo so lati so pe ko wa lo si bi Madrid abi PSG eh o ri bakan bakan eh PSG to wa lo be arin gbogbon ti won lo yen ti wa je pe boya kan na mete tan ba lo o so mo ko je pe competition e le gbe lule eh fitin ani Joao Neves ni ati Fabian Ruiz ai ku mete tan ye combination ye ti o ti solid to re lo si Madrid aye re sile ni Madrid mo ja gbo si nbe tori pa won to wo le nlo ni midfield Madrid foni ku Folandi lo poju nu won won de tin soro pe bi Camavinga pe ko ma lo mo le so pe en to si wa stable ta le so pe meji na lo si je pe o pataki ti an si manage eyo kan gan lo pataki to ye pe John Tochebu ni Madrid ye Federico Valverde ta won soro Tchouameni eh o na si better ni Eduardo Camavinga o ti e si nbe mo rara so bi o si lo ni won ronu pe so o si le si keta ninu ko Madrid bo kese pe ko le ri bo gba Madrid kese pe ko le ri ti e se Madrid bo Enzo Maresca o ti ba sise ri Enzo Maresca ba ni ko ma bo pelu ohun o ti koko sure pe en ti wa ri kan ma gba yi re ninu ko Man City oluko ni totan ni ko ti ni eni kankan to yan ni posin a gbe le eni kan ti ba ri ko wa nbe lori so mi a fun moran ta pe ka fun yan moran pe ko tele Enzo Maresca lo si Man City so lapodo temi
0: ogbeni oju ite
4: re lapodo titemi gbogbo wa na la mo ibasepo ile to wa laarin ohun ati Enzo Maresca so papa julo gege bi oluko ni tun se wa ti wa fi ife han si bayi nsin yi mo ro pe o ma da lopo igba pe ibi ti won ba tin fe yan ke yan sumo be o si se ju pe ke yan se lo ma rura e mo ibi kan lo to me lati pe wipe ohun fe opportunity lo ni to ju tawon iko yoku lo tori pe ninu DJ league to wa ohun na na ti pe yen ibi ton de pe si ninu ko Manchester City re mo ro pe ta ba so pe lati bi decade nsin yi eyan le gbe Man City segbe Chelsea so mo ro pe iko to se kan rin ohun na ni iko yi so ko lo si inu ko Manchester City lawo lapodo temi emi na gba pe o sanfani fun ju ko lo sinu ko Real Madrid abi ko PSG lo because pelu character to ni yi iko Real Madrid ni sa to nbo ko nse oju ton fi n wo Real Madrid lowo e ohun lo sese ki won ba pade nbe gbigbe tawon agba bolu nse nibe yen lowo yen ton mu je tori pe o na n to se nu ko Chelsea o yato sawon ton be ninu ko Real Madrid tan lu sa tan yen so emi ro pe iru e le ma work tori pe ibe yen oluko ni to gba se ko Real Madrid lowo lowo bayi mo ro pe ti agba bolu ba so eyo kan o ni meta to le fi da pada isi meta to le fi da pada bo se n fi oro da pada lo ma fi action da pada so emi ro pe ibi to le pay o na ni oluko ni to ti mo wo le to de ye pe o na fi fe han si tori pe ngba ti oluko ni Leon Rosignol to de o na so pe ko ya won idi tan fi le oluko ni Enzo Maresca lo so mo ro pe iyen safihan yi pe o ni fe oluko ni oluko ni yen na tun wa fi fe han sinsin o better ko gba nu ko Manchester City lo
0: bi nkan se ri le ti gbo ohun Enzo Fernandez bo ba ko waju si ota bo ba ko eyin si ota ta wa ni lati gba won mo ran *347*1004 *1#. Tàbí www.cash.ng. A lojú ọjà ní ìsinyìí. Bá a bá dé Paul Mason agbábọ́ọ̀lù ikọ̀ ti Arsenal tẹ́lẹ̀ tẹ́lẹ̀, mọ́ gbàgbé pé top striker já yín tán ní lágelú láàárọ̀ yìí pé agbábọ́ọ̀lù fi ikọ̀ ti Atletico Madrid Julian Alvarez pé Barcelona ni. Ṣùgbọ́n Paul Mason di odi mímọ̀ pé bí ò bá tiẹ̀ padà ṣeéṣe ó yá nítorí pé Barcelona lásìkò ilé mọ́ rí owó yẹn san. Mason di odi mímọ̀ fáwọn alákòóso kò Arsenal pé kò sí ní tó burú nù kí èèyàn ní Victor Gyokeres kó tún ní Julian Alvarez o. Ẹgbọ́ ṣé lóòótọ́ ni tí Paul Mason sọ, ṣé kinní yóò ní padà àfẹ́ẹ̀tì àwọn méjèèjì ìyẹn nínú kẹgẹ́ agbábọ́ọ̀lù ti Arsenal, kéèyàn ní Victor Gyokeres nínú kọ Arsenal, kéèyàn tún ní Julian Alvarez náà nínú kẹgẹ́ agbábọ́ọ̀lù ti Arsenal. Tó bá tiẹ̀ lọ padà ṣẹlẹ̀ bẹ́ẹ̀, ta ló lè ṣeéṣe kó jábọ́nú àwọn méjèèjì? À á lójú ọjà ní ìsinyìí, bá a bá dé ká tẹ̀ ọwọ́ wájú ẹ̀ kú kalẹ̀.
5: Flash FM 105.5.
6: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
7: So, my son, welcome to the Kalangulo Shrine. The gods are with us. What can I do for you?
8: Baba, you have to save me, oh. Somebody, they do me, oh. They do me with you.
7: You say waiting?
8: All my goats and chickens don't finish. Guy, he do me.
7: Ah.
8: Then my business don't bafuka. Chai, he do me.
7: I see.
8: My pikin, where they do well before, don't start to they fail for school. The witch do me, oh.
7: Ah.
8: And I even sick self. I think say him give me HIV.
7: Eh? No.
8: What do you mean, Baba?
7: No way anybody fits use witch give you HIV. They did not they fly for air. If anybody tell you that one, now lie them talk. Because witch no fit give person HIV.
9: No matter how the wind strong, nobody fit give or carry HIV from witchcraft.
10: Wòdì tó lè bára lórí yẹ́.
11: Ó lọ mú agbára kún agbára ni.
10: Gbogbo ẹ̀yìn olólùfẹ́ Abiodun Adéwọlé Mr. AA. Ẹ máa jó, ẹ máa yọ̀, ó ń dé padà.
12: Kájọṣe, tí wọ́n tàgbà kájọṣe
10: ooo. Ojú ọ̀run ṣúdẹ̀dẹ̀ yóò rọ̀jò ayọ̀. Òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o, ẹ wá fi kẹgbẹ́jọ lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́jọ́ Ẹtì láago 5 ìrọ̀lẹ́ 5 PM Friday. Àti gbangba làṣáàtà láago 11 òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé 11 AM Saturday. Pẹ̀lú Abiodun Adéwọlé Mr. AA. Owó bàbá fọwọ́ sí táàmù bí ẹ mowó. Ẹ mọ̀ pé kò lè dọ̀ọ̀rọ̀ rà. Ó máa fọná sójú kẹ̀kẹ́kẹ́. Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹ̀rọ ǹdẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàtà. Ẹ̀yin kọ́ yìí ẹ mọ̀ ní ìsìn.
13: Ohun agbábọ́ọ̀lù ariwo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù ìlú ayọ̀ àti fèrè. Eré ìdárayá alẹ́ tí gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù tí ń retí ti dé o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí Arsenal àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
14: for Trossard, and tapped in by Bukayo Saka. History makers.
13: Ni ìhà kejì, àwọn defending champion lọ́wọ́lọ́wọ́ wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or, Ousmane Dembélé. Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o. Láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen. Mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026, ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan. Bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹfẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM. Ìyẹn ní MOF 21 ní Ring Road, Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù. Jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026. O Mobility ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹyìn Plazit. Media Partners, Splash 105.5 FM àti Lágbelú 96.7.

0: Ẹ̀ka àbọ̀ padà látọjú ọjà. Ìkọ́ni ti Splash. Splash 105.5. Ilé tó kalẹ̀ sínú ọgbálé funfun Báláú lágbègbè Fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ta lọ ta lè tò, ọ̀tá ń jẹ́ òpin ni ò gbọ́dọ̀ voice out. Ẹ wò wá Facebook Splash 105.5 Ìbàdàn. Àbí ní TikTok at Tijani Olóko Dáná Sport Actor. Ó mọ́lẹ̀ ní TikTok náà. Wọ́n yí koto láìpẹ́ yìí, mo já ọ tán. *347*1004*1#*347*1004*1#. Tàbí www.cashier.ng. Lábẹ̀ yẹn náà wọlé, kò lè bó ṣe jọ Cristiano Ronaldo ń tiẹ̀, ó jọ Ronaldo bí. Ẹjẹ́ àtẹ̀sọ́wọ́ iwájú. Gẹ́gẹ́ bí mo ṣe ń bá a bọ̀ pé n tí Paul Massey sọ yẹn pé kò sí tó burú nù kí èèyàn ní Victor Gyokeres kó tún ní Julian Alvarez inú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Arsenal. Ẹ gbọ́, ẹjẹ́ wo kinní yìí. Káti ẹ̀ ní Barcelona tí ọmọ ilé wo òun lọ. Barcelona ò padà lè wọn capable láti san transfer fee, tá yóò sì padà já Arsenal lọ́wọ́. Ẹ jẹ́ ọkọ̀ wò náà ṣe jẹ́lì advice Arsenal pé kán tún gbé Julian Alvarez mọ́ Victor Gyokeres.
1: Ẹ lápọ̀dọ̀ tẹ̀mí mi rò pé kò sí nǹkan tí ò dáa. Tá a bá sọ̀rọ̀ nípa pẹ́kọ̀ kan rẹ̀ tí a dẹ̀ fẹ́ wà lọ́wọ́ iwájú tí ò fẹ́ padà sí ọwọ́ ẹ̀yìn. Mo rò pé tó bá dáa náà lè máa fi kún nǹkan tó bá ti dáa tí nǹkan yóò fi máa dáa sí. Wọ́n á sọ Julian Alvarez nsìn. Mo rò pé quality ẹ̀ yàtọ̀ sí ti Victor Gyokeres. Tá a bá gbérú ẹ̀ wá sínú ọkọ̀ Arsenal, ó kù sọ́wọ́ olùkọ́ni. Player méjì ṣe é lò papọ̀. Wọ́n ṣe é lò papọ̀. Formation ni yóò change. Ó lè kù sí bóyá bíi
0: 4-4-2.
1: So tí méjì ó ṣàjẹ́ pé ó máa ma lead line. Ó lè jẹ 3-5-2. Kò sí tí ó lè jẹ. So lápọ̀dọ̀ tèmi, Julian Alvarez quality tó ní, ó dẹ̀ ti play nílẹ̀ Gẹ̀ẹ́sì ni, tó ti máa ojúlẹ̀já ilẹ̀ Gẹ̀ẹ́sì. So lápọ̀dọ̀ kò tí ì sí nǹkan tó burú mẹ́. Tá a sọ pé ìkọ̀kan rìn tó dẹ̀ ṣẹ̀ gba league, tó dẹ̀ fẹ́ retain nǹkan yẹn ní sáà míì ti ń bọ̀. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà ẹ lè satisfy big player tó bá ti pọ̀ jù nínú ọkọ̀. Torí ká má gbàgbé ń sìn pé Kai Havertz náà, àyè ọwọ́jú náà lòun náà máa ń sábà gbá. So Victor Gyokeres náà wà níbẹ̀. Tàbá dẹ̀ wo Victor Gyokeres towards the end of the season, a rí pé ó ti ń pick, ó ti ń adapt mọ́ system ilẹ̀ Gẹ̀ẹ́sì. So èmi rò pé tàbá wò dáadáa, wọn à nílò rẹ̀ tó ikọ̀ Barcelona lápọ̀dọ̀ tèmi. Ṣùgbọ́n tó wá jẹ́ pé wọ́n bá wá háàdì ẹ̀ mọ́ ikọ̀ wọn, ẹ pé tá à ń sọ pa wọn tipẹ́tipẹ́ tán fi ń làkẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Iná ni pé wọn ní strength in depth láti bí ọdún mẹ́ta sẹ́yìn. Ọdún ilé gan níbẹ̀rẹ̀ sáà yìí láti sọ pé ní sáà yìí o, Arsenal ní strength o, pé tí wọ́n bá sì yọ ẹnìkan, ẹlòmíì tó wá tán wọlé náà, ó máa súnmọ́ nǹkan tí ẹni tí ń ṣe tàkọ́kọ́ náà fún wọn. A dẹ̀ rí pé nígbẹ̀yìn gbẹ̀yìn ó ẹ̀pù wọn, àwọn náà lè tọ́ka sí pé àwọn náà láṣeyọrí tí wọ́n ti ṣe kẹ́yìn láti bí ogún ọdún àti méjì sẹ́yìn. So láti wá tán wá di nǹkan míì mọ́, tó sì jẹ́ pé olùkọ́ni tí ń bá nǹkan ìbọ̀ náà ni ó sì fẹ́ ló tún fẹ́ ṣe àtúnṣe wọn. Òun ló mọ ikọ̀ rẹ̀, òun ló mọ̀ pé bóyá ó sì kù tó ń lé àdì mọ́ tí nǹkan yóò tún fi dá sí.
0: Bọ́n tá bá gbé àwọn méjì sẹ́gbẹ̀ ara wọn pé tá a bá ń to àwọn atamátà sí pé lágbájá àti lágbájá o, ẹgbẹ́ wọn sẹ́gbẹ̀ ara wọn. Lóòótọ́ Victor Gyokeres ní quality sí Alvarez ò ní, òun náà ní ti Victor Gyokeres náà ò ní. Ṣùgbọ́n ẹgbẹ́ wọn sẹ́gbẹ̀ ara wọn tá ń jura wọn lọ.
1: Lápọ̀dọ̀
0: nípa ohun tí ń bẹ lẹ́sẹ̀.
1: Lápọ̀dọ̀ tèmi, tá a bá wo sẹ́rí ikọ̀ yàtọ̀ sí kọ, tá a bá wo kọ̀ bí ikọ̀ Arsenal, ikọ̀ tó máa ń pèsè àǹfààní ni. Tó jẹ́ pé nítorí atamátà sí nílùú náà ni pé kó jẹ́ goal poacher tó jẹ́ pé tó bá ti dọ́dọ̀ rẹ̀ sábà wọn mí. Àwọn kọ̀ọ̀kan bẹ tó jẹ́ pé àtiwọ́ tó já striker àtàwọn ìyókù ẹjọ́ lọ, ẹjọ́ ṣiṣẹ́ papọ̀, ẹjọ́ ṣe wàhálà papọ̀. Sọ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ká bá wo ikọ̀ bíi Arsenal tí irú Julian Alvarez bá kún wọn pẹ̀lú ohun tó níwà lẹ́sẹ̀ tiẹ̀, ó bóun ṣe máa ń gbá bọ̀ tiẹ̀, òun ò kí ń ṣe point mark tó máa ń dúró pé ẹgbẹ́ wa.
0: Yóò bá wọn dá sí.
1: Bọ̀ irú style ti Arsenal ń gbá lọ́wọ́lọ́wọ́ báyìí, Victor Gyokeres sweet fún ju
0: Julian
1: Alvarez lọ.
0: Ṣé kò lè ṣe style yẹn, kò ní gbá style
1: yẹn? Ó lè gbà bọ̀ ṣe mọ̀ pé wọ́n nílò striker tó lè hold on play di awon
0: ta ta o don play o ni height
1: en to de be o don play ani height ohun o de ni height be Victor Yokeres so lapodo temi mi ro pe Victor Yokeres o tan ti ni lowo lowo yen o o si n suit style ti won gba lowo lowo Julie Alvarez lo iko bi Julie Alvarez te ba ni meji san pe eyan le ma switch kuro ni ru style kan ko to bobo mi Julie Alvarez je player to le play ru style ti ru ko Barcelona gba te pe ejo lo ejo bo o le play ru style ti ko bi PSG gba o le play ru style ti ko bi Man City gba so ta ro lorun
0: oji te
1: ko bi Arsenal lo
2: lapodo ti temi emi ro yi pe lakokona ki compare awon mejeji ninu ko Arsenal seri iko Arsenal je iko kan ile to je pe looto won ma n pese anfani iyen fun awon atamatase so eyan le ma won wo pe anfani lele bi lagbaje ba wa nbe yo samula anfani sugbon o ni se pelu bi agba bolu atamatase to ngon ba se sand technical to ba technically to ba se sand si o ni a se le utilize awon anfani yen ta ba wo ninu ko ninu awon iko ololufe ile to gbe atamatase se peju iko Arsenal je kan tori pe won ma nri kini e bi pe chance lele e
0: pe o pe o ma se na
2: bi
0: awon
2: gudo ma mu o so a wo pe chance lele sugbon technically agba ball yen o le ma si ni the right place because ta ba wo I se Arsenal o fe yato gidin gbe laarin awon iko ni pe di we ba won se man play so but lati ku gbe awon mejeji lati gbe awon mejeji yen wa mo ro pe o ni se pelu intelligence olukoni both on and off pitch bi bo ba se le ko pelu won tori pe ka ma gba ye pe n to le Julian Alvarez kuro ninu ko Manchester City o playing time ni papa ju ki se pe ko ti e wa ni playing time tori pe mo ran ti pe sir to last ninu ko Manchester City o play more than 40 games sugbon kan to ohun claim ni pe lawon big team ohun ma n bere lati bench ni pe ohun o like sugbon iru nkan yen na o ma pada wa face nkan to confirm a better nsin o ni pe Gabriel Jesus ati Kai Havertz injury prone player ni won so aye yen si sile mo and I'm very sure pe won a release kan lo awon mejeji yen ninu Jesus ati Kai Havertz so o ma je ki awon mejeji yen o ni chance sugbon bo se wu ko ri opo gba lawon mejeji oni ma lanfani lati start tori pe lowo lowo bayi ko ti se temi le to me o mi ti le so pe kan bayi lo daju kan lo
0: tori pe ta ba ni ta wo ta ti se seyin nu ko ton ti jo gbagbo
2: ah ta ba wo nkan ton ti se seyin a lo to a le ma wo pe orilede Portugal boya league yen lo bo o na wo ni 1 to 5 or 1 to 6 lowo lowo bayi ni le Europe agba ball improve are
0: pa but technical ability
2: ni technical ability ko se nti o sand inu won but the way bi Julian Alvarez se n play eyan le a le foju wo pe o fe sand ju
0: Victor
2: Yokeres lo so lapo odo titemi awon mejeji won wa legbe ara won ni ta ba wo sa to lo yi ka fi judge awon mejeji pe last season ka fi judge awon mejeji mo ro pe awon mejeji na na gbianju 21 goals kan 20 goals kan Julian Alvarez 20 goals lo ni sugbon ninu league scoring kini e o lo gan ni league yen Julian Alvarez bi 6 goals lo ni nbe le to de pe Victor Yokeres ni first EPL ni sa akoko ninu DJ EPL lati ni 14 goals ki se nkan ti o to derun rara so lapo do ti temi awon mejeji na ni won jo san ko wa saburu ninu ki awon mejeji jo wa nu team le kan na sugbon ni se pelu imo ele ti oluko ni gan ba ni wa se le ba won
0: ẹ jẹ́ àpé nọ́mbà tó ó jáde lójú ọpọ́n yìí a ti yí kó tó ọ̀hún àwọn nọ́mbà wọn ti ń bára wọn falà káàdì báyìí o fẹ́ni tí ó gbọ́ pé ẹ ti káàṣì ẹ̀ lọ́sàn-án yìí ogó dákun mọ́fà kókó ṣòfò ó ti ń jẹ́ káàṣì ẹ̀ ti pẹ́ ju ká pé nọ́mbà rẹ kó mọ́ gbàgò lọ nọ́mbà ọ̀hún 081 ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn 9008 ló parí nọ́mbà yẹn 9008 ló parí nọ́mbà yẹn ogó ati dai number yen bi o 081 9008 lo pari number yen o ti lo enu e ka so
3: ya e ka so
0: ka se e ni pin wo odun o ti kan yin losan yi
3: okay
0: ki lo ko yin bo le wa isa
3: ayo ba mi from apata
0: ah eyan ara apata tun ti de gba le tin play ka se
3: ah o ti se die
0: e ti je gan o
3: a just twice
0: twice ni twice le fi justice ba on e lo ri aje la mejeji on
3: the first time was 100,000
0: ele ele keji
3: 25
0: e ti je 50,000 lo san. Customer ke wa ma pe yin bo se pe yin gba yen bowo yin a se teyin lowo eh bi nkan se rinu agbola nti e to ba tin nowo soke bayi so owo keji to ka leun to ba gba laye to ba ko to di pe nowo keji un soke niun gaga won e fe ri loke agbola ko gbo nkan kan oga wa tudi olawo lo lotu eto Alex Ferguson lola latu lanfani ati pade lori eto ta lota titi ola ohun ijani loko dana loko mi oga wa se wa kion lati de e se time boy kan ni Splash FM e se o dabo
4: Splash FM 105.5
5: here is
4: 105.5 Splash.
6: Quick, charge at 240.
7: Hot news, cool vibes, sports, and more on the Integrity Station.

0: rẹ̀ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣì ẹ̀ náà bọ̀ nàrà jọ Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́nfààní. Iléyà Cashport 2026 ó jí àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀rìn láti rẹ́rìn músẹ́. Káṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlágelu 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
1: Flash FM 105.5

0: yẹ̀lọ́ kí ni so mtn ń ṣe bẹ́ẹ̀bẹ́ mtn ń gbàṣà lárugẹ mo kí kàbọ̀ padà sí ìtẹ̀síwájú ètò yẹ̀lọ́ kí ni so bẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ pẹ̀lú wa gẹ́gẹ́ bí mo ti ṣe wí ètò yẹ̀lọ́ kí ni so náà ni ètò tí ẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́nìí yìí ọdún iléyà òun náà ni a fi ń sọrí bẹ́ẹ̀ sì ni àǹfààní ó máa wà fún ẹ̀yin náà láti kí àwọn olólùfẹ́ yín láti kí àwọn èèyàn yín wípé a kú ọdún a kú ìyèdún bó lọ́dún yẹn ṣe lọ lọ́dọ̀ yín mo fẹ́ mọ̀ báwo ló ti ṣe lọ ẹ jẹ́ kí n gbọ́ 07069493000 Ati 07014475770 07014475770 Ẹ jẹ́ kí n mọ̀ bó gan ni kí ló ṣẹlẹ̀ tá a fi ń ṣọdún léyá yes kí ló ṣẹlẹ̀ gan tá a fi ń ṣọdún léyá. Ara ẹni tó ti ẹ̀ mọ ìtàn dénúdénú ara ẹni tó mọ̀ délẹ̀délẹ̀ bó ṣe ẹ̀rọ àgbọ́dédé sọ̀kalẹ̀ látojú sánmọ̀ ni àbí water pin gan-an ẹ jẹ́ mọ̀ ọ̀yá ẹ jẹ́ káwó lápá bí ẹnìkan ti wà lójú òpó yẹ̀lọ́ kí ni so. Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè.
1: Orúkọ mi ni Kenny láti Apẹtẹ.
0: Kenny láti Apẹtẹ. Bó ni ọdún lọ́dọ̀ yín ṣe ẹ ti dẹ́ran dùbúlẹ̀. Wọ́n ṣàyàn yóò dàfin la bẹ́ẹ̀ ti lò yẹn gangan mo fẹ́ gbọ́ wọ́n ṣàyàn rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ni ó túmọ̀ sí pé ẹ tí ìbẹ̀rẹ̀ sí dín yàrá yóò jẹran yàrá yóò jẹran ṣe kí ẹ kí ẹ fa ẹ ṣe kí ẹ o ọyẹ ẹ bá mi kí àwọn èèyàn yín.
1: Mo kí àwọn mùsùlùmí apọ̀ ọjọ́ ẹni ó ṣe púpọ̀ rẹ o.
0: Àmì o.
1: Ẹ sà.
0: Ẹ ṣeun. Ok, láti Apẹtẹ, orúkọ yẹn nìyẹn, òun gangan nìyẹn, bẹ́ẹ̀ ti ń gbọ́. Wọ́n ní wọ́n ń ṣàyàn rẹ̀ lọ́wọ́ báyìí ni. Ní tòtú, ẹ ṣe kíákíá, ẹ dákun torí Ọlọ́run, ẹ ṣe kíákíá, àwa dá jẹran pọ̀ báyìí. 07069493000. Yẹ̀lọ́.
1: Ẹ̀rọ mi mo pèlè.
0: Ok.
1: Ẹ̀yin náà mo pèlè gan-an ẹ̀
0: sọ́ọ̀tù. Oh, ok. Mo ń gbọ́ yín.
1: Ẹ sà. Mo fẹ́ sọ sí àti.
0: Ok. Ọyẹ ṣáré ṣàlàyé ẹ̀ fún mi.
1: Ẹ sà, babaláwa Ànábì Ibrahim.
0: Ànábì Ibrahim alayhi salatu wa salam.
1: Òun ni kò rí ọmọ bí.
0: Tó
1: wá bá Ọlọ́run yìí dá mẹ́jẹ̀mú ní pé tó wá fún òun lọ́mọ.
0: Ó bá Ọlọ́run dá májẹ̀mú májẹ̀mú àdéhùn àlùkáwà ní.
1: Bẹ́ẹ̀ ni sà.
0: Ọyà.
1: Ilẹ̀ ìgbà tí ó ṣàyà Ọlọ́run ṣáà fún ní ọmọ ọkùnrin ló jẹ́ Ismail.
0: Nǹkan kan sọnù nú ẹ̀ nǹkan kan sọnù nú ọ̀rọ̀ yìí ẹ̀ tí nǹkan kan sọnù ńbẹ̀.
1: Nǹkan
0: kan wà ńbẹ̀ tí mo fẹ́ fà jáde tẹ́ ẹ̀ tí fún mi.
1: Kó lọ fẹ́.
0: Ayayayayaya ẹ máa bá mi bọ̀ ẹ máa bá mi bọ̀ ìtàn yín mú bọ ṣùgbọ́n nǹkan kan wà nínú ọ̀rọ̀ tẹ́ ń bá bọ̀ yẹn kó tó débi tẹ́ dé yẹn. 07069493000 Ati 07014475770 07014475770 Bẹ́ẹ̀ ti ń ṣàyàn ẹran lọ́wọ́ òun ẹ gbé wọlé kí n máa mọ̀ mo fẹ́ máa gbọ́ bó gan ni kí ni ọ̀nà kí ló ṣẹlẹ̀ tá a fi ń pẹran léyá. Tàbí ń gbà léyà ò láàbí ń gbà léyà látòrí ìbúra ẹ̀ mọ̀ láti ń gbà léyà. Yẹ̀lọ́ kí ni so.
2: Dàdà ni so náà ni.
0: So ó yà mọ̀ ń gbà yín orúkọ yín àti ibi tí a ti ń pè. Ẹ gbẹran wá ní sí yàrá yìí ti ń tògbé kàyí sí.
2: Malik Adébáyọ̀ láti Apẹtẹ.
0: Malik Adébáyọ̀ láti Apẹtẹ Abdulmalik ó yà.
2: Ààrẹ sọ bá ń pẹran dún ni.
0: Ó yẹ sáré ṣàlàyé ẹ̀ láàrin ìṣẹ́jú kan.
2: tabati ure na de pena to dala pia
0: eh
2: anabi wa ibrahim alayhi salatu wassalam
0: eh
2: dati olorun ba pa lase ipo ko fi omo re ko bi ko bi se
0: kilo de tolorun ki sele tolorun fi kilo sele ko to di pa lorun pa lase
2: ngba wa ti
0: olorun jo lade hun ni adehun eh ngba wa jo lade hun ko
2: ojo wa ori ori ni lojo ala
0: ki lori na ri ori na ri tani
2: ototo ni tawon nbi e se ngba wa yi ti won
0: be se ototo ni be se ngba wa yi won oke
2: so ojo ala lo hun di mo ti ri
0: hmm okay, okay.
2: Okay.
0: Koto gba wa yi. Oh, okay, mo gba yi.
2: So, ngba ti wa ti kini e to tin wa to tin awon apere e pe nkan t'Olorun ba tẹ lati so fun ni
0: e. En jaju ona bo. En jaju ona bo. Sugbo ni nkan kan bi mo se fe ke mu si te ti fun mi. O ni en jaju ona bo, sugbo o ni nkan kan koto de be ngan koto di pe wa yi ngan de eh e ma ba mi bo
2: ngbe ana bi wa yi pe won wa ye bi mo
0: eh eh
2: ori da mo yi pe ko ti romo bi oju omo
0: ti yes
2: so o wa de
0: oju omo pon lo fish ball on sadeun wi pe olorun o to ba de se bayi fun mi ma de se bayi abi eh eh Olorun de se fun
2: Olorun be ni Olorun se fun
0: eh eh
2: da ko me wan dagba ni anabi ni Olorun wa so fun awon leka gbogbo ma le ti
0: ajun ah e se se moro bo lapo igbagbe onigbagbe la wa eda igbagbe yen gbe igbagbe yen gbe o gbe leyin t'Olorun ti fun lomo tan ara ti tu e ge ti e ara ti tu okay why you why ba o ma ba mi abo ti gbagbe ni o ma ba mi sadeun ah o wo pe hey mo ma ba lo sadeun lo to igbagbe igbagbe igbagbe se nko lawo e da fi jo ni gbagbe ni eh
2: onigbagbe
0: ni wa onigbagbe ni wa ke se pe won na o so pe won o se sugbon igbagbe yen gbe igbagbe yen gbe okay okay okay aje mo number ile mo mole mo mole mo mole ese ese ese ese mo mo ti mo fe mo lapa be yen oye ti je relo mi ko tu sare pe wole yelo kini so
2: oh one
0: mtn ni se babe ti yin o ni ta
2: amen
0: oruko yin ati bi te tin pe mi
2: alaba ni ati torita challenge
0: alaba la torita challenge
2: be
0: se ti peran
2: Ah,
0: ah, she's power. She's so Abi, ah. Anu olon la nreti.
2: Anu olon ni.
0: Anu olon o si fon.
2: Hmm,
0: hmm, anu olon o fon. Lodi wan gbata wa, lodi fo kambale bayi. Ah, eh wo, o lodi benu o. O lodi benu o. Ta ba ti dunu e ni tok pa. Olon o si ti anan.
2: Hmm,
0: yoronu. Eba mi ki anwe nyonyi. Abe fe so fun mi ni agbon mi ba ti in to sele gan ni pato ta fi n paleya
2: to e ti pari oro
0: yen
2: o ti a tori eleshi onigbagbo le
0: o okay okay inu mi de dun
2: ni ona ti todo ti wa
0: yes
2: ba so fun wa bi pe nigba ti olorun fun Abraham.
0: Abraham.
2: Olorun fun ni omo lati pase omo eru.
0: Hmm.
2: Ni agari. Nigba to bi yen bi omo won ni o se bakan si Sara. To je iyawo Abraham. O ni Olorun. O ni nigba to bi yen so pe o pin o ti ti Sara. Ti Sara so ko pe to ri jade.
0: Hmm.
2: Wọ́n ló dẹ̀ bá Ọlọ́run sọ̀rọ̀ Ọlọ́run sọ pé kó gbọ́rọ̀ sí ìyàwó
0: ẹ̀ lẹ́nu.
2: Na ìgbà tó ní ọmọ yẹn pẹ̀lú ọmọ lọ́wọ́ tá à ń pè ní Ismaeli, wọ́n ní ìgbà tó ó dé àárín kan bi gan ti mo lo ni pe won ni omo sorry we should mix the story here. O bi taki olorun fun ni ase ni to fun mu taki lo fi si gugu
0: bo
2: ah lori oke muraya o gba to de be olorun won lo de be won lo pe gbe ofe li omo yin ni
0: ohun
2: ni ohun jade lati orun wa pe ah Abraham ofun yo ma ni igbagbo o
0: na fi n pe ni baba igbagbo
2: baba igbagbo so olorun de so olorun da lekun ni pe ko ma ki o ma pa wa ko ma ru bo ko ma ju bo ni pe ko wu okan won ni angel kan ti yan ni pe ko wu agbo agbo yen o wa ninu igbo ti okun kan ta ti ko olorun
0: ko
2: bo ko bi se o
0: ko fi ropu omo e
2: omo yen so
0: e ma se gan e se gan inu mi dun fun alaye ti yin na eh se ti ri bayi wi pe eh a dilo an bara wa fa fitina kankan en ba mara re ba fitina kankan ndara re la mo lasan eh ya lo kini so ba tin pale ya odun ile ya odun ile ya adabule adabule tori bi pe ekan kan ti mo tun fe kari di mo nbe adehun se pataki opo wa lati jobo lo nladehun o tolorun de ti down o ti down inta bolon se ma je mo le lori yen sugbon to je po ni gbagbe ni wa ati gbagbe emi wa gan o ti e lo be sugbon ma ba wa reti bayi ti bolon ni ah e ba mi yin radio yin sile ti ko yin ba ti wole e ba mi yin radio yin sile daada ka le jo gbadun ara wa ba tin sodun ile ya yi e mo wi pe itan yen gun die sugbon laje agba laarin bi 2-3 minutes o fo gbogbo itan yen patapata itan nabi ismaili o fo tan yanya o si se oya e je ngba ipe laarin iseju kan hello
1: hello
0: e ma kasan
1: e kasan o
0: aku odun o
1: yes sir mo so pe o
0: ami iseju kan pere le ni sir
1: okay nkan de nkan fe kan clear ni arin ye wa ni pe ismail no se ti ru bo ni abi isaac because isaac ni ojulowo omo bi olohun fi inu si kolon to so po iye sera ma bi
0: bi yes
1: eh eh so lo de gbera to le ru bo bo to ma se gbo wa sa ba ngbo ire ni kan so na nsi o ni ismail
0: okay
1: ke de de ko
0: yeah
1: yele
0: n se ki won ara lai ile yin na ti clear yi ile yin na ti clear yi
1: okay
0: e seun e seun e seun
1: okay
0: e se gan mo dupe fa kesi le yen okay leni nkan kan ti mo fe ki opolopo wa ka mo dani ni wi pe adehun se pataki o se koko koda bo ji omo kekere lajoba ni adehun wi pe ah don't worry my daughter when I'm coming back I will buy you sweet when I get back from work ah o ti sadehun o kan le wo gbo so lori ahan lasan o ti se adehun o de ye ko mu adehun yen ko mu ise bo ba tin bo fi sori okun e suit ba ara dani bo tori o le wo pe omo yen o ranti o le gbagbe sugbon pelu wipo wi yen o ti se adehun o ti wa committed to it lati se e je ka ri wi pe adehun gbogbo nkan ta ba le se eni ka gbianju lati so e ta ba le se bolon ba kadara ma be ra nkan bayi bo tolon ba kadara ma fun yin lowo bayi tolon ba kadara ma se nkan bayi sugbon ka wa so pe don't worry I buy you this I will give you this money I will say ah o ti commit ara re o bo ba se wa tolon lelejo o odun ayo la ma se ni gbogbo igba odun ileya ta nse yi eje ka jo ma wa ninu ife eje ka jo ma wa ninu isokan ati muslimi ni ati christiani ni atelesi abalaye ni eje ka jo gbe ni inu isokan bi onikaluku se nse ti e ni aye ti onikaluku wa lai ni gunra won oju orun teye fo lai fapa kanra won odun ta se leni yi edumare yo da wa si o ad ba won se opolopo e a ni doku eyin no ni doku to ba de lojo mejo emi ati ina latun jo pade be na latun fi asiko iki awon ewe wa wi pe happy children's day from MTN Nigeria. Kunle, omo ani fowo se na loruko mi. Eku kale.
3: Hey, my name is Alex. I've been a content creator for a while now, and I always try to innovate to keep my audience entertained and engaged. When 5G came into Nigeria, I thought it was all noise, you know, like the normal hype, gang and all that noise. But boy, was I wrong. Because I've hosted virtual concerts, partied with my followers in the metaverse, created skits with creators in other countries without ever having to leave my room. I can shoot a movie without being on set. Hey, now that's a godsend. With all the money I've spent on cabs this year. If there's one thing 5G has done right, I would say it's made it easier for me to do me.
4: Change the game with MTN 5G. It offers hyper-fast internet speed, seamless buffering, and applications that can only be possible via its quality data capabilities. Available on broadband and mobile. MTN, Nigeria's number one 5G network. What are we doing today?
5: Flash FM 105.5.

0: ẹrántí ńlọ lọ́tún ló sí.
1: ọ̀nlọ tó dé náà ti fẹ́ ó ti fẹ́ parí gbogbo kóńgò kẹrin tá a gbé ti mi.
0: Ngọ́
1: ó ti fẹ́ parí kóńgò kẹrin.
0: Tẹ́gàrí ní fi ń mu ni àbí fi ń jẹ̀rẹ̀ sí.
1: Ọjẹ́ lásán.
0: Àmọ́ àwọn ò wá rí ìkẹ̀kẹ̀ járù tó wá di àbá yìí.
1: Ọjẹ́ lásán ọpọlọpọ lórí
0: dára mi. Ṣé wàá wò dá ni?
1: Ọpọlọpọ lórí dára mi.
0: Ṣé wàá wá báàgì tó bá náà
1: ni? Àbúrú
0: àbàjẹ́. Káwọ́rì àwọn kan ni ó yá ó yá ẹlẹ́mọ̀ gbé ẹran fún àwọn tó wà nílé lẹ́nu iṣẹ́ lónìí.
1: Gbogbo àwọn tó yá máa bi léèrè irú tó striker. Irú àgbà ni wà gbé ko. A ní ìkàyé. Mọ́tàlà nǹkan ajé àwọn tàlà.
0: Bẹ́ẹ̀ni ọpẹlẹ.
1: Bẹ́ẹ̀ni àtọpẹlẹ ọ̀rọ̀ náà. Ọlọ́run wájú Adéwùsì. Wọ́n tún pọ̀.
0: Wọ́n pọ̀.
1: Ẹnjiníà kan.
0: Wọ́n pọ̀.
1: Ẹnjiníà
0: kan ń bẹ̀.
1: Àrè ẹ̀yìn èèyàn ìkọ́nà kó ṣàánú. Adájẹ́ yẹn ṣá. Adájẹ́
0: ìfẹ̀rán
1: nílé.
0: Ojú òtún rárí
1: ni. Ẹ̀dàjẹ́ ilé orí akala ni
0: o. Ó dọ̀la Fẹ́mi àti wọn.
1: Ọ̀la lẹ̀ bọ̀. Àárín yín ní ọ̀la. Àárín sùúrù.
0: Àbí o.
1: Ó dà náà jẹ́ wa kí lára kó ẹ̀ tún káàsán. Ṣé fi gbogbo tiẹ̀ sí ní àǹfààní láti máa gbẹ́ ìkànnì ti ọmọlúàbí. Ìkànnì àdá ni àkọ́kọ́ ni bẹ́ẹ̀ ìkànnì àkọ́kọ́ rẹ̀ tó ń gbóhùn sátẹ́gùn láti ààfin funfun Báláwo. Àdúgbò Fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn náà ni àti ń kàn sí yín. Ṣé ẹ gbádùn ẹ̀? Bóò ni ẹran yẹn ṣe òyì jù? Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Ẹjẹ́ ara máa fọgbọ́n lò bẹ́ẹ̀, ẹjẹ́ afọgbọ́n gbé bẹ́ẹ̀. Yóò bára mu láṣẹ lọ́wọ́ Elédùà. A tún jẹ tàmọ́dún láṣẹ lọ́wọ́ Elédùà. Bàbá lẹ́gbàá bóò ni o? Ṣé gbogbo ẹ ti dúró tán yányán? Bàbá ti ń parí iṣẹ́ báyìí, ó di wọ̀ lọ́dọ̀ bàbá lẹ́gbàá. Àwa náà ń lọ gbẹ́nu sí i. Ìṣe poison ẹ̀tọ́ wa ni ọdún lóde tá a dẹ̀ ń ṣe. Ọlọ́pàá kò dẹ̀ lè mẹ́ni sí. Àbí bẹ́ẹ̀ kọ́. Ojúlówó ọmọ ògbómọ̀ṣọ́. Ẹ máa lọ sí àtẹ̀jára ní àgbáyé ojúpọ̀ Facebook ni ẹ lọ ṣe àwárí ẹ̀ ní ìtọ̀nà /FM105.5 Ìbàdàn. Ẹ like, ẹ love, ẹ share, comment yín, ẹ jẹ́
0: kó máa gbéra.
1: Mẹ́wàá mẹ́wàá ẹ̀ ẹnì kọ̀ọ̀kan ni ọ̀ Tọ́lá ní Aládélájà lórúkọ tèmi. Yé ìròyìn ní àwòkọ́ṣe rí ọmọ tán sọ tán sọ tán gbùráyè. Àpẹẹrẹ eré ọmọlúàbí wan orí yín ó wà ńbẹ.
0: Tọ́ bí ó ṣe máa jẹ́ bó dẹ̀ ṣe jẹ́ òun náà lẹ ti gbọ̀n. Tèmiládé Àlòkò òun lórúkọ ti tèmi. Gbáǹkọ̀gbì ìròyìn náà sì rèé ní ìkànnì ọmọlúàbí /105.5 FM. Ẹ máa bá wa kalọ̀.
1: Ọ̀dà àkọ́kọ́ tá a kò já sẹ́tì gbọ́ yín tọ́rọ ṣeé ṣe kẹ́ ẹ fẹ́ lọ ìpínlẹ̀ Kánò, kẹ́ ẹ fẹ́ lọ sí Kàdúná, kẹ́ ẹ fẹ́ jáde lọ wọ̀gbọ́rọ̀ ayé fún yàtà yìí tó tọdún ọ̀. Wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti orílẹ̀-èdè Nàìjíríà ti buwọ́ lù ú. Ìdá àtìlẹyìn onídà 50 nínú ìdá 100 owó tó yẹ kí wọ́n máa san. Ẹ̀yin ò fáwọn èrò gbogbo tó bá lọ wọkọ̀ ojúrin ní orílẹ̀-èdè Nàìjíríà. Láàrin ìgbàwo sígbàwo ni ọjọ́ mélòó, oṣù mélòó, ọdún mélòó la fi gbẹnu sí. Nígbà tá a bá dé àárín gbogbo nǹkan àgbọ̀yẹ bẹ́ẹ̀.
0: Ara ròyìn kásọ̀láyọ̀ wà ní.
1: Ara rẹ̀ ní ṣe ó dùn púpọ̀ púpọ̀.
0: Bẹ́ẹ̀ni. Tọ́ ẹ jẹ́ ká wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní àwọn mẹ́ta kan tí wọ́n fura sí ìpè ajínigbé ni wọ́n. Wọ́n ní wọ́n máa fi ikú ṣèfàjẹ́ lásìkò tí àwọn àtàwọn ọlọ́pàá tí wọ́n jọ ń kọjú ìjà ìbọn sí ara wọn o. Wọ́n ní ikú náà ni wọ́n fi ṣe ìfàjẹ́. Ìwé ìròyìn The Punch ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún.
1: Ó dà bẹ́ẹ̀. Ó dà ẹ jẹ́ ká lọ tààràtàrà sórí ọ̀rọ̀ mìíràn tó jẹ́ wípé ó gbà ń kọ, ó tún ṣe bẹ́ẹ̀, ó rẹ́gbì. Wọ́n ní ibi tọ́rọ̀ ọ̀hún dé dúró ẹ̀jẹ̀ mọ̀ pé ọwọ́ ṣìkún. Iléeṣẹ́ ọlọ́pàá ti orílẹ̀-èdè Ghana ó dẹ púpọ̀ púpọ̀ jù. Ó ti àwọn òṣìṣẹ́ ológun kan, àwọn òṣìṣẹ́ elétò ààbò ọlọ́pàá kan. Ǹjẹ́ látàrí kínni? Wọ́n ní ìdígunjalè kan ó ṣe bẹ́ẹ̀. Ọ wáyé ọjọ́ wo nìṣẹ̀lẹ̀ yẹn ti wáyé o? Gbàǹkọ̀gbì.
0: Tọ́ ìwé ìròyìn Daily Post ló gbé ìròyìn eléyìí. Wọ́n ní ọkùnrin kan ẹni 30 ọdún. Wọ́n ló mà ṣe bẹ́ẹ̀, ó ṣe kú pa bàbá rẹ̀ lórí kínni lórí ọ̀rọ̀ oúnjẹ náà ni o ní ìpínlẹ̀ Edo. Yorùbá tó sọ wípé tó oúnjẹ bá ti wà níkùn ìṣẹ́bùṣe àjẹ́ wípé wọn ò parọ́ mọ́. Àtìṣẹ́ àti ìbínú àti gbogbo ẹ̀ ohun lèbi a máa mú dání.
1: Bẹ́ẹ̀ni o,
0: ọjọ́ àpapọ̀ bẹ́ẹ̀ni. Lédùmarè òní fún wa lọ́mọ tí ó ṣekú pa wá.
1: Àmì àṣẹ ẹ̀dùnmàrẹ́ o.
0: Ilé ìtún lágbára gbàǹkọ̀gbì ni o.
1: Àfi sùúrù o.
0: Sùúrù ńlá ni.
1: Ọ̀dà gbàǹkọ̀gbì èwo ni ká tún pè yìí? Irú kítúlẹ̀ yìí Olédùmarè orú ni lójú púpọ̀ jù. Wọ́n ní àwọn ikọ̀ agbébọn ni ó ṣe bẹ́ẹ̀. Wọ́n máa lọ tààràtàrà ó di ààfin ẹ́míà. Ti ìlú wo nù? Wọ́n ní ìjọba ìbílẹ̀ ti Yazakiria. Ẹni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé o nípínlẹ̀ ti Kwara. ijambu oro de duro won ni o wa afin be ni won ko se meni won ko se meji o ah olorun gba wa nbe o
0: ah olorun
1: eyan mewa ni e ko kuro ninu afin na nbo la nlo nbo anre
0: o te wa ye wa ma
1: olorun ma sanu wa bayi o
0: ah ta iroyin eleyi ohun na lo so di mimo wi pe awon agbesumomi meta din logun o le lo odurun 317 ohun na ni ile ise omogun le yi ma se kupa be si ni awon to to 14 o le lo odurun bakan na 314 ohun na si ni owo ba ninu osu karun odun ta wa yi nikan o ye wa ro mejeji papo imo tin lo bi 700 he olule ise omogun le yi ohun na lo so be eyin na ni pe ka tun ma kan sara si awon ajo eleto abo wa lati ri ile ise ologun awon olopa civil defense tele muye ati gbogbo patapata ti won sise be ni patapata eledumare yo ma ba wa so won iwe royin the nation lo gbe ekunrere royin na
1: oda na lori oro egbosuba ye fawon iko to nsise eto abo nile nigeria egbo are ture tori wi pe ile ise omo ogun ojo ofurufu won ni a se be ebo ba awon iko agbesumomi to wa ninu egbe iberu sambisa won ni okolu won won fi won maho nbe egbo owadun won pupo pupo ju o koda iroyin gbe bi opolopo won kan won se be won dagbere funle aye ado loro ni ojulu won nbe nbo wa ni oro de duro gbanko gbe
0: to iwe royin daily post lo gbe royin eleyi won ni ajo abo are ni labolu tamo si civil defense na ni won lo ti mu awon meta kan ti won fura si wi pe won wa kusa lona ti o fese mule lona ti o bofin mu ni ipinle Kwara ohun na ni owo ti ba won o iwe royin daily post lo gbe ekunrere royin ohun
1: oda je ka tu wo wa o tori wi pe gbanko gbe miran to le yi won ni owo osipin le se olopa orile de nigeria to afurasi meta kan ni pele edo je ki lo na ti won fi esun kan wale lori o won ni eri awon meta eta afurasi ajinigbe ohun ni won se sugbon abala ka tu so layo emo to to gbo le ko si again and again won ni are bola amer tinubu ti orile de nigeria baba buwolu e ba fe rin ajo baye le lo e lo bayi e lo bi o dinna eyin na e je kini e jaye ori yin si joba lorun won ni are ti se alaye o wi pe eda adota ati leyin no fun owo oko ojurin o na ni be fun ti kere omo rile de nigeria eyin o lasiko ya tayo to odun ileya ojo wo di ojo wo abosu melo la fi gbenu si nigba ta ba di ani gbogboro yin a gbo ye be se ti gbo yin
0: to ile ise olopa ni ipinle eko na ni won ti tu asiri awon kan to je wi pe owo sagolo sago sa gbogbo e ohun na ni won ma nse o won ni won gbianju lati se ijinigbe ni oni eru eyin oni kan dibon ijinigbe won ni sugbo o owo ile ise olopa o ma ba won be lo si tu asiri won sita won te ti wa soro ijinigbe yi won se wa so di nkan mi ajo nani lo gba iroyin na jo teki teki
1: ah se awon akoriku nbe abi ti pe
0: o de akaso layo latodo titemi won ni pe aya gomina Iwufuro ti ipinle Ebonyi na ni o foju sun awon omodebirin ton to 10,000 eyun ni lati ma fun won ni awon aso iledi pe ti won ba nse nkan osu eyin ni lofe ni ipinle Ebo opolopo le ma pe pad kini kankan bi won ba rowo ra elomi le ma rowo ra o
1: be ni
0: emoye ti elomi lo la ri osu kan be ni o dupe be ni eyin o dupe ipinle Ebonyi ohun na ni royin eleyin lo ti wa ajo nani na lo gbajo
1: kankare like a dupe lowo won oda wa yi e ma lo si atarujara ni agbaye ojopo Facebook ni e lo se awari @fm105.5 Ibadan e like e love benike share comment yin e je ki yen ki o ma gbera won yi royin akoko lapodo timi na ni je ka re gbe o wipe awon eko agbebo na ni o tun se baun won lo ko lo afe kan koda eleyi joni loju pupo ju won ni a to fi owo ba ile ise olopa eleyi to wa na ya shenkira won ni bi abalo taratara o eyin o se afin ti emi ati yakankira na ijoba ibile kan ile ti npe ni Baroutin ni ipele Kwara nibe awon ko agbebo ohun wole kan le won ko lu le ise olopa be ni won se ikolu se afin na eyan mewa ni so pe won jigbe lo bayi o bakan na ni da ina sun afin na ninu ogbolohun ati atotonu akosile bisele ohun se waye ewe iroyin the nation o se alaye e pe awon eyan meji o na ti a jigbe ninu afin won ni eja mo pe enikini enikeji won je eyawo oba alaye na ninu ogbolohun agbanso fun ise olopa ni ipele Kwara Adetun Ejire Adeyemi o fidi e mule pe ni tooto gbankan gbe ti sele o lodun awon ni ipele Kwara awon ko agbebon ohun de o won ko lu le ise olopa won wa afin lo won ko lu afin won gbe awon eyan nle awon ka won ni meni meji meta o je eyan mewa toro ohun kan nigba ti ajo eleto abo DSS ta won se alaye pelu ejiroro won o eni ka o tun je woli Abiodun Adebayo ti ori oke ajaye nkan ni ekerin opin ni joba ibile Ekiti nibe won lo na se alaye wipe ewo ne bi oro de duro bayi ai gboro ni o e je mo wipe ai gboran ohun don ta le pe isele to sele na nigbati egbe alajimo sepo mo leyin Christi ta won soro won ni be ni ati kede e tele tele ri be ma lo jo kankan fun soru nipo ti eto abo to wa baye won ni sugbo sa o leyin ti won ti kede ti o ti salaye ti o ti fi ewi omo mawo eyan leti o e je mo pe woli ta nso nipa re yi hun o se be o tu tesiwaju ninu iso oru re nbe won ni kete ti o bere soru ohun baye koda won o ti pari isoro awon ko agbebon hun wole be ni o si kolu won kolohun oba ko saanu wa ni Nigeria o
0: nda e ja lo soju di oja
2: emi omo yin na ni o joli jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya especially celery
3: s e l a r r I e celery
2: ah boda mi especially no di celery oya lokun igbiyanju especially turmeric
4: t u r m e r I c turmeric
2: e kare pali ohun ise be Maggi chicken flavor kan fun yin
3: ohun ise be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
5: Casting Crown 2026 live in Ibadan.
6: Casting Crowns is here before the throne of
7: Hey! Casting Crown 2026 elekesan ruere ni Ibadan apejopo ijosin giga julo nibi ta o ti ma fi ade wa lele ni waju oluwa olorun alagbara pelu akori olura pada the redeemer ojo sunday may 31 agokan san gbako ni eto ma bere ni rccg province 24 headquarters solution assembly opposite orita police station challenge Ibadan ministry pastor lukola timi johnson reverend mrs mercy oderide bukola akinade babatunmise pastor ifeoluwa odogiyan toluwa ni Sims, God Keys, and your favorite host, Shadia Otieri, Pastor Matthew Okuazo, will be welcoming you all. Also featuring special legendary award presentation to Pastor Ayodele Abraham Adelegon and Pastor Paul Tao. Emagbagbeo, Adota Opo 50 widows, Loma Gaunji of Elojono. Bell, also tomorrow, and Wodo Lagbara. Don't miss it.
8: Here you go, there.
9: Mom, you didn't add milk.
8: No need to. Taste it and see why.
9: Wow, but how?
8: Is it milky?
9: Yes.
8: Is it creamy?
9: Yes.
8: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
9: I love it, Mommy.
10: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
11: Milo!
12: It's the season to celebrate and even better to save big at Foodco.
13: Yes, so it's the Foodco Festival of Savings. Come experience hot deals from this May 22nd to May 31st, 2026.
12: Enjoy a plate of rice with chicken for as low as 2,500 Naira. You see, say this season, you go chop better. Get 3 Congos of rice plus 750 ml Devon King oil bundle for just 9,599 Naira. Classic bread plus 50 CL Coke for only 1,500 Naira. Pepsi, 7-Up or Mirinda 60 CL pack of of 12 was 4,548 naira. Now 4,439 naira. Power Oil Zero Fat 3 liters was 13,300 naira. Now just 11,549 naira.
9: Oh, we can play too.
12: Of course. On Children's Day, when you spend 3,000 naira at the restaurant, you enjoy a free face paint for the kids or 30 minutes at the games arcade.
13: The service is still plenty. Oh, hurry now. Bring the family, bring the kids, and enjoy better prices. From Friday, May 22nd to Sunday, May 31st, it's the Foodco Festival of Savings.
11: This Hajj, travel with your body and your heart. While your soul connects to faith, your signal connects through Airtel. From Mina to Arafat, share every sacred moment in real time. Don't just speak about your journey, show it. With Airtel roaming bundles, your calls, messages, and data stay active so you stay connected in soul and signal. Dial *789# to subscribe before you travel. Airtel.
14: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
15: Power Oil, hey, Power Oil.
16: New West Midlands Open University. Amu ki eko wa larowoto ko si rorun lowo ti o fani lapoya. Eto igbaniwole nlo lowo o si le bere rin ajo eko re pelu owo to kere to 2,500 naira. Fun abala eko kokan course unit. Yan ninu awon eka eko to ni igbelewon kaakiri gbugbu agbaye bi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication ati Educational Management. Bo yo sese pari ilewe girama, direct entry abi o fe yipada HNDC degree university o rorun pelu WMOU kan si wa ni ilu Eko ni number 1A Oba Akran Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167 tele wa lori ikan ibanidore at WMOU Nigeria West Midlands Open University so afojusun nipa eto eko ore di memuse
9: ayo oju re gurege o abi se kin so yin kan na lajo nini
17: Shola be ni o paro lati gba ti mo tin gba awon ogun ni koro kekeke ni ile iwosan health center se loju mi tin gurege
9: awon ogun ni koro kekeke wo tun niyan
17: awon ogun ti won fun awon alaboyun ni awon eroja iya ati omo fun ilera pipe
9: se health center wa na ni won ti fun eniyan
17: be ni to ba lohun to nkan lominu pelu omo re won se to lati satileyin fun o
9: ma lo si health center mi lola emi na fe koju mi gurege komo inu mi na wa ni alaafia
18: ti o ba ti loyun tete lo foruko sile fun ipade alaboyun se bi Isola mo health center to sumo ni igbagbo ninu re ki o si lo sibe
19: Ikede yi wa lati owo agbegbe agbejopo ilera akoko orilede ti a mo si National Primary Health Care Development Agency NPHCDA
20: I'm in love
21: mo si yo fe o Sonia tomato sachets. Oh, Sonia. Mo fẹ́ràn Sonia tomato sachets gan. O redodo, o ki, o dun. Tin ba fi sebe. Jollof rice, tabi spaghetti. Awori atun yo. Onje mi adun si. Sonia tomato mix n je ki onje dun.
22: Banko gbe. Banko gbe iroyin. Iroyin agbo so gbanu.

0: ẹ káàbọ̀ padà gbàǹkangbì ìròyìn tẹ̀síwájú ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM ẹ̀yin tẹ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa kẹ́tẹ́kẹ́tẹ́ láwa lójú òpó facebook kó wa ẹ̀ máa wò wá ń bẹ̀ kẹ́ ẹ̀ máa fi ṣara rin dín fún ọdún ti ilé bẹ́ẹ̀ bá ṣe ń fa ẹsẹ̀ àgbò lápá kan ń bí ẹ̀ máa wò wá lápá kan ń bí kẹ́ ẹ̀ máa rẹ́rìn kẹ́ ẹ̀ máa smiling tó ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Edo wọ́n ní ọkùnrin kan ẹni ọgbọ̀n ọdún tí wọ́n pe orúkọ rẹ̀ ní Spiro Odese òun náà ni ìròyìn ti jẹ́ kó di mímọ̀ pé ó ti ṣekú pa bàbá rẹ̀ o látara àríyànjiyàn alágbára kan eléyìí tán ló wáyé láàrin òun àti bàbá ẹ̀ lórí kíni lórí wípé kò sí oúnjẹ nílé ní ìpínlẹ̀ Edo ni ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé o wọ́n ní ìṣẹ̀lẹ̀ òun náà ló sì wáyé ní agbègbè kan tí wọ́n ń pè ní Ikeke Umuwebo ní Ewato ní ìjọba ìbílẹ̀ Gúúsù Esan ní ìpínlẹ̀ Edo wọ́n ní pé olóògbé yìí tí í ṣe bàbá arákùnrin yìí náà ni wọ́n porúkọ tẹ̀ ní Friday Odese wọ́n ní àgbẹ̀ sí ni bàbá náà eléyìí tó ń gbé ní ìlú Ikeke Umuwebo ní Ewato ọ̀hún kó tó di wípé ọmọ rẹ̀ ọkùnrin tó bí fúnra ara rẹ̀ kó tó di pé ó ṣekú pa ọ́ wọ́n ní ọkùnrin yìí ẹni ẹgbọ̀n ọdún òun náà sì ni àwọn ọ̀dọ́ tí inú ń bí wọ́n ní àwọn náà ń kọ́ ọ́ wọ́n ní wọ́n dí àjẹ́ tóun náà sì dàgbèrè fáyé látara pé ó ṣekú pa bàbá ẹ̀ wọ́n ní ẹnìkan tó sọ̀rọ̀ ṣùgbọ́n tó ní kí wọ́n forúkọ bo òun láṣìírí òun náà ló jẹ́ kó di mímọ̀ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé látara àríyànjiyàn láàrin bàbá àtọmọ lórí wípé kò sí oúnjẹ nílé o wọ́n ní kódà obìnrin kan eléyìí tó ń gbìyànjú láti dá sí ọ̀rọ̀ náà bóyá ńgbà tí ọmọkùnrin yìí tó kí bàbá ẹ̀ mọ́lẹ̀ wọ́n ní obìnrin yìí bá ní ẹ wá gbà wá ó fẹ́ kó sí wọn láàrin wọ́n ní obìnrin náà kọ́ ọ wọ́n ní ó kọ́kọ́ pariwo fún àwọn aráàlú wípé ẹ dákun ẹ gbà wá àmọ̀ ríru eléyìí rí o wọ́n ní ẹnìkan tó tún wá jẹ́ alámúlégbè eléyìí tó wá ń gbìyànjú láti là wọ́n wọ́n ní òun náà ni ọkùnrin yìí ó tún kọlu arákùnrin ọ̀hún o tó sì jẹ́ wípé ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run lòun náà wà báyìí ní ilé ìwòsàn níbi tó ti ń gba ìtọ́jú ní ìpínlẹ̀ Edo ọlọ́run Elédùmarè kó ṣàánú wa o ká má bímọ tí ó ràn wá lọ sí ọ̀run ọ̀sán gangan.
1: Àmì àṣẹ Edumare wàyó dá ẹjẹ́ ká lọ sórí tábìlì iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ẹ̀ ní ìpínlẹ̀ Edo wọ́n ní a ti fi ọwọ́ ṣìkún òfin ògbé àwọn afurasí ajínigbé mẹ́ta kan nílẹ̀ ìyẹn ní ìjọba ìbílẹ̀ Gúúsù ti Ẹ̀takò nínú ọ̀rọ̀ ọ̀hún wọ́n tẹ̀síwájú iwájú wọ́n ní ẹjẹ́ mọ̀ pé àwọn afurasí mẹ́tẹ̀ẹ̀ta tí à ń sọ nípa rẹ̀ yìí ọ̀kan lára àwọn èèyàn mọ̀ dáadáa gẹ́gẹ́ bíi gbajúgbajà ẹni tó ń tajà ní ọjà ti jà tú o nígbà tí wọ́n tẹ̀síwájú iwájú wọ́n ní ìṣẹ̀lẹ̀ gbàǹkangbì ọ̀hún wáyé tó jẹ́ pé wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n palẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn mọ́ wọ́n ní ṣùgbọ́n ṣá ọjọ́ ìkẹtàlá oṣù karùn-ún ọdún tá a wà níbẹ̀ o òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n yọ̀ǹda àwọn ẹni ẹlẹ́ni ọ̀nìyàn lọ́nìyàn èyí tí wọ́n jí gbé wọ́n ní ẹnìkan eléyìí tí wọ́n palẹ̀ mọ́ náà Ibrahim Jamila wọ́n ní wọ́n gbé lọ tèfètèfè ni o síbi tí ẹnikẹ́ni ò mọ̀ ṣùgbọ́n ṣá ní ọjọ́ kẹtàlá oṣù karùn-ún ọdún tá a wà níbẹ̀ òun ní wọ́n yọ̀ǹda rẹ̀ kúrò ní ibi tí wọ́n gbé pamọ́ sí nínú gbólóhùn ẹni tó ń gbẹnu sọ fún iṣẹ́ ọlọ́pàá èyí ní ìpínlẹ̀ Edo Eno Ekedem ó ní bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ gbàǹkangbì wáyé lóòótọ́ afurasí mẹ́ta gbòógì lọ́wọ́ òfin ti gbámú báyìí ó ní ẹnì kínní Nura Dahiru ẹni ọdún méjì ó lé lógún ni o 22 years old man ó ní Ibrahim Yakubu òun náà lẹ́ni ọdún 25 kọ́lọ́hún kó gbà wá Abubakar Inusa ó ní eléyìí ó jẹ́ ẹni ọdún 23 nígbà tó tẹ̀síwájú nú ọ̀rọ̀ rẹ̀ pé ẹ̀rí Nura Dahiru tọ́jú ọ̀kan gbòógì lára àwọn mẹ́tẹ̀ẹ̀ta àti Ibrahim Yakubu oníṣẹ́ rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta o wọ́n ń kọjá lọ nínú ìlú ni gẹ́gẹ́ bí èèyàn gidi kó tó di wípé àwọn aráàlú ké gbàjáre pé ẹni tó já wọn gbé ń jọ́sí rè kó tó di páwọn gba òmìnira àwọn padà ní ọjọ́ kẹtàlá oṣù karùn-ún ọdún yìí o wọ́n ní wọ́n kígbe bẹ́ẹ̀ débìtì àwọn èèyàn péjọ pitimu ọwọ́ òfin gbá wọn mú wọn ní ẹjẹ́ mọ̀ pé lóòótọ́ lẹ́yìn ìwá ìwádìí alágbára tó gbìnà yá o wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àpàtẹnujẹ́wọ́ ni nínú gbólóhùn tó jẹ́ kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ń bẹ̀ Monday Agbonika ó ní bẹ́ẹ̀ ni ẹ̀yin aráàlú ní ìpínlẹ̀ Edo ó lóun rọ tikẹ́rẹ́ tikẹ́rẹ́ wọn láti fi ara wọn jìn bẹ́ẹ̀ bá rí ẹnikẹ́ni eléyìí tó ń kọjá lọ tó ń lọ tó ń bọ̀ bíi bèbè ìsàlẹ̀ tó sì jẹ́ pé kò ní kọ́kọ́ ibi tó ń lọ ẹ̀ tún wá rí pé ẹ̀ fojú gan ní ojú ẹ̀ rí tabo lo nbo lai mo ise ti rufe ni be nse o ni ewo e tara sasa e ma lo si akata ile ise olopa o e lo salaye rufe ni be fo ijoba ko fi o le se be ko le wadi e iwe iroyin the nation na lo ko gba nko gbe itunre yin fote osan oni
0: to e tu je ka wale o si ipinle oyo won ni ile ise olopa ati ipinle oyo pẹlú àjọṣepọ̀ àwọn ọdẹ ìbílẹ̀ àti àwọn àjọ míì tó jẹ́ ti elétò ààbò náà ni ọwọ́ wọn ti ba àwọn mẹ́ta kan tí wọ́n fura sí wípé ajínigbé ni wọ́n ò tí wọ́n sì ràn wọ́n lọ sí ọ̀run àṣàǹtẹ̀ bákan náà ni wọ́n sì dóòlà èèyàn kan eléyìí tí wọ́n jí gbé tó wà ní àkàtà àwọn ajínigbé ọ̀hún o lásìkò eléyìí tí àwọn ẹ̀ṣọ́ aláàbò náà tí wọ́n lọ rèé ṣiṣẹ́ ìdáàbòbò ìlú ní agbègbè òtu ní òkè ogun ní ìpínlẹ̀ ọ̀yọ́ iléeṣẹ́ ọlọ́pàá jẹ́ kó di mímọ̀ pé ìgbésẹ̀ yìí ń kọ́ náà ló wà lára àwọn ìgbésẹ̀ tó ń gbé o láti rí dájú wípé gbogbo àwọn ìwà ọ̀daràn bíi irú eléyìí náà ni wọ́n wa ọwọ́ rẹ̀ bọlẹ̀ àti gbogbo àwọn ìdúmọ̀húro eléyìí tí wọ́n ń dúmọ̀ àlàáfíà àwọn aráàlú àtẹ̀jáde tó jẹyọ látọ̀dọ̀ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ àyánládé ọ̀làyínká jẹ́ kó di mímọ̀ wípé ìgbésẹ̀ yìí náà

0: náà ni wọ́n sì jẹ́ ṣiṣẹ́ àjùmọ̀ṣepọ̀ yìí tí wọ́n lọ sí agbègbè ọ̀hún ní òtù. Wọ́n ní wọ́n ń gboríyìn fún àjọṣepọ̀ tó wà láàrin iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn ọdẹ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣiṣẹ́ bí akọ́ṣẹmọṣẹ́ ò. Eléyìí tí ọwọ́ wọn sì ba àwọn mẹ́ta ọ̀hún tí wọ́n sì rán wọn lọ sí ọ̀run Àsàntì. Wọ́n ní látara wípé wọ́n jí gìrì ní àsìkò òun náà ló sì jẹ́ kí àṣeyọrí tí wọ́n ṣe yìí kò ṣeé ṣe. Ìwé ìròyìn The Nation ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà.
1: Ó dá alápọ̀dọ̀ tẹ̀mí ẹ̀jẹ̀ ká lọ tààràtàrà sí orílẹ̀-èdè Ghana. Wọ́n ní ọwọ́ àṣekún òfin ò ṣe bẹ́ẹ̀ ó mà tó àwọn òṣìṣẹ́ ológun kan àti òṣìṣẹ́ elétò ààbò ọlọ́pàá ò lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n wípé wọ́n darapọ̀ máwọn ikọ̀ gárá ọlọ́ṣà lásìkò ìwà ìdígunjalè kan eléyìí tí wọ́n fi lo dáúlà ní ilẹ̀ Ghana ò. Nígbà tí wọ́n tẹ̀síwájú wọ́n ní kódà bí a bá lọ sí olóòlú orílẹ̀-èdè ti Ghana ẹjẹ́ mọ̀ pé ìlú Accra wọ́n lọ sí tòkè tilẹ̀ àwọn agbègbè kan bíi Tema bíi Ayanam bíi Kumasi àti àwọn agbègbè mìíràn àwọn ikọ̀ yìí ṣe bẹ́ẹ̀ wọ́n dá gìrègìrè bólẹ̀ o bẹ́ẹ̀ wọ́n ba nǹkan jẹ́ mọ́ àwọn ará ìlú lára. Nínú gbọ́rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá nígbà tí ó tẹ̀síwájú pẹ̀lú atótónu tó fi ṣọwọ́ sí àtayélujára rẹ̀ ìyẹn ní ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà níbẹ̀ ó ṣe lálàyé wípé ọwọ́ àṣekú òfin tó wọn o a gbá wọn mú àwọn òṣìṣẹ́ elétò ààbò ọlọ́pàá kan àti àwọn òṣìṣẹ́ ológun kan lẹ́yìn tó jẹ́ wípé ẹni agbójú okùnlé ni wọ́n tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọn ò jọ ẹni àgbà o. Nínú àtẹ̀jáde ọ̀hún tẹ̀síwájú wípé kódà ìṣẹ̀lẹ̀ tí à ń sọ nípa rẹ̀ yìí hùn ẹjẹ́ mọ̀ wípé ó gba nǹkan kódà ó mọ̀ rẹ́gbì wọ́n ní àwọn kan ńbẹ̀ o òun náà ní agbéra o gbajúgbajà iléeṣẹ́ kan eléyìí tó wà ní ilẹ̀ Ghana ó ní ó lọ bẹ́ẹ̀ ni ó sì bá jíròrò wọ́n ṣe káràkátà ọ̀dà afẹ́ra wúrà lọ yín o bá a bára wúrà yìí o wọ́n ní ó tó bíi 180,000 lè rínwó owó ilẹ̀ òkèèrè ìyẹn $450,000. Nígbà tí wọ́n tẹ̀sí ọwọ́ iwájú wọn ni bàǹbà tí à ń sọ nípa lára rẹ̀ hùn ẹjẹ́ mọ̀ yìí pé dédé tó dé báyìí àwọn afurasí ọ̀hún ò ní ọba rọra gbára wọn dúró pé nìkẹnì bẹ́ẹ̀ ṣé ń wà wọ́n yìí òṣìṣẹ́ elétò ààbò làwọn o ológun làwọn o òṣìṣẹ́ ọlọ́pàá làwọn o wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé ọ̀rọ̀ ọ̀hún ṣe bẹ́ẹ̀ ọmọ yìí dọ̀ǹdè nígbà tí iléeṣẹ́ ètòrí ọ̀rọ̀ àjọ torí sí ọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Ghana táwọn fi ìdí ẹ̀ múlẹ̀ wọ́n ní tòótọ́ ni gba nǹkan gbì wáyé ṣùgbọ́n ìwádìí alágbára ó ti tẹ̀síwájú. Ìwé ìròyìn Daily Post ló jẹ́ ká rí gbọ́ gba nǹkan gbì rèé o fún ti ọ̀sán òní.
2: Tomato sachet. Oh, Tony, oh, my fellow Sonia tomato sachet gone. Oh, red, oh, okay. Oh, don't. Tim Buffy Sebe. Jollof rice. Tabi spaghetti. I worry out on yo. On Jamia Dusi. Sonia tomato mix in Jackie on Jedu.
3: Hey, beautiful people. Smile, don't drop new better plants. We go make you really smile. Yes, so more data for less. Introducing the new and improved Smile Maxi, MIDI, Ano, Jumbo, and Mini Plan. Heavy data users, streaming, downloading, smart home devices, Maxi plans got you covered. Needed monthly users, MIDI plans give you control plus free streaming data for YouTube, Netflix, and Prime Video. Daily and weekly top-up gang. Mini plans go make your life easy plus free streaming data for YouTube, Netflix, and Prime Video. Rush to any Smile customer center or visit www.smile.com.ng or call 0702-044-4444 to get connected. Home, office, or on the move, Smile's got you covered. Smile, enjoy the internet like never before.
4: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full-stack courses for those who want to be all-round IT professional. NIT imparts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call

0: call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
1: Here you go, dear.
2: Mom, you didn't add milk.
1: No need to. Taste it and see why.
2: Wow, but how?
1: Is it milky?
2: Yes.
1: Is it creamy?
2: Yes.
1: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
2: I love it, Mommy.
3: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
4: Milo!
5: Ohun agbábọ́ọ̀lù, ariwo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù, ìlù, ayọ̀ àti fèrè, ní pápá eré ìdárayá, alẹ́ tí gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù ti ń retí ti dé o, ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí Arsenal, àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
6: And tapped in by Bukayo Saka, history makers.
5: Ní ìhà kejì, àwọn defending champion lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or, Ousmane Dembélé.
6: Dembélé!
5: Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o. Láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen. Mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026, ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan. Bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹfẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM. Ìyẹn ní MOF 21 ní Ring Road, Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù. Jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026. All Mobility ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹyìn Plazit. Media Partners, Splash 105.5 FM àti Lágbelú 96.7 FM.
7: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgálà ayé.
8: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ wa.
9: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
10: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
11: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
12: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ. Kúkú mọ́ nínú. Gbéralẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
11: 0807 112 4000.
12: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
13: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
14: SELARIE. Sálárì.
13: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì tùmẹ́ríkì.
15: TURLEIC tùmẹ́ríkì.
13: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
16: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
17: Àìrìnjìnà làìrábù kí ọ̀kẹ́rẹ́ gbá kọ́ bí mẹ́wàá ṣẹlẹ̀ nínú ayé.
4: náà.
15: Bẹ́ẹ̀ ni o, mẹ́wàá, eléyìí tó tún ju mẹ́wàá lọ. Òun náà ló ń ṣẹlẹ̀ nínú ayé o. Rere bẹ́ẹ̀, òun náà ni yóò mọ jẹ́ tiwa láṣẹ Elédùmarè. Àwọn tí ohun kan àbí méje tó bá sì bá lọ́wọ́lọ́wọ́ báyìí kí Elédùmarè kó bá wa tù wọ́n nínú. Tọ́ ìròyìn eléyìí ìlú Ìbàdàn bí náà ni ó ti ṣẹlẹ̀ o. Wọ́n ní àwọn èèyàn méje náà ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n bá ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ kan tó wáyé ní agbègbè ẹlẹ́wẹ̀ odò lọ o ní ìlú Ìbàdàn. Wọ́n ní àmọ́ orí kó ìyá kan àti àwọn ọmọ rẹ̀ méjì tí wọ́n jẹ́ ìbejì orí kó wọn yọ bó tẹ̀ tilẹ̀ jẹ́ wípé wọ́n ní ìpalára púpọ̀ lásìkò tí ọkọ̀ ńlá tirẹ́là àtòun ti àti àwọn ọkọ̀ ìkérò àárín ìlú tí a mọ̀ sí mikra tí wọ́n ṣe ìjàm̀bá o. Wọ́n ní ẹni tí ṣe olórí ní àjọ ẹ̀ṣọ́ ojú pópó ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Kẹ́hìndé dáhùn sí òun náà ló fi ìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ o fún ìwé ìròyìn The Punch ní ìlú Ìbàdàn ní ọjọ́ Ìṣẹ́gun. Ó jẹ́ kó di mímọ̀ wípé arábìnrin àtàwọn ọmọ rẹ̀ tí wọ́n farapọ̀ ọ̀hún náà ni wọ́n sì gbé wọn ní ìgbé pàjáwìrì lọ sí ilé ìwòsàn ti UCH. Wọ́n ní àwọn ìwádìí tí wọ́n ṣe wọ́n ṣe àfihàn rẹ̀ wípé ìjàm̀bá ọ̀hún náà ló wáyé o láàrin tirẹ́là méjì àti ọkọ̀ mikra méjì. Wọ́n ní wípé àwọn ọkọ̀ yìí ń kọ́ gbogbo wọn náà ni wọ́n mórí lé ọ̀nà kan náà kó tó di wípé ìjàm̀bá ọ̀hún wáyé. Ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú ẹ̀ ó ní wípé tirẹ́là kan náà ló wà lẹ́yìn mikra eléyìí tó sì sọ ìjánu rẹ̀ nù lójijì lásìkò tí tirẹ́là míì eléyìí tó wà níwájú eyín ń kọ́ ó ń gbìyànjú láti yà ní ibi ìkóríta kan kó mórí lọ sí iléeṣẹ́ tó ti ń ṣiṣẹ́ o. Wọ́n ní ṣùgbọ́n mikra eléyìí tó tẹ̀lé òun ò tiẹ̀ mọ̀ lójijì òun náà sì ní eléyìí tó sọ ìjánu rẹ̀ náà ni ó sì gorí rẹ̀. Wọ́n ní lẹ́yẹ ọ̀ṣọ́kà òun làwọn èèyàn méje wọ́n dágbére fáyé o. Wọ́n ní arábìnrin eléyìí tó farapa pẹ̀lú àwọn ìbejì rẹ̀ yìí náà ni wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn ti UCHO dáhùn sí ẹni tó jẹ́ ọ̀gá ní iléeṣẹ́ àjọ ẹ̀ṣojú pópó náà ló sì fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ tó sì tóun náà sì dáhùn sí wípé bẹ́ẹ̀ ló ṣe rí bí wọ́n ṣe sọ bẹ́ẹ̀ ni pé kódà òun ṣẹ̀ṣẹ̀ kúrò níbi ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọ̀hún ni lásìkò eléyìí tí àwọn akọ̀ròyìn pé láti mọ̀ bóyá lóòótọ́ ló mọ̀ nípa ìjàm̀bá ọ̀hún. Ó ní àwọn mọ̀ nípa rẹ̀ bẹ́ẹ̀ náà làwọn sì lọ síbẹ̀ láti lọ rèé ṣe iṣẹ́ àwọn gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n gbélé àwọn lọ́wọ́. Ó ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí ìjánu ọkọ̀ òun náà ni ó sọnù eléyìí tó wáyé lára ọkọ̀ ńlá tirẹ́là kan níbi tí míì tó sì ti ń gbìyànjú láti yà sí ibi iléeṣẹ́ rẹ̀ níbi ìkóríta kan kọ́nà Elédùmarè kó fi ṣú ẹ̀ kó máa fi ṣọwà. Ìwé ìròyìn The Punch òun ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún.
4: Kọlọ́run ọba kó jọ̀wọ́ kó máa ṣe ààbò lórí ẹnìkọ̀ọ̀kan wa
15: o.
4: Gbàǹkangbè mìíràn ló gbé wa lọ sákàtà iléeṣẹ́ ọmọ ogun ọjọ́ òfúrufú ní orílẹ̀-èdè Nàìjíríà. Léètí ó ń ṣe àlàyé wípé lára àwọn àlàkalẹ̀ rẹ̀ láti rí dájú pé ó pe wọ́ ìtànkálẹ̀ àwọn ìkọlù kan eléyìí tó ń wáyé o látọwọ́ àwọn ikọ̀ agbébọn àti ikọ̀ agbésùmọ̀mí pàtàkì jùlọ ní ìpínlẹ̀ Borno. Ó ní iṣẹ́ ọwọ́ ọ̀hún ó ń tẹ̀sọ́wọ́ iwájú ni o nígbà tí ọlọ́ tààràtàrà pé bí a bá wọlé kanlẹ̀ sí ìpínlẹ̀ Borno tá à ń sọ yìí o kẹ́yìn ọlọ́ tààràtàrà sí igbó ìbẹ̀rù ṣàmbíṣà. Wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé àwọn ikọ̀ agbébọn àti ikọ̀ agbésùmọ̀mí ọ̀hún inú igbó ọ̀hún òun náà ni wọ́n fi orí rẹ̀ mọ́ sí o. Nínú gbólóhùn àti àtẹ̀jáde tí iléeṣẹ́ ọmọ ogun ojú òfúrufú ti orílẹ̀-èdè Nàìjíríà èyí tó kéde tó fi ṣọwọ́ sí ìtàkùn ayélujára rẹ̀ kódà ẹnìkan ò tó ń jẹ adarí fún ìṣọwọ́ṣiṣẹ́ kíákíá fún iléeṣẹ́ ọmọ ogun ojú òfúrufú òun náà ló tẹ̀síwájú pẹ̀lú àtẹ̀jáde náà lẹ́yìn tó fi ń ṣe àlàyé o wípé ìṣẹ̀lẹ̀ tí à ń sọ nípa rẹ̀ yìí àwọn ikọ̀ agbésùmọ̀mí wọ́n lọ o sáwọn agbègbè tó wà ní Bryn Mawr àti Gezowa. Ó ní àwọn lọ bẹ́ẹ̀ ni àwọn jọ àdó olóró lù wọ́n bẹ̀ wọ́n jẹ wọ́n mọ́lẹ̀ pátápátá porongodo ni o. Nígbà tí ó tẹ̀síwájú nú ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹ̀gbọ́ iléeṣẹ́ ọmọ ogun ojú òfúrufú orílẹ̀-èdè Nàìjíríà ó ń ṣe bẹbẹ. Ó ní lílọ táwọn lọ táwọn jọ àdó olóró sí ibùba àwọn ikọ̀ agbésùmọ̀mí èyí tó forí pẹmú sínú igbó ṣàmbíṣà. Ó ní a ká wọn mọ́ bẹ́ẹ̀ ni àjẹwọ́n rùn mọ́lẹ̀ ń bẹ̀. Nígbà tí ó parí ọ̀rọ̀ rẹ̀ ó ní bí ẹ kò bá gbàgbé iléeṣẹ́ ọmọ ogun ojú òfúrufú ti ṣe àlàyé pé ẹnikẹ́ni tó bá ní ìwà ọ̀daràn lọ́wọ́ àbí ìwà ìgbésùmọ̀ mi kó tètè rìn jìnà tefe tefe ni nítorí pé ojú ogun ògbóná girigiri o ẹyin fún ẹnikẹ́ni tó bá pẹ̀rẹ̀ ní àgbésùmọ̀ mi ń bẹ̀ ó ní bí àwọn lọ ṣe gbogbo agbègbè pátá tó wà nítòkè tilẹ̀ sàmbísà ńgbà táwọn débẹ̀ ó ní ẹjẹ́ mọ̀ wípé ó ti di bí àlàáfíà báyìí o ètò ààbò ti gbọ́pọ̀ ń bẹ̀ o bẹ́ẹ̀ ni àwọn èèyàn tó wà ní agbègbè sàmbísà wọ́n wà ní àlàáfíà báyìí nígbà tí ó parí atótónu tó ti ń bá bọ̀ ó ní bẹ́ẹ̀ ni bí a bá sọ fún yín wípé a fi wọn mọ́nú igbó ìbẹ̀rù sàmbísà ẹ̀yìn àwọn ikọ̀ agbésùmọ̀ mi arẹ́yìn wọn lẹ́yìn òṣọ́ka ó ní bẹ́ẹ̀ ni ó tó bẹ́ẹ̀ ó tún ju bẹ́ẹ̀ lọ ó ní àwọn òṣìṣẹ́ ológun ojú òfurufú èyí táwọn gùn lé ìlànà ọ̀yá kíákíá a gbọ́dọ̀ rẹ́yìn tá ń pè ní agbésùmọ̀ mi ó ní ẹjẹ́ mọ̀ yìí pé báyìí o wọ́n ti lọ tààràtàrà tó òkè tilẹ̀ gbogbo ẹkùn àríwá ti orílẹ̀-èdè yìí àti ìlà ọ̀run àríwá orílẹ̀-èdè nàìjíríà àwọn ṣetán o láti pín wọ ìgbésùmọ̀ mi ìwé ìròyìn daily post ló jẹ́ àrígbọ́ ẹ̀yin náà gan kẹ̀ka sọ̀wọ́ iwájú.
15: tọ́ ẹ jẹ́ kẹ́mi náà tẹ̀síwájú lágbọ̀n bẹ̀hùn wọ́n ní olú iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí náà ló ti jẹ́ kó di mímọ̀ pé kò dín ní àwọn agbésùmọ̀mí tí wọ́n tó 17 tí wọ́n ti fi kú ṣe ìfàjẹ́ o nígbà tí ọwọ́ sì ba àwọn tó tó 14 dákẹ́jádò ẹyùnì nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí bákan náà ní iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí tún sọ di mímọ̀ wípé àwọn tí wọ́n jẹ́ aráàlú tí wọ́n tó 21 lérúgba òun náà sì ni àwọn dóòlà kúrò lákàtà àwọn agbésùmọ̀mí ọ̀hún o nígbà tí àwọn 18 nínú àwọn agbésùmọ̀mí náà ni wọ́n jọ̀wọ́ ara wọn fúnra wọn gẹ́gẹ́ bí ẹni tí í ṣe olùdarí ní ẹ̀ka ìbáraàlú sọ̀rọ̀ níléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí major general michael onoja náà ló sì kéde rẹ̀ lásìkò ìpàdé àwọn akọ̀ròyìn ní ìlú abuja onoja àjẹkùdì mímọ̀ wípé àwọn ọmọ ikọ̀ ogun onírúurú náà ni wọ́n tún ṣàwárí àwọn ohun ìjà olóró tó tó 93 wọ́n ní bẹ́ẹ̀ sì ni àwọn ibùdó eléyìí tí wọ́n ti mọ́ ń wakùsà lọ́nà tí ò bófin mu òun náà ni wọ́n sì bàjẹ́ eléyìí tó tó ibùdó mẹ́ta wọ́n ní tàbá wá ń sọ̀rọ̀ nípa àwọn jálá epo eléyìí ti ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n tún gbẹ́sẹ̀ lé òun náà ló tó 1,111,000 jálá epo bẹntiró gẹ́gẹ́ bí agbẹnusọ fún iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí tún sọ̀rọ̀ síwájú ó ní àwọn ikọ̀ ọmọ ogun eléyìí tí a mọ̀ sí operation hiding kai ní ẹkùn ìlà oòrùn àríwá orílẹ̀-èdè yìí náà ni wọ́n sì ń finá mọ́ àwọn ikọ̀ boko haram àti ti iswap jákèjádò ìpínlẹ̀ adamawa ìpínlẹ̀ borno ìpínlẹ̀ taraba ìpínlẹ̀ yobe eléyìí tí wọ́n sì ní àṣeyọrí ti àkọọ́lẹ̀ rẹ̀ dúró dáadáa gẹ́gẹ́ bó ṣe wí o ó ní wípé àwọn agbésùmọ̀mí 73 náà ni wọ́n tún fi kú ṣe ìfàjẹ́ nígbà tí àwọn tí wọ́n tó 90 àwọn yìí náà kọ ọwọ́ bà wọ́n wọ́n mú wọn gẹ́gẹ́ bí àfúrásì lẹ́yìn eléyìí kọ wọ́n tún dóòlà àwọn èèyàn míì eléyìí tí ó tó 72 nígbàtí 60 àmútọrọ gáfárà nígbàtí àwọn agbésùmọ̀mí 18 tí àwọn náà kọ wọ́n jọ̀wọ́ ara wọn wípé àwọn náà kúkú fẹ́ ṣiṣẹ́ yìí mọ́ tẹ́lẹ̀ ó ti sú àwọn wọn ní bákan náà ní ikọ̀ ọmọ ogun eléyìí tí a mọ̀ sí operation fasanyama ní ẹkùn ìlà oòrùn ẹkùn ìwọ̀ oòrùn àríwá orílẹ̀-èdè yìí àwọn náà kọ àwọn náà tún gbéná wojú àwọn agbésùmọ̀mí jákèjádò ìpínlẹ̀ kaduna ìpínlẹ̀ katsina ìpínlẹ̀ sokoto àti ìpínlẹ̀ zamfara wọn ní eléyìí tó sì jẹ́ wípé ó jẹ́ kí wọ́n ní àwọn àṣeyọrí eléyìí tó ṣe é tọ́ka sí dáadáa gbogbo àwọn àṣeyọrí yìí náà kọ́ náà ló sì ń wáyé o látara ìfimúfilẹ̀ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ìwé ìròyìn the nation òun náà ni ó gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí eléyìí náà ló sì fi ń sọ fún wa ní ẹkùn ìwọ̀ oòrùn gúúsù wípé ká mọ́ sùn tẹ́tẹ́tẹ́ torí wípé bọ́n bá ṣe ń finá mọ́ wọn níbì kan wọ́n mọ̀ sá kíjokíjo káàkiri wọ́n sì mọ̀ fẹ́ ibi tí yóò tún jẹ́ bí ààbò fáwọn láti lè mọ ṣiṣẹ́ láàbí wọn yóò dàbí ejò tí wọ́n gé nírù ni tí yóò mọ̀ ṣòro ẹ̀dákun ojú làlákàn fi ń ṣọ́rí o gbogbo wa pátápátá ẹ̀jẹ̀ ká mọ̀ ní àkíyèsí àbú ọlọ́run adájú lórí wa.
4: àmì àṣẹ ẹ̀dùmarè wáyé ẹjẹ́ lọ sákàtà wọn nípínlẹ̀ èkó ọ̀tọ̀dọ̀ wípé àjọ àbúrẹ́ ní ààbò ìlú àti àjọ ẹ̀ṣọ́jú pópò wọn ni àwọn òṣìṣẹ́ tó tó lọ́nà 84 ọ̀nà ni a kó jáde síbùtòbùtòrò ìpínlẹ̀ Èkó nínú gbónú àti àtẹ̀jáde tí a ń tọ́jẹ́ kọmíṣánná fúnléṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Èkó ẹ̀yẹ Fatai Tijani ó kéde rẹ̀ fáwọn oníròyìn wípé àjọ àbúrẹ́ni làbò ló pẹ̀lú àjọṣepọ̀ àjọ ẹ̀ṣọ́jú pópò ó ní ẹ̀já mọ̀ pé bí a bá kà wọ́n ní àkájọpọ̀ nígbà tí àjọ àbúrẹ́ni làbò ló wọ́n kọ́ òṣìṣẹ́ tuntun 84 òun náà ni ẹ pèsè láti rí dájú pé àsìkò yàtàyètò ọdún iléyà àti ọdún yìí ètò ààbò gbópọn jákèjádò ìpínlẹ̀ Èkó bákan náà ni àjọ ẹ̀ṣọ́jú pópó àwọn náà kó àwọn òṣìṣẹ́ rẹ̀ tótó 100,000+ jáde lẹ́yìn tó wá tẹ̀síwájú nínú àtúntò rẹ̀ wípé bí wọ́n ti kóra àwọn jáde náà ó ní láti rí dájú pé ètò ààbò ó rẹ́sẹ̀ wálẹ̀ ní tìbútòrò ìpínlẹ̀ náà nígbà tí kọmíṣánná fúnléṣẹ́ ọlọ́pàá tẹ̀síwájú nínú àtúntò rẹ̀ pé bàbá ní ká wò lọ ẹ jẹ́ mọ̀ wípé tòkè tilẹ̀ ìpínlẹ̀ Èkó àwọn agbègbè tó gbajú tó gbajà kódà tó fi díẹ̀ ẹsẹ̀ kúkú gbogbo ibi tí wọ́n ó ti kírun ọdún pátá àti àwọn ibi tó bọ́ sí kọ́lọ́fín kọ̀rọ̀kọ́ndú gbangba ó ní gbogbo ibẹ̀ pátá òun náà ni ètò ààbò yóò ti ṣe bẹ́ẹ̀ tí ó gbẹnu sókè ròròrò ni ẹnìkan tóun sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ẹ jẹ́ mọ̀ wípé ètò ààbò gbópọn báyìí ní ìpínlẹ̀ Èkó ó ní ṣùgbọ́n ṣá kinní kan náà ló bàjẹ́ ò jẹ́ apá ẹ̀ ṣe bẹ́ẹ̀ ó gùn ju ìtàn lọ ó ní ẹ̀rí ìṣòro àti ìpèníjà súnkẹrẹ fàkẹrẹ eléyìí tó ti di bárakú ní ọ̀pọ̀lọpọ̀ àwọn òpópónà tó gbajúgbajà nípínlẹ̀ Èkó ó ní ẹ dákun ohun gẹ́gẹ́ bí ẹni tó ní ìpèníjà tó ń sì jẹ abarapá ìjọba ẹ jọ̀wọ́ o ẹ ṣiṣẹ́ ní ẹ̀ka náà láti lè rí dájú wípé àwọn èèyàn wọ́n ní àǹfààní sí ìjàgèrè kálọ̀kábọ̀ lójú pópó wọn ní ìpínlẹ̀ Èkó.
15: Ẹ jẹ́ kí èmi náà lọ sí ìpínlẹ̀ Èkó wọ́n ní kò dín ní àwọn èèyàn 5 níbi tí a ti rí àwọn ẹ̀ṣọ́ aláàbò 2 kan àwọn òǹtajà 2 atẹnìkan tó rìn lọ tí wọ́n ṣọlábà pàdé ikú òjijì lásìkò eléyìí ti wáyà iná kan tó jẹ́ ti alágbára eléyìí tán ló ṣàdédé já lulẹ̀ tí ó sì fa ìjàm̀bá iná ní agbègbè Ọjọ́ta ní ìlú Èkó. Wọ́n ní ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú ẹ̀ Táyé Àdìsá òun náà ni ó sì jẹ́ kó di mímọ̀ ní ọjọ́ Ìṣẹ́gun wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló wáyé lásìkò tí òjò alágbára eléyìí tó rọ̀ lóòrọ̀ kùtù àná tí ó rọ̀. Àdìsá sọ di mímọ̀ wípé níbi tí àwọn òǹtajà kan tí wọ́n ti ń gbìyànjú láti máa kó ọjà wọn wọlé kó tó di wípé òjò ọ̀hún ó bàjẹ́ òun náà ni ìṣẹ̀lẹ̀ yìí ni ó wáyé. Wọ́n ní ó ní lásìkò tí òun lọ síbi iṣẹ́ lóòórọ̀ lòun náà rí ìjàm̀bá iná yìí níbi tí òun wá wò pé kí a ló lè ṣẹlẹ̀ eléyìí tí wọ́n sì jẹ́ kó di mímọ̀ wípé òpó iná àbí wáyà iná òun náà ni ó jálulẹ̀ lásìkò òun o eléyìí tó sì fa iná tó sọ lálálá. Wọ́n ní àwọn òǹtajà 2 òun náà sí iná ọ̀hún ni ó mú o níbi tí wọ́n ti ń gbìyànjú láti kó àwọn ọjà wọn wọlé ó ní ó jẹ́ ohun kan tí ó bani lọ́kàn jẹ́ gidigidi gan. Wọ́n ní bákan náà ni èèyàn kan eléyìí tó ń sọ sójú òpó ìkànnì ìbáraẹni dọ́rẹ̀ẹ́ ti Facebook Ọlátúnjí Sábà ó ní wípé eyín ń kọ́ o náà ni wọ́n ní gbogbo bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe wáyé náà ló fi sí ojú òpó ti Facebook ọ̀hún tó sì jẹ́ kó di mímọ̀ wípé kódà lára àwọn tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ yìí lọ náà ni àwọn òǹtajà tí wọ́n wà ní agbègbè Ọjọ́ta tí wọ́n sì wà ní abẹ́ àwọn okùn iná eléyìí tó ní agbára eléyìí tá a máa ń pè ní power line eléyìí tó jábọ́ ní ẹ̀bá afárá tó wà ní Ọjọ́ta. Wọ́n ní àwọn 5 náà ni wọ́n sì bá ìṣẹ̀lẹ̀ náà lọ kí Elédùmarè kó ṣàánú wa ojú ìwé 5 ìwé ìròyìn The Punch ni ìròyìn náà wà.
4: Ó dá abala kásọ̀ láyọ̀ láti àpọ̀dọ̀ tèmi o. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti orílẹ̀-èdè Nàìjíríà ló ti buwọ́ lu ìlànà owó kan eléyìí tuntun 50% owó yọ̀tọ̀mi-yọ̀tọ̀mi nípa àjẹfà láti rí dájú pé ká lọ kábọ̀ àwọn èèyàn tó fi tán láti rìnrìn àjò láti ìpínlẹ̀ kan dé ìpínlẹ̀ kan eyín o níbi ọkọ̀ ojú irin. Wọ́n ní ẹ̀jẹ̀ mọ̀ pé wọ́n mọ̀ ní àǹfààní láti jẹ ìgbé ayé ìgbẹ́ládùn gbẹdẹmukẹ pẹ̀lú ìdá kan eléyìí tuntun 50% nínú gbólóhùn ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun náà ni a kéde ẹ̀ wípé ìlànà ọrẹ ọ̀hún òun náà ni ó ti gbéra tán o ìyẹn ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà níbẹ̀ ọjọ́ ìṣẹ́gun ọ̀hún tó jẹ́ ọjọ́ 24 yóò lọ bẹ́ẹ̀ tààràtàrà di ọjọ́ ajé èyí tí yóò máa jẹ́ ọjọ́ 1 nínú oṣù kẹfà ọdún tí a wà níbẹ̀. Wọ́n wá tẹ̀síwájú nínú àtúntunù náà wípé ti kéré ti kéré ẹni tó fẹ́ lọ bá wọn ṣọdún ẹni tó rìnrìn àjò ọdún ẹni tó wálé ọdún tó sì jẹ́ pé ọkọ̀ ojú irin onírú wọn ṣe tán láti lè bá rìn. Wọ́n ní ẹjá mọ̀yí pé kàkà kí wọ́n san ìdá ọgọ́rùn-ún iye tí owó ọkọ̀ jẹ́ ìdá 50 òun náà ni wọ́n san. Ẹyin fún ọjọ́ mẹ́fà ọ̀hún gbáko kó tó di wípé ọdún iléyá ó kásẹ̀ ńlẹ̀. Ẹyin ìròyìn ayọ̀ ni ìwé ìròyìn Daily Post òun náà ló ṣe bẹ́ẹ̀ tó jẹ́ kí ààrẹ gbọ́.
15: Ọ̀nà tẹ́ ń fi eléyìí náà kí n fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀. Wọ́n ní aya gómìnà ìpínlẹ̀ Ebonyi arábìnrin Mary Madeleine Nwifuru òun náà ló ti ṣe àfilọ́lẹ̀ ètò kan tí wọ́n ń pè ní Pad a Girl Initiative. Eléyìí tí àfojúsùn rẹ̀ wà láti máa fún àwọn ọmọbìnrin eléyìí tí wọ́n tó 10,000 ní ohun ìlédìí ní ọ̀fẹ́ jákèjádò ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí arábìnrin Nwifuru ṣe wí lásìkò àfilọ́lẹ̀ ètò náà, eléyìí tí wọ́n ló wáyé ní Community Secondary School Ndiuruku Amago ní ìjọba ìbílẹ̀ Abakalike. Wọ́n ní ètò ọ̀hún náà ló sì wáyé pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ aya ààrẹ. Èyí ni obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí, Sẹ́nẹ́tọ̀ Rẹ̀mí Tinubu. Wọ́n ní aya gómìnà ìpínlẹ̀ Ebonyi ọ̀hún náà ló sì tún sọ di mímọ̀ wípé ó tún jẹ́ àjọṣepọ̀ pẹ̀lú iléeṣẹ́ tó ń rí sí ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè yìí, iléeṣẹ́ ètò ìlera nílẹ̀ yìí àti iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn obìnrin àti ìdàgbàsókè àárín ìlú tó fi mọ́ àjọ kan eléyìí tá a mọ̀ sí Better Health for Rural Women Foundation. Ó wá jẹ́ kó di mímọ̀ wípé àwọn ọmọ obìnrin náà ni wọ́n ní ẹ̀tọ́ sí onírúurú àǹfààní láti fi dàgbà, kí wọ́n kọ́ ẹ̀kọ́, kí wọ́n ní ìdàgbàsókè, kí wọ́n sì tayọ ní agbègbè eléyìí tí àlàáfíà wà. Arábìnrin Nkechi Echiegu tó jẹ́ alága bẹ́wò ìyún ní àjọ tá a dárúkọ lẹ́ẹ̀kan náà ni ó wá ṣe ìkìlọ̀ fún àwọn obìnrin wípé kí wọ́n yé máa sọ àwọn ohun tí ò fẹsẹ̀ múlẹ̀ nípa nǹkan oṣù wọn àti kí wọ́n sì yàgò fún àwọn ìbálòpọ̀ eléyìí tí kò tọ́. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí àjọ náà nì ló gba ìròyìn náà jọ tẹ́kitẹ́ki.
4: Ọ̀dà kò jẹ́ ibi tí ó ti máa rókè lórí ìgbà nǹkan gbé fún ti ọ̀sán ní aago mẹ́sàn-án lówùúrọ̀ ọ̀la àti fún tẹ̀dọ̀ ròyìn láwọn gbé wá aago méjì lọ́sàn-án ọ̀la pẹ̀lú gbà nǹkan gbé àtúgbé wá fún yín gẹ́gẹ́ bí ìṣe wà. A kì í lẹ́ẹ̀kan sí pípé àpò ọdún léyá ọpọ̀ ẹ̀ láṣẹ lókè ìpẹ́ bákan náà ẹ̀yìn ògbó wẹrẹ ẹ kú oríire àjọ̀dún tí wọ́n náà tún dé ọpọ̀ ẹ̀ lẹ́ṣẹ̀ o ọlọ́run yóò dá yín sí fún ògo rẹ̀. Àwọn ayé ẹ̀bánu ètò tún gorí agbágbé kódà olú ayé ló jókòó
15: yìí just football
4: ó tún mú fìlà yóò pọ̀ síbẹ̀
15: ọdún lẹ́ta
4: ṣe ó gajù ọmúra pa gẹ́gẹ́ bí ọlọ́dún ni ẹ gbádùn ẹ̀ kódà títí ọlọ́run ò tọ́lá ní aládélájà lórúkọ tèmi. Yẹ ìròyìn ní àwòkọ́ṣe eré ọmọ tó ń sọ tó ń sọ tó ń gbúra yé apẹrẹrẹ ọmọlúàbí wà orí yín ó wà ń bẹ̀.
15: Tèmílàdé àlòkò òun náà lórúkọ ti tèmi ó dìgbà kan náà ire o.

sachets. Oh, Sonny, oh. Mo fẹ́ràn Sonia tomato sachets gan. Ó rẹ̀ dòdò, ó kí, ó dùn. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn orí àtún yò. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.

pẹ̀lú lílò dédé ìdáàbòbò wákàtí méjìlá Dettol ṣe àtìlẹyìn fún adáyébá àwọn oníjà kòkòrò fún bí wákàtí méjìlá. Dettol ń ṣe ààbò fún ẹbí rẹ lòdì sí bí ọgọ́rùn-ún kòkòrò ti ń fa àìsàn.

0: fún rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kickstart Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe. Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Rìn jìnà. Ná owó díẹ̀. Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 800.

0: nourishing goodness for every side of you.
1: Ní tìbúrò orílẹ̀-èdè Nàìjíríà, ó lé ní ẹgbẹ̀ta agbègbè tí MTN Foundation ti dé ní bẹ̀ẹ̀kẹ́ wọn. Pẹ̀lú ètò ìdàgbàsókè àwùjọ, kí ni a lè jọ ṣe pọ̀? Ọ̀pọ̀lọpọ̀ agbègbè ni owó jẹ́ ètò ìlera tó kúju owó àti ìdásílẹ̀ ibùdó àyẹ̀wò ara ti wà nípasẹ̀ ètò yìí. Ǹjẹ́ o jẹ́ mọ̀ bóyá agbègbè rẹ ló kàn láti jàǹfààní yìí? Fi orúkọ ibùdó ètò ìlera alábọ́dé kan.

0: àtẹ̀jíṣẹ́ MTN sọwọ́ sí 421. Ìforúkọsílẹ̀ àwásọ̀pin ní ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún yìí MTN.
1: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavor sí ọyà ẹ̀sì pẹ́ẹ̀lì celery
2: SELARIE salary
1: bọ̀dá mi ẹ̀sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary ọyà lópin ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
3: TURLERIC turmeric
1: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavor kan fún yín
4: ohun ìṣebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀. Oh.

0: ọ̀gbìn iléyà ti dé. Ayẹyẹ àti ìgbàládùn ti wá bẹ̀rẹ̀ wàyí.
1: Ìṣẹ̀gbádùn ẹ̀dínwó tí ò lẹ́gbẹ́ lórí gbogbo ọjà Itel lásìkò pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ọdún iléyà yìí.
0: Ra fóònù Itel City 200 ní 139,900 naira péré.
1: Tàbí kó yára wá ra Itel A200 Plus fún 129,900 naira péré. Kó o sì tọ́jú ẹ̀dínwó 5,000 naira sábò.
0: Pẹ̀lú àwọn ẹ̀bùn mìíràn tó máa gbà lójú ẹsẹ̀ bíi power bank àtàwọn ẹ̀bùn látọ̀dọ̀ Itel ní tààrà.
1: Yára wá ra tìrẹ báyìí. Ìpolongo yìí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ 15 oṣù 5 sí ọjọ́ 15 oṣù 6.
0: Itel gbé ìgbé ayé tó rọrùn.

0: see your doctor.
1: Sade, kilo ni sila na nido mi se wa kun ri tabi re bayi.
2: Mo n ko awa koko yin do mi joni o. Mo fe je ebun la kan.
1: Ebun la ke, se be na ni.
2: Be ni o. Nipa kiko akoko orisi mewa ototo to wa ninu nylon Indomie. Eni ke ni le di elebun la.
1: Mo n lo le ni o. Mo fe bere si ni ma ko awa koko yin do mi se mi na ojo.
3: Looto ni o. Ma se je ki ipolowo ma Indomie moment yi koja re lo. Ko awon akoko orisi mewa jo ki o si ni anfani lati je awon ebun la ya fun ya fun. Lo si www.indomie.ng/myindomiemoment.
4: Kí ló ń sún ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sí pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀?
5: Ó ní láti jẹ́ méjèèjì. Ṣé jọ̀lọ́fù rice rẹ pẹ̀lú adùn kóró náà? Kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.

0: ọ̀gbìn iléyà ti dé. Ayẹyẹ àti ìgbàládùn ti wá bẹ̀rẹ̀ wa yìí.
1: Ṣẹ̀gbádùn ẹ̀dínwó tí ò lẹ́gbẹ́ lórí gbogbo ọjà ITEL lásìkò pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ọdún iléyà yìí.
0: Ra fóònù ITEL City 200 ní 139,900 naira péré.
1: Tàbí kó yára wá ra ITEL A200 Plus fún 129,900 naira péré. Kó o sì tọ́jú ẹ̀dínwó 5,000 naira sápò.
0: Pẹ̀lú àwọn ẹ̀bùn mìíràn tó máa gbà lójú ẹsẹ̀ bíi power bank àtàwọn ẹ̀bùn látọ̀dọ̀ ITEL ní tààrà.
1: Yára wá ra tirẹ̀ báyìí. Ìpolongo yìí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ 15 oṣù 5 sí ọjọ́ 15 oṣù 6.
0: ITEL gbé ìgbé ayé tó rọrùn.

0: pẹ̀lú lílò dédé ìdáàbòbò wákàtí méjìlá Dettol ṣe àtìlẹyìn fún adáyébá àwọn oníjà kòkòrò fún bí wákàtí méjìlá. Dettol ní ṣe ààbò fún ẹbí rẹ lódì sí bí ọgọ́rùn kòkòrò tí ń fa àìsàn.
1: Dettol be 100% sure.
2: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Set the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
3: Ní tìbúdò orílẹ̀-èdè Nàìjíríà, ó lé ní ẹgbẹ̀ta agbègbè tí MTN Foundation ti dé ní pẹ̀kẹ́ wọn. Pẹ̀lú ètò ìdàgbàsókè àwùjọ, kí ni a lè jọ ṣe pọ̀? Ọ̀pọ̀lọpọ̀ agbègbè ni owó jẹ́ ètò ìlera tó kúju owó àti ìdásílẹ̀ ibùdó àyẹ̀wò ara ti wà nípasẹ̀ ètò yìí. Ǹjẹ́ o jẹ́ mọ̀ bóyá agbègbè rẹ ló kàn láti jàǹfààní yìí? Fi orúkọ ibùdó ètò ìlera alábọ́dé kan àti ilé ẹ̀kọ́ girama ti ìjọba sílẹ̀ lójú òpó www.mtn.ng/wcwdt tàbí kí ẹ fi àtẹ̀jíṣẹ́ MTN sọwọ́ sí 421. Ìforúkọsílẹ̀ awásọ̀pin ní ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún yìí. MTN.
4: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
5: S-E-L-A-R-R-I-E. Sálárì.
4: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
6: T-U-R-L-E-R-I-C turmeric.
4: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
7: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.
8: Follow all the action as all the whole football league dey end. Who go win the title for Premier League, La Liga and Serie A? Live only for Super Sport on Top Go TV. Reconnect today. Go TV. Love it.
9: Ṣade kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
10: Wàá mi.
9: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tí a ti ń dáná
10: yìí. Hypo kẹ̀.
9: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
11: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbòbò ilé rẹ pẹ̀lú hypo.

0: 105.5. Flash FM 105.5.
1: Sọ̀rọ̀ oríṣiríṣi ìṣàní ìwà èèyàn. Ọ̀pọ̀ mọ̀ rárá pé ayé ò le. Ìwà èèyàn ló jẹ́lé ayé ṣòro. Gbọ́dọ̀ jẹni lọ́sẹ̀ wọn tún máa fátẹ́gùn sí. Fátẹ́gùn sí gẹ́gẹ́ bí èkúté. Tó jẹ́ pé tó bá ń jẹyàn, ó bá tún máa fẹ̀sọ fẹ́. Ìbàtà ìwà mọ̀ ta o nínú ọ̀rẹ́ o. Ìbàtà mẹ́sàn-án sì ká sí tó lórí lọ́nà o. Kì í ṣe ti ká nìkan àti tèyànkéyàn. Nọ́ọ̀fì lára lámọ̀ kò ṣe èèyàn tó máa nù. Yorùbá ṣe ní mú ní kàpé kí gbòòrùn èèyàn bí. Ṣùgbọ́n oríṣiríṣi ìṣàní àwọn afẹ́ni. Fẹ́ni fẹ́ni wọ́pọ̀ nínú
2: àwọn afẹ́ni.
1: Jẹni fẹ́ni ló pọ̀ nínú àwọn afẹ́ni. Tó bá ṣe ń re inú wọn
2: kò ní dùn ún.
1: Bó bá níṣòro tán bá bá ẹ kẹ́dùn o. Ojú ayé ni wọ́n kàn ń ṣe kò dẹnu.

Augustus Balogun ni studio manager atajo sise po fun tale yi. O ba kunle ani fowo se si lo lootu eto yi. Eto yi la fin tora wa ba ti rin loke epe ki la awon kankan atawon kankan ti opo ki ti opolopo eda ki lakase. Eleyi to si se be to n gbe opo subu ninu rin ajo loke epe. Pẹ̀lú abala akọkọ lori eto yi ta pe ni ohun ikilọ. Voice of caution. Adi ka pe cautionary advice. Yàtọ̀ fi máa ń pera wá sàkíyèsí. Bísà máa ferege. Báàmì tún ṣòro mi labalẹ̀ ẹlẹ́ẹ̀kejì lórí ètò yìí. Ìmúni ta ti máa ń mú onírúurú ẹ̀sùn tẹ́ ẹ bá fi sùn lórí ètò yìí ta ti máa ń mú gbọ́. Bẹ́ẹ̀ni gbígbẹ́lẹ̀ pọ̀. Ìṣẹ̀lẹ̀ tó ń tọ́ka imú tó níkà tí ò jẹ́ agbóòórùn aṣebi ńlá fi ń ká díẹ̀. Ìmúnika o. Ti tún fi wí fún wa àwọn nkankan àtàwọn nkankan tó ń ṣẹ̀ láwọn apá àbì kan tá a lè rí ẹ̀kọ́ kan àbí omi ìdìmú. Eléyìí tí ó sì mú wa àti ṣe bẹ́ẹ̀ ṣe àfàró yálà lórí àwọn nkankan tá a fẹ́ ṣe. Àbí má láti má ṣe bẹ́ẹ̀ tún jì sọ́fin àwọn nkankan. Irú èyí tí irú ẹni bẹ́ẹ̀ ti jì sọ́fin ẹni. Túmọ̀ sí wípé ẹ gbọ́dọ̀ yí kúrò nìkan ni Splash 105.5 FM. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú abala tá a pè lóhùn ìkìlọ̀. Ìmúnika àti máa ń kira wa ń lọ̀ gan-an pera wa sàkíyèsí. Ìmúnara wa létí ta wá jẹ́ ohun tá a kì lákàsí ẹ̀ tó sì ń gbé ọ̀pọ̀lọpọ̀ ṣubú nù rìn àjò lókè èèpẹ̀.

0: onírú àkórí iná láti ṣe bẹ́ẹ̀ fi kíra wa ń lọ lábala yìí tá a pè lóhùn ìkìlọ̀ gẹ́gẹ́ bí mo sì ṣe máa ń sọ fún wa ni wípé àwọn tá a kì í lákàsí náà làwọn ohun tá à ń pè wá ṣàkíyèsí ẹ̀ eléyìí tó ń ṣe bẹ́ẹ̀ tó ń gbé ọ̀pọ̀lọpọ̀ ṣubú mo pe ayé wà ní tòótọ́ mo máa ń tẹnu mọ́ fún wa lórí ètò yìí lọ́sẹ̀ọ̀sẹ̀ ayé wà ẹ̀dá tó bá páyé ò sí irú ẹni bẹ́ẹ̀ ó ti kú wọn ò tí ì gbèsè ni o bẹ́ẹ̀ ni ayé wà ní tòótọ́ èèyàn sì láyé irú nǹkan tí ẹ̀dá mọ̀nìyàn ń ṣe síra wọn náà lohun tó ń di ayé gan-an eléyìí tá à ń ṣe bẹ́ẹ̀ tá à ń pè ní ayé tó ṣe pé nǹkan kan ó ṣẹ̀ṣẹ́ nìkan ẹnìkan ó mọ gé ka àbámọ̀jẹ́ lórí nǹkan kan tó ṣe ẹnìkan ó ṣubú lójú ọ̀nà kan tó tọ̀ ẹnìkan kan ó rí nǹkan kan àbí pàdé nǹkan kan lójú ọ̀nà kan eléyìí tó ń tọ̀ eléyìí tó ṣe pé irú ẹni bẹ́ẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ní gé ka àbámọ̀jẹ́ àbí tó tiẹ̀ di wípé ó bára rẹ̀ ní ipò kan tó kù díẹ̀ káàtó táwọn tí wọ́n rọgbìn ká ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ni pé iṣẹ́ ayé ni bẹ́ẹ̀ ni èèyàn láyé o mo máa ń tẹnu mọ́ fún wa lórí ètò yìí onírúurú ṣaka àtẹ̀dámọ́nìyàn ń ṣe síra wọn lókè èpẹ́ náà ló ń dohun tá à ń pè láyé àmọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà ọ̀pọ̀ ẹ̀dá náà ló mọ́ ń gbẹ́ kinní kan léèrè mo máa ń tẹnu mọ́ fún wa gan nínú ìṣesí nínú ìhùwàsí nínú gbọ̀njògbọ̀njò àìbalẹ̀ ara lọ̀pọ̀ ẹ̀dá fi ń ṣe bẹ́ẹ̀ tó ń gbẹ́ kinní kan léèrè tó tún lè jẹ́ bí ayé eléyìí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó túmọ̀ tẹ̀lé káàkiri tó sì ń da ọ̀pọ̀lọpọ̀ lẹ́rù nù eléyìí tó ṣe wípé náà ló ń ṣe bẹ́ẹ̀ tó ń kó ọ̀pọ̀ ẹ̀dá sínú wàhálà tóun ti dààmú tó wà ìdí rèé tá a ṣe ń kira wa ń lọ ìpè wá ṣàkíyèsí ní jẹ́jọ́ lórí ètò yìí ni mò ń tẹnu mọ́ fún wa lábala yìí tí mo pè ní ohun ìkìlọ̀ tí mò ń kì wá ń lọ pé tètè mọ́ kíbò sí mo bònú fáwọn ohun tí ò yẹ kó o bònú fún wọ́n jẹ́ kọ́rọ̀ ọ̀rọ̀ ó dọ̀rọ̀ òkété eléyìí tí wọ́n pé ó gbàgbé ìbòsí ó dégbà alátẹ̀lóṣe bẹ́ẹ̀ tó káwọ́ lórí mo fi kì wá ń lọ níjẹ̀jọ́ tí mo sì ń fọn rere lórí ètò yìí tí mò ń pé wọ́n jẹ́ kó kété rẹ̀ ó gbàgbé ìbòsí ó jẹ́gbà tí ó dégbà aláte ní ò tún ṣe bẹ́ẹ̀ mọ́ káwọ́ lórí ọ̀pọ̀lọpọ̀ mo ṣe pé ohun tó là kọjá ohun tó ń ṣẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ báyìí ipò kan eléyìí tó bára rẹ̀ tó ṣe bẹ́ẹ̀ fi kó mọ̀lẹ́bí sí wàhálà tó ṣe bẹ́ẹ̀ fi kó ọ̀rẹ́ sí wàhálà tó ṣe bẹ́ẹ̀ fi kó ará sí wàhálà tí gbogbo wọn tí wọ́n ń sá gbọ̀nàgbọ̀nà káàkiri báyìí báwo làwọn ó ti ṣe ẹlòmíì àsìkò tó yẹ ojú òkò tẹran tí wọn panú àkókò ọdún báyìí náà ni ó tún fi mọ sáré káàkiri wọn bí pé kí ló ṣẹlẹ àgbélágbájá ni òmò àbúrò òun ni òmò ẹgbọn òun yìí ni òmò ẹnìkan báyìí ni òmò kó súnmọ òun pẹkipẹki ni báyìí báyìí ló là kọjá bẹẹ ni ìdúró ò sí ìbẹ̀rẹ̀ òṣìṣí àfi kóhùn ó ṣùgbà ẹ̀ bẹ́ẹ̀ ni ìyẹn ní pé ọ̀rọ̀ kú ò ní tẹni tá a wí yìí nìkan di ti ọgọ́rò èèyàn eléyìí tí wọ́n rọgbìn ríkà àmọ́ kí ni bẹ́ẹ̀ ń díẹ̀ ibo lọ̀rọ̀ ti ṣẹ̀ wá náà ni wípé ó kùnú ni ó bonu fún àwọn nǹkan kan bẹ́ẹ̀ ni mo wípé inú ìgbéyàwó lẹ́lòmíì ti kùnú ló ti bo ọ̀pọ̀lọpọ̀ nǹkan mọ́ra eléyìí tó sì ṣe bẹ́ẹ̀ tó ń kó sí wàhálà tó ń ti dààmú ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló ṣe pé tó bá ń lọlé bá a ti ń sọ̀rọ̀ yìí ẹni rẹ̀ ó mọ̀ mí gúlegúle ni ó bá sì délé ọ̀hún kọ́ kò nílé sùn tílẹ̀ ó fi mọ́ tòun ti bẹ́ẹ̀ a pé láti jó òun àtìyàwó òun ti jọ wàánú gbéyàwó abẹ́ nìkan ò parí ìjà fáwọn rí ẹnìkan ò dá sí rí mo wí pé ó dáa bẹ́ẹ̀ ní tòótọ́ àmọ́ ó tó àwọn nǹkan kan ó máa ń tó àwọn àkókò kan táwọn nǹkan kan ó gbà kó tiẹ̀ wí jáde ni ó jẹ́ kó o lè ró oorun sùn bẹ́ẹ̀ ni àìwí jáde ń ló mẹ́lòmíì ẹni tó ń gbèkuru jẹ lọ́wọ́ ẹ̀bọra tàbí tó ń káyé pó dìgbà ó ṣe lójijì ó pé a fẹ́ lójú ọjà ẹ já lọ tá a bá pàdádé a tẹ̀síwájú lábala yìí tá a pè lóhùn ìkìlọ̀ ẹ kú òkàlẹ̀ ẹ má yí kúrò ní kàn ní splash 105.5 FM ń bọ̀ wá.
1: Flash FM 105.5.

0: enjoy the delicious rich taste of Cremella for that great taste in tea, pap, coffee and other choice of meals.
1: It tastes better with Cremella.
2: Cremella.
0: It tastes better with Cremella.
3: Ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí tipẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣì náà bọ̀ nàrà yọ Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹ láǹfààní. Iléyà Cashport 2026 ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 lọ sí 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káàṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 Iléyà ilé ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.

a jo po te si wan be te gbo wa mo pe mo mo mo enu fo ti o se mo nu fun na lo nku opolopo sinu wahala to un idamu awon to ba ye ko wi fe nikan wi fun yan won pe elomi ni bi kan baye pelu arumo je kan won fi nkan kan tan won fi nkan kan ba soro koda nkan kan la won kan gbe se nu bi kan ti won fi npe amo kan ran ko wi fe nikan ti nbe legbe tori pe ohun na ti mo nu ju no lo se be ti o fi le wi fe nikan a se be jade nle nikan ti e wi fun mi njo ni won pade awon eyan kan ninu oko kan bi kan ni won wi fo won pe owo kan re ta won o jo paro eleyi ti won mo nse kakakiri dada un o ko won pa won paro e ni pe awon bo un so kini e je ka won so dowo won ni ki won gbe lo le baba lawo kan bi won ti mo nse enu won lo ni awon se be ti won wi fun pe won lo wa owo kan wa eleyi ti won fi se be ti won fi foru owo be ati o dijo keji won pe o lo le to ba dijo keji pe ko lo wa owo ohun wa owo ti won pe o lo wa owo na po die lo bere si ni da won eyan lamunule pe ohun ji lo bi kan laaro la owo won bere lowo e pe bo lo lo ko le wi fe nikan gbogbo owo to ni le pata n lo ti pale mo to ku sinu apo kan to lohun ko lo o se ri pe o sa n gba ipe ni mejo mesan o ti n gba pe ohun lo n wi fun opo ohun bo laaro la ohun bo laaro la awon ti won be nu le pelu e opo won bere lowo e pe ki lo n sele gan o ma wi fe nikan o si so nkan kan amo ko ti se be bo sona to ko wo ohun sinu apo kan bi won pe o ti ko wa ko wa ko pade awon o ti n lo leni kan pade e leni ti pe ibo lo n lo a o pe ohun lo bi bayi bayi ohun fe lo pade awon eyan kan ni ohun fe lo se nkan kan ni tun tun bere kule kule ko ti e le wi fun ohun o le wi eni kan to wa wa nu oko pelu e lara n fu leni yen ta n pepe pe edakun ni bole n lo gan lo to so pe ibi bayi lohun n lo ki le n lo se ko so leni yen ni ara yin o lele o si n wo pe e ko n gba pe sa ni leni yen ni o da boya e se pe boya bi aburo yin kan to ba wa lagbegbe yi o ni lo to ni aburo nkan be lagbegbe yi je ko won o pe o o ti pe aburo e to ba ni ko ti e pade ohun wa n bi bayi eleyi to pade e gan lo se wa si niye o ni fun wipe bole lo wa to bere si wi atamo matamo n to n ba pe ma tele yin igba yen gan lo to sinu to to wi fun pe bayi bayi ni be ni o se se ki won mo fi nkan ba soro ni tooto opo n lo wa nu ide ni tooto tori awon nkan kan atawon nkan kan ti won fi kun fun be ni amo opo to wa nu ide na lo lanfani ati fohun o so awon nkan kan die die eleyi to seese ti o fun eni to wa pelu e lanfani ati tete gba kuro nu ide ohun elomi kunu debi wipe awon nkan to le gba emi e lojiji a si pe tori ohun o fe so fe nikan ohun o je ko gbinu ohun ko johun nikan na lohun mo si n se be n fi opolopo sinu damu to n wahala beeni opo n se be je ge emi ara e pete lojiji opo ati e ronu titi aro nkan mi iwo ti o bopolo e mu mo awon pe ko ohun lo be sodo abi ko ohun lo ku si nkan kan bi kan ti o gbemi ohun lojiji ni a pe ko ohun be si titi koko kan o gbo ohun danu beeni tori ohun nikan lo n da aro ni tooto lo da keda o se be mo fi gbogbo ogba mo to borobo mo fe se kini kan bayi mo fe se kini kan bayi amo ta won nkan kan ba wa to ba ti n fe ma o fi o sinu wahala abo ri nkan kan to fe jo bi ewu lagbegbe abi ti o kan enikan gbangban ti o kan adugbo yin gbangban o fun rere e ni jejo gan wipe dakun wi bode ohun ti o je ki ala opolopo eda wa si imuse niyen tori enikan naa lo ti n da gbogbo ero a si pe aye kan ni n seun ti o si mo wipe ohun gan naa laye ti n se re
kò ké gbàjarè kò sá ṣùgbọ́sùlà lọ bá àwọn tí wọ́n lè fà ń tẹ̀tẹ́ tí wọ́n ń mugun rí àtẹ̀gùn ọ̀hún tí wọ́n jẹ́ kírin àjò náà ó yá òun nìkan náà ló ń dá gbogbo ẹ̀ rò lágbárí ẹ̀ kò wú ibòdè ni bẹ́ẹ̀ ni ó kúnnu ni níyà tó ń jẹ ẹlòmíì ó sì ń gbàdúà ó káàkiri ó ń gbàwẹ̀ ní tòótọ́ àmọ́ tòun ti bẹ́ẹ̀ torí pé ó kúnnu. Àwọn tí ó gbagiri lé ọ̀hún lọ́wọ́ ẹ̀ tí wọ́n fi tètè sáré ọ̀hún ní kóyákóyá táṣeyọrí ọ̀hún fi lọ́ọ̀rìn tí wọ́n fi jọ kí wọn kú olóríire pé ó kú oríire o tí wọ́n fi jọ kí wọn pọ̀ tàbí torí ire ọ̀hún eléyìí tóun náà ti láfojúsùn ẹ̀ tí ó fi tètè dohun tí ó hàn dé gbogbo wọn ló kúnu tí ò lè sọ fún ogun tó ń bá ọ̀pọ̀lọpọ̀ fínra nìyẹn ṣẹ̀rípẹ́ ayé kan ni tí ọ̀pọ̀ gbẹ́lèrè tó sì gbé tira ẹ̀ tó ń já bọ́nú ìrìn àjò lókè pẹ́ mo tún fi ń tẹnu mọ́ lálẹ́ tòní pé mọ́ kúnu ṣe gbogbo ẹ̀ níwọ̀ nìkan bẹ́ẹ̀ ni lóòótọ́ mo kì wá ń lọ̀kan bíi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn náà tí mo pe o ní láti dára rẹ mọ̀ o ní láti mọ àwọn nǹkan kan bẹ́ẹ̀ ni kìí ṣe ohun tó máa ń dáa fún ẹlòmíì láti mọ́ kà fáwọn èèyàn mo fẹ́ ṣe báyìí ní tòótọ́ àmọ́ àwọn nǹkan kan wà tó ṣe pé tó o bá ti fọpọlọ rẹ gbé tí ò gbé mọ́ èyí tí ó fi kó ọ sí wàhálà àbí sọ ẹ́ da kúrẹ̀tẹ̀ àbẹ́ni tí ó wà lójú kan bí odò adágún tí ò ní fún ẹ láǹfààní tí ó jẹ́ kó o mọ yí bí àga onígbàjámọ̀ lójú kan náà ó pọn dandan kó o mọ kùnú lórí ẹ̀ ó fi ní gbé ayé kan léèrè tira ẹ̀ ayé tí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá nìyẹn ó ti ṣe gbogbo ohun tó yẹ kó ṣe bẹ́ẹ̀ ni ti gbégùn lé ò ti bòṣà ọjà gbogbo ohun tó nà sókù pátá lòkú ti tẹ́wọ́ gbà àmọ́ kó mọ́ kunu lókù ogun tó ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nìyẹn tó bá ń gbétò yìí lálẹ́ tòní tẹ̀rú ayé bẹ́ẹ̀ látẹ̀pa kó o lè láǹfààní àti tẹ̀síwájú nù rìn àjò láti mókè jẹ́ kí àwọn àlárere tó láfojúsùn ẹ̀yí kó lè ṣe bẹ́ẹ̀ wá sí ìmúṣẹ mọ́ kunu ó ṣe pàtàkì púpọ̀ wọ́n dinu wọ́n jẹ́ kó jẹ́wọ́ nìkan ló mọ̀ dárò dásọ̀ àwọn tó bá yẹ kó ké gbàjarè sí ké bóde jẹ́ káwọn èèyàn dìde sí ọ jẹ́ káwọn tó lè fà ọ́ tẹ̀tẹ́ jẹ́ kí wọ́n dìde kí wọ́n lè gba ọwọ́ rẹ mú kí wọ́n sì ṣe bẹ́ẹ̀ kí wọ́n fà ọ́ kúrò nínú ìṣòro náà bẹ́ẹ̀ ni ó ṣe pàtàkì púpọ̀ ìkìlọ̀ nìyẹn fún tàlẹ́ tòní ẹ̀jẹ̀ amúlò kò ṣe é lójú méjì ni ó ṣe pàtàkì púpọ̀ ẹja amúlò kí rìn àjò ọ̀hún ó lè rọrùn lókè pẹ́ kó má tún ṣe bẹ́ẹ̀ lọ fira rẹ sínú ìdè kan látara pé ó tún bẹ̀rẹ̀ sí ń tojú bọ lẹ́kàn káàkiri gbogbo ohun tó yẹ kó o ṣe ló ti ṣe ayé tó kù náà láyé pé ó kùnà speak up àṣe léèbó jẹ́ káwọn tí ó gbọ́ kí wọ́n ó gbọ́ jẹ́ káwọn tó lè bẹ́ ọ̀dá sí ó dìde tì í kíró ayé tí ẹni tó ń kùnú má ti mọ̀ ń gbẹ́ lérè lẹ̀ kó má bàa ṣe bẹ́ẹ̀ jẹ́ ọ lórí irú ẹ̀ fún talẹ́ ìyá ajá tẹ̀síwájú lórí ètò yìí pẹ̀lú àbàlẹ̀ eléyìí tó kàn tá a pè ní bá mi tán ṣòro mi ẹ̀ kú kalẹ̀.

0: Monica ni to talk with agbonrun asebe
1: ko le je ngo
0: ni isele na lo nse kakakire
1: mi o le go
0: se to koja la fi enu isele eleyi to se si arabirin aminat
1: Monica o
0: ti a pe omo ikire ni
1: Monica
0: to ngbe lagbegbe Alafia Estate
1: on ba ni ni moro bi mu se ni ika to
0: nibi ti isele la bi ti se
1: ani bi
0: ile to se be fe gbomi to gbomi loju eni
1: ba
0: la dua ki olodumare o ti arabirin na si afefe re
1: asebi
0: ami isele yen wa afenu ejona lose to koja
1: yo
0: esi mo si npe wa sakiyesi ti mo nwi fun wa lori eto yi pe ki kaluku osora o asi se be ma fi oro se oju lala kan fi nsori papa mo pe wa sakiyesi nje jo ntori akoko ti o gba wa laaye to be ge mo pe o ye ka ti e se apero lori wi pe awon ti won je landlord association ni agbegbe kokan kaakakiri kini awon igbese ki la awon nkan ti opolopo ngbe se papa lori eto abo tori mo wi fun wa pe ngba ta lo si Alafia Estate bi estate yen se tobi to yen lapata a ri pe ko enikan pere lo pe ohun ni guard yen ode to n so gbogbo agbegbe yen bo ti tobi to
1: bi o si wo ise ile amo
0: eni ta si wi yi na ngba foju kan ta foju gan ni e eni yi ti dagba ki sodo ni to tumo si wi pe boro ba di an sare gidigidigidigidi
1: e ku ara fu
0: ashi o pe ni yi o mo se ni se mi o si so pe ko sise
1: ashe bi se
0: mo gbe ohun ta foju ri ni wi pe bawo lo se rorun to
1: ashe mi ba
0: ire ni yen lati so gbogbo agbegbe yen
1: ojo igbeyin o
0: papa to fi debi wi pe enikan se be wonu yewu ile eleyi to ni fence to yi ka eniyan si wole o wole sinu fe ogunri fence yen abi kibi ohun ti o ba gba wole o wole to arabirin yen tohun tomo e to si yin lorun titi emi fi bo lara e to fi wa je wi pe omo arabirin yen lo lanfani ati bota leyin ti won ti yin ya e lorun tan to ti gbe kuru je lowo ebora omo yen lo sabo dede ni to se wa n wa ode kaakakiri to wa wi fo de wi pe ko wa wo ya ohun
1: ori mi gba mi
0: to si je wi pe ki saajin osan gangan aaro ti eni
1: o sumo ni
0: bi ago mesan laaro toju si mo daada
1: ori mi gba mi lowo ogun dakun ba mi o sumo mi
0: opolopo nkan lawon eyan si ba wa so papa awon eyan pe mi leyin eto amo ki ba da boya ka ti e se yen lale igan e ja se be ma ṣe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ sílẹ̀ 070-6949-3000 070-6949-3000 ni nọ́mbà tó wọlé tinú kulù yìí tá a lè fijọ láǹfààní àtijọ́ sọ̀rọ̀ kí ni ìgbésẹ̀ tí agbègbè kọ̀ọ̀kan ń gbé lójúlé sójúlé ni wọ́n ń dawọ́ ọ̀dẹ̀ pé ó da lójúlé báyìí iye báyìí ni wọ́n ń san lójúlé báyìí iye báyìí ni wọ́n ń san.
1: À ń sọ tí wọ́n kí ni ká tí
0: wọ́n wà ń lè tọ àbó ṣe rinlẹ̀ tó
1: tí wọ́n ogun ẹni tóbi ni à ń sọ tí wọ́n
0: tí wọ́n ẹni yìí file láǹfààní àti wọlé kódà mo wí níjẹjọ wípé wọ́n ṣe ó níbìkan fẹ́ǹsì kan alára fẹ́ǹsì yẹn ta láǹfààní àti ṣe fídíò ẹ̀ ńgbà ta lọ́bẹ̀ tó ṣe ipe lẹ́yìn tí ẹni náà ṣiṣẹ́ láabi yẹn tán o tun lanfani ati farabalẹ gbe oju oho yen o gbe
1: bi omo ikoko
0: o si farabalẹ duro titi to fi ri gbe bi ngba ta debe laaro ojo keji ari pe nkan ti won sese gbe ni yajo yajo ni o si tutun
1: inu oja de kini ka ti mama
0: tun safihan pe oju oho yen leni yen lanfani ati gba jade
1: ti won
0: ni to gba to sa lo
1: imunika o imunika o
0: ni pa eto abo nje bi landlord association se n gbowo sojule sojule ladugbo lowo awon eyan
1: to ba pateniya
2: ife wi
1: ya ko duni eran ko laarin
0: owo yen na bo ti to be ni won ko fun enikan soso dondro ti won ma mu pe ko mo se alaabo ladugbo be
1: ekojuni
0: gbogbo wadi ta fi se fi han pe arabirin amina yi ko ni ore kunrin kankan sibi kan eni to si bi mo fun ikire nlo wa titi di oni ode yi
1: ko ba fotabi
0: abi eni to bi mo fun oje
1: mi imunika
0: o se se pe ohun to pa mo gbogbo e soju olorun obo lodumare awon kini pata wa gan ko lori abo dugbo papa awon estates ka kakiri
1: aje pe mu oni ka ni geregede laye o
0: bayi 0706949 3000
1: eni ale sumo yato si o tamari tama perege
2: opodori duro
1: oni ka o
0: eyin ta mu sele yi wa ni jejo arabirin kan pe o pe ah buyo ti e se se ko je wi pe o ni enikan tori nkan kan to hun na la koja
1: imunika
0: o so isele ti e na o mu gan la ba mu wa lale igan tele amo akoko ti lo ayo gba wa to be mo
1: ori mi gba mi
2: ori mi gba mi
1: la mi lowo won
2: gba gba gba mi o
1: eni bi
0: ọpọlọpọ náà ló wà lé lákòókò ọdún yìí nísìnyí tó sì ṣe wípé yálà obìnrin àbọ́kùnrin pàápàá obìnrin tó ṣe wípé kùrùkẹ́rẹ́ ti bẹ̀rẹ̀ ẹnìkan tó ti rí ti pẹ́ ẹnìkan tó dé láti ibì kan tóun náà wá sílé ọdún ọ̀rẹ́ ọ̀rẹ́ kan ọ̀rẹ́ ẹnìkan tí wọ́n ti jọ mọ̀ rí wọ́n ti jọ lọ skul kan rí ọ̀rẹ́ tiẹ̀ ló wá tó wá kí itan fi jọ mọ́ra kódà ilé ọkọ lobìnrin míì wà báyìí tó ti ń rẹ́ nìkan tó dé tó jẹ́ láti ibì kan tán ti jọ pàdé rí ngbà kan àbí tí nǹkan kan ti dà wọ́n pọ̀ rí ngbà kan a tún di wípé wọ́n á bẹ̀rẹ̀ sí ń pé àwọn jọ ń sọ̀rọ̀ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan báyìí náà ló ń ṣe bẹ́ẹ̀ tó ń bí wàhálà tòun ogun pàápàá tó ń dá ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ légbodò obìnrin míì ti ń ta mọ́ra báyìí torí ẹnìkan tó ṣẹ̀ṣẹ̀ dé tó wá sílé ọdún iléyà yìí
1: ikùn wá ṣe bí
0: àbí tó ṣẹ̀ṣẹ̀ pàdé
1: ewé bá ṣìrì ẹ̀kọ́
0: kódà obìnrin kan sọ fún mi pé ẹnìkan bẹ́ẹ̀ lu òyìnbó tó lòun jìbìtì débi wípé òun àti ẹ̀ mọ́ ya ìhòhò ara òun ránṣẹ́ sí i lọ́pọ̀lọpọ̀ ìgbà
1: aṣọ bá ṣìrì ẹ̀dá o inú máa nìka o
0: pàdé mi lọ́tẹ̀ẹ̀lì kan pàdé mi níbì kan ní àtẹ̀jíṣẹ́ tóbìnrin mi ń gbà lọ́lọ́ bá ti ń sọ̀rọ̀ yìí
1: imunika o
0: ẹni tó sì ń bá a sọ̀rọ̀ yìí ó ti pẹ́ tí wọ́n ti ríra sẹ́yìn
1: imunika o
0: ẹja ṣọ́ra o imunika ní tòótọ́ kò jẹ́ agbóòórùn àṣebáṣe máa ń tẹnu mọ́ fún wa lórí ètò yìí àmọ́nú ẹnìkan àrínú ẹnìkan ohun tọ́pọ̀lọpọ̀ ń sáré àti gbámú ọ̀nà tó ń gbà ń sáré eré bẹ́ẹ̀ ẹnìkan ò lè sọ kù sẹ́ni tó kọ síwájú orí mo fi ń wí fún wa pé ẹjẹ́ aṣọ́ra lákòókò yìí pàápàá nu ọdún tá a wà yìí o nínú pọ̀pọ̀ ṣìṣin ọdún eléyìí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ẹ bá gbẹ́tò yìí lálẹ́ yìí ẹ wífẹ́ ni tí ò gbọ́ jẹ́ kó mọ orókì lókun ayẹ bó ti jáde yìí bó ti ń gbàtẹ̀jíṣẹ́ yìí bó ṣe fẹ́ gun ẹnìkan ní ọmọ ọ̀bọ̀ nbìkan ò fẹ́ lọ́ọ́ pàdé ẹ̀ nbìkan máa rántí pé imúníkà kò jẹ́ agbóòórùn aṣebi ohun tẹ́lòmíì gbé kọ́ra o mọ̀ ohun tẹ́lòmíì tó fẹ́ lọ pàdé ohun tó ti jẹ tẹ́lẹ̀ ẹkùn tó mu tẹ́lẹ̀ ẹkùn o mọ̀ ohun tẹ́lòmíì fi sọ́wọ́ tó fẹ́ fi dìmọ́ ẹ gbàgì o dámọ̀ ẹjẹ aṣọra o màá mú ṣẹlẹ arábìnrin yẹn wá fún wa lọsẹ tó ń bọ ẹni tó pè mí ní kété lẹyìn tá a mú ìṣẹlẹ arábìnrin àmì náà ti wá ń jẹjọ. orúkọ mi ò yí padà ọmọọba mukiram adédọtun aṣáde ló kọ mi màlẹbìnà ọba dodo bí òkè wọn bọ tẹ níbọ tẹ mọlẹ ọmọ ìyá mọ ọwẹ tó fi gbogbo wọn bí ọba ìpókì mẹkùn ọmọ aṣúdẹdẹ ọmọ fàtàrí wòran augustus balógun ládìṣẹpọ fún talẹyẹ tẹ bá fẹ pè mí yálà fún nǹkan kan lórí ètò yìí àbí fún tabala abami tán ṣòro mi 0706623-5262 0706623-5262 wọ́n ní ká gbé pè yìí ẹja wo ẹ ká lẹ́ kí lórúkọ yín láti bọ̀lẹ̀ tí ń pè ẹ ká lẹ́ ìpè yẹn ń rebete látàárọ̀ ni àmọ́ nǹkan tó ṣe network ó dà a pàdé lọ́jọ́ mẹ́jọ á láǹfààní àti jọbara wa sọ̀dọ̀dà tá àkókò bá gbà wá láàyè bẹ́ẹ̀ a sì láǹfààní àti mú ìṣẹ̀lẹ̀ yẹn wá ó dàárọ̀ ọdún ayọ̀ la máa ṣe ẹjẹ́ àṣẹ jẹ́jẹ́ o ìmúníkà ní tòótọ́ o kò jẹ́ agbóhun àṣebè àárínú ẹnìkan ojúlárí o ó dàárọ̀.

0: Chicken tó ti dára ju tàtẹ̀yìnwá lọ fún adùn adìyẹ àti ìtasọ́sọ́ tó peléke.
1: Ìyẹlé
2: ọdún ilé ya ti dé ayẹyẹ àti ìgbàládùn ti wá bẹ̀rẹ̀ wa yìí.
3: Yẹ̀gbádùn ẹ̀dínwó tí ò lẹ́gbẹ́ lórí gbogbo ọjà itel lásìkò pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ọdún ilé ya yìí.
2: Ra fóònù itel city 200 ní 139,900 naira péré.
3: Tàbí kó yára wá ra itel A200 plus fún 129,900 naira péré. Kó o sì tọ́jú ẹ̀dínwó 5,000 naira sápò.
2: Pẹ̀lú àwọn ẹ̀bùn mìíràn tó máa gbà lójú ẹsẹ̀ bíi power bank àtàwọn ẹ̀bùn látọ̀dọ̀ itel ní tààrà.
3: Yára wá ra tirẹ̀ báyìí. Ìpolongo yìí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ 15 oṣù 5 sí ọjọ́ 15 oṣù 6.
2: Itel gbé ìgbé ayé tó rọrùn.

ẹtukù dédé wòye káàkiri àgbà ńlá yín ẹtukù dédé wòye káàkiri dúníyàn yín ọlá olúwa tún ti dé o return of gbẹngà adébóyè mo tún ti wọlú lọjọ títù ní èmi náà kọ ọlọrun ọgá ògo náà ló pé kúrí bẹẹ ẹ tún máa wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan láti wá gbọ́ mi lọ́jọ́ títù ní ẹ tún gbádùn ọlọ́run lára mi o ọmọdé ilé ẹ kú ilé ẹ̀yìn àgbààgbàlú ẹ̀ ńlẹ́ mo kì í lọ́kùnrin lóbìnrin káàkiri àgbà ńlá ayé lọ́jọ́ títù ní o ṣàgógóró kogókogó ṣẹ̀ṣẹ̀kẹ̀rẹ̀ ń fọ̀wọ̀ yọ̀wọ̀yọ̀ alábẹ̀fẹ́ yín náà rèé o olófún wọn tán yín náà rèé o return of gbẹngà adébóyè rèé. àní kẹ́ ẹ tún máa ṣí ààrẹ lọ́jọ́ títù ní ẹ̀yin tẹ́ wà lórí facebook ẹ máa ṣí ààrẹ o bẹ́ẹ̀ tún ni kẹ́ ẹ máa tẹ láìkì ẹ̀yin tẹ́ wà lórí tiktok wá ń kọ́ return of gbẹngà adébóyè ẹ máa tẹ láìkì sẹ́ẹ̀ ẹ máa ṣí ààrẹ káàkiri àgbà ńlá ayé ẹ máa bo lógún lógún ẹ máa bo lọ́gbọ̀n lọ́gbọ̀n. ẹ káàbọ̀ sí splash fm nílẹ̀ ìbàdàn lọ́jọ́ títù ní káàkiri àgbà ńlá ayé bẹ̀wò tẹ́ ẹ ti ń láǹfààní láti máa gbọ́ wa o lórí ètò yìí náà rí tá a pè ní gbẹmídébẹ̀ gbẹ̀gẹ̀dẹ̀ ó gbiná lónìí ẹ̀yin tẹ́ wà lójú òpó facebook wa splash fm mo kì í pé ẹ káàbọ̀ lọ́jọ́ títù ní. augustus wà nínú studio pẹ̀lú mi kúnlẹ̀ anífowóṣe náà lólóòtú ètò yìí gbẹ̀gẹ̀dẹ̀ ó tún gbiná lórí ètò lọ́jọ́ títù ní. ṣé ẹ gbàgbé ṣé ẹ rántí ṣé ẹ gbàgbé ṣé ẹ rántí pépé nípele nípele náà ni ètò yìí abala àkọ́kọ́ tá a wà lọ́jọ́ títù ní náà la pè ní ìkìlọ̀ ìwà àmọ́ torí àwọn èèyàn tí a máa ń báwọn èèyàn wọn pè lájùlé ọ̀run àmọ́ tètè gbéra lọ sínú alẹ́nilọ́run. ẹ gbádùn ọlọ́run lára mi lónìí ọlọ́run ọba mi ìbàrẹ́ lónìí o ọba mi akọ́dá ayé ọba mi aṣẹ̀dá ọ̀run alágbádá iná aláwọ̀tẹlẹ̀ oòrùn ọlọ́run tó mú ká wà ọba mi tó ti jẹ́ ká wà kábí ò sí tí ó tún jẹ́ ká tún máa wà ọlọ́run tó mú ká rí ilé yàtọ̀ dùn yìí ògo ni fó kọ̀ọ̀rẹ́ ọlọ́run ọ̀gá ògo. orí ètò yìí náà láti máa ń bá yín pe àwọn èèyàn yín tó wà ní àjùlé ọ̀run ẹ mọ̀ bóyá bàbá yín wà lọ́run bàbá ẹlòmíì ò sí lájùlé ọ̀run o ìyá ẹlòmíì ò sí lájùlé ọ̀run bàbá ẹlòmíì wà lọ́run àpáàdì ìyá ẹlòmíì wà lọ́run àpáàdì. ṣẹ́yìn mọṣẹ́ tí bàbá yín ṣe lọ́run ṣe é mọ ibi tí bàbá yín wà ṣe é mọ̀ bóyá bàbá yín ti lówó àbí ò tí ì lówó orí ètò yìí náà lẹ́ ti mọ̀ ẹ já lọ sínú alẹ́nilọ́run torí àkókò wa alẹ́nilọ́run augustus mi ọ̀wọ́n nìṣó nínú alẹ́nilọ́run mò ń bọ̀.

0: tell your friend, even your ex, everybody must chop. As you dey buy new close up red hot 130 gram, your man gonna tell you say you go chop something. This offer go last from April to July.
1: Hello?
2: Hello?
1: Hello?
2: Bummy.
1: Me ogbe oja yin pariwo. Jo, ma tun epo. Hello, so n gbọ mi daada bayi.
2: Mo gbọ e daada. Ki o si wa loja ni?
1: Bẹ́ẹ̀ ni mo si wa loja.
2: Toro phone wo gan lo nlo?
1: Infinix Smart 20 ni mo fi n pe e bayi. Pẹ̀lú voice print noise reduction lórí Infinix Smart 20, ohun ori o jagara. Kódà kó jẹ́ ibi tí ariwo bá pọ̀ sí.
3: Bẹ́ẹ̀ dẹ̀ rí, kò sí wàhálà pé fóònù mi ń kú mọ́. 4GB ló bá wa, pẹ̀lú 128GB memory. Pàápàá jùlọ, bátìrì 5200mAh ló bá wa. Gbogbo ìgbà ni iná mọ́ ń bẹ lórí fóònù mi.
1: Infinix Smart 20 ti dé ra tiẹ̀ ní gbogbo ilé ìtajà Infinix tó wà ní agbègbè rẹ. Smart 20, ohun tó jagere, kò sí ariwo, kò sí àlá. Smart 20, ìrọ̀rùn pọ́nbélé.
4: Ooh, wow. Come taste the nourishing goodness of the new Bubble 100. Bubble 100 is another milk drink in a whole new 210ml bottle filled with vitamin C, DHA that aids brain development and essential nourishing vitality. It's bigger, yummier, fuller. Bubble 100, the best vitality for your test.
5: Gbogbo ọjọ́ ní ìbẹ̀rẹ̀ ọ̀tún. Ìbẹ̀rẹ̀ ọ̀tún láti ṣàgbogbo ipá rẹ̀. Ṣàgbogbo ipá rẹ̀ lójú òpópónà. Ṣàgbogbo ipá rẹ̀ lẹ́nu iṣẹ́. Kódà ṣàgbogbo ipá rẹ̀ láàrin àwọn tiẹ̀. Bó ṣe ilé ijó, ṣàgbogbo ipá rẹ̀ lábẹ́ bó tilẹ̀ wù kórí. Ibi tó bá lè là ń bá kíkanjú. O ṣẹ̀ṣẹ̀ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó nítumọ̀. Ìwọ gangan la fi rán. Gbé ìgbé ayé tó nítumọ̀. Live it 100 MTN.

0: tell your friend, even your ex, everybody must chop. As you dey buy new close up red hot 130 gram, your man gonna tell you say you go chop something. This offer go last from April to July.
1: Ibadan, ṣe ti ṣetan fun leya ma le gbagbe. Mashallah wa si bi ariya ti o fa kiki julọ nilu Ibadan lodun yi. Gbaradi fun zero caution.
2: Zero caution.
1: Ko si fuya, wa se faji. Wa je gbadun pelu Seyi vibes. Bi o se ma forin da wa lara ya nilu Ibadan ti an yin. O sha ti mo. No Seyi, no vibes.
3: Odere yo waye ni ogbonjo osu yi, 30th May, ni Polo Club Ibadan. Lara awon olorin ti o wa nibe lojo na ni Seyi vibes, Barry J, Kid Kada, Z Level 10, Boy Mula ati bebe lo.
1: Awon DJ ti o ma seri owo, DJ Fokati, DJ Camo 2, DJ Tuzo, MCs, Advantage ati Barry Hype. Ra ticket re kia ni mingu.ng. Regular 10k, VIP 50k, table fe eyan marun 1 million, table eyan mewa 2 million, ate to pa wole 3 million.
3: Lati gba aye tabi sabateru, epe 0707 342-1284 tabi 0810-076-1554.
1: Igbadun eleya tun yato.
4: Sade, kí ló dé sí lánàá ni Domi ṣe wá kun orí tábìlì rẹ báyìí?
5: Mo ń kọ́ àwọn àkókò Indomie mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
4: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
5: Bẹ́ẹ̀ ni o. Nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù Indomie, ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
4: Mo ń lọlé ni o. Mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò Indomie tèmi náà jọ.
6: Lóòótọ́ ni o. Má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yá fún yá fún. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
7: Now this man.

Ọlọ́run Elédùmarè, ọba àwọn ọba, olúwa àwọn olúwa, ẹni mímọ́ Israẹli àpáta ayérayé, ibi ìsáde wa. Ìwọ láfọpẹ́ àti ìfúnlálẹ̀ tìní. Bí àti ngun atẹ́gùn ètò yìí. Ìbọn Ọlọ́run ọba mi ibẹ̀ yín èèyàn. Ìbá kọ́dá ayé, ìbá ṣẹ̀dá. Ìbá kọ̀ mọ́ tìkà lẹ́yìn. Àdúró gbẹngbẹn lẹ́yìn aṣọ òótọ́. Ọba tí ń bẹ káyé tó máa bẹ. Ọba tí ó máa bẹ ńgbà tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ò ní sí mọ́. Ìwọ láfọpẹ́ àti ìfún lálẹ́ tìní. Gbogbo ni forúkọ rẹ o. Ìbọn Ọlọ́run ọba mi. Arúgbó ọjọ́. Gbégbé nìkín. Àwo mọ́ ṣe é gbé. Àfọpẹ́ àti ìforúkọ rẹ. Ìbá pásítọ̀, ìbá wòlíì, ìbá fà, ìbá ẹlẹ́sìn àbáláyé. Gbogbo ọmọ kú ayé ìbá yín. Gbogbo ọmọ ọ̀rọ̀ lọ́jọ́. Ìbá Kọ́ládé Àlàbí. Ọmọ ọba tó lòde òṣogbo Àyàkókò Ọ̀nàkí Ajímútàbà Ògùn. Yègbìnrin bí àtẹ ẹ̀kún ìṣèdè lọ́jọ́ ti fi ń wù mí ọmọ ọba ni ti ń gbélé ti ń ṣe bí ọba. Ajagun Mọ́fì ti bọ́ ṣe Àyàkókò Sùn nígbà ọ̀tẹ̀. Kọ́ládé Àlàbí bàbá mi ìbá yín lálẹ́ tèní o. Ìbá Kábíyèsí, ọba Adébáyọ̀ Àkàndé, aláṣẹ àti olùdarí ilé iṣẹ́ tá a wà yìí.

0: Adeyinka ti dere. O wa da kore fun gbogbo ma Nigeria kama wi pe ajo wa nkale to tale teni ni.
1: So akin si merintelu akin si mesha karuba akin so won nibi ti ojuma ti mo wa sile aye aku akodun aku edun emi wa yo ma se opolopo re ni aye to eto ku kale le kan si gbogbo e kan se sa nfe lulu mo ro pe n to de rajiman le si apapanu tori bi owo san lo pe mi e apapa lo wa o nkan kan won o ba wa lori o se se ko nde ko ba wa lori eto sugbon boyo si aya pelu n tin fe lulu to ra sin reti re boya yo ba wa lori eto akinladokun lo kote minje ikolo lugose ti o ba won jo teke splash fm re 105.5 nini fonfon balao ni felele nindu bada mbe latin da kiki luki tati nrobi uwe ito kone mba jere pase mongbo jokejo iti ni wawo ni mba jewo eku kane
0: boni rajilo apapa osi tipe o
1: osi tipe mi kwe apapa lungwa nini kambi o wosa mi wawo kwe oye kote de koto di pe agun ori eto wa
0: okay
1: so ele mi wa wo pe boya kini tin fe lululu boyo ti yale
0: kini fe lululu
1: awon tin gbo wa nle gan mo pe o fe ma sowo bi oye nkankan
0: okay
1: boya
0: ile lo wa bi ta
1: ita lo wa ni gbogbo osan
0: eh
1: nkan ta kan wa mo ni pe boya le ni o wa ya lo to gba lo
0: okay
1: boya ta na lo si wa sugbon to so fe mi ni pe ohun o de ba wa ni ohun o ba wa ka to lo sori eto ko still ni de
0: so gbo to mi bo ba gbo to mi o le go to mi o ni o pe o ni bi owo san boya le lo wa ya o boya ta na lo si wa
1: o ye ko ti de
0: to ba je pe lo wa mo ni o wa
1: pe mo pe afefe tin fe lululu ko yo ba ti yane
0: se ya oni lo le lo so so do ni kini ya wo ni lo le odo
1: bo te wa lo le odo na se ko hane ti le odo de mo ni
0: mo ka je like agbalagba ni o agbalagba si ba wo je
1: Awa oni so nti o da pelu re
0: agbalagba ni
1: o ni so nti o da pelu re
0: boya ta na lo si gba o
1: boya ta ni o
0: we ya do listen ni
1: ngbo ba wa
0: de o a fedo re so
1: ta ba won tin gbo wa ibi ti an ba gbo lo
0: lo okay
1: o to ku so wa won na
0: okay ati wari ada ko si wala
1: so gba ngba to nba de mo pe yo salaye
0: ko ba se rin
1: bo ba wa je ro sese ki o je ro to jo to o se le jo to to je ro na to ba de na
0: ati wari ko si wala
1: ra de so pe bi o ba so lo ngbo ba de na ni
0: pare agbalagba ni o se agbalagba e ba wo je agbalagba e ba wo je
2: ari loko laya yi
0: Adeyinka e je ki awon eyan wa nile pe a court baba mi re hello sir e ka le sir yes sir ready share o
3: agbaja ibawo je na looto
0: agbawo agbaja ibawo je
1: oro baba so yi o
3: aburo re ti pe ki kainde re ti pe
0: be
3: ẹ mọ̀ pé ọwọ́ ló pé ọwọ́ ọ̀sán.
0: Ọwọ́ ọ̀sán.
3: Ẹ mọ̀ pé tó bá ta bá sọ pé ọwọ́ ọ̀sán. Bí ọwọ́ aago mọ́kànlá sí méjìlá. Ó sì sọ pé ó ṣeé ṣe kó ti bá ó yẹ kó lè bá wa lórí ètò. Kò tí ì jù náà bó ṣe wí.
0: Bẹ́ẹ̀ni.
3: Àgbàlagbà wo àgbàlagbà yìí ṣe kí ló bá ìwà ìwà ṣe yẹn. Àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé yóò
0: Amen.
3: Yo,
1: bo te je pe ago ta wa gan tin lo bi kini die die to mo se se na ko ba wa
3: be no yo wole kule ni sin
0: o ti mari
1: ada se ga sa yes sir
3: ani
0: je ni o ni amen amen e se na sa yes sir yes sir eyin akin pupo pupo we ka le aku afoma niyan se ode oda bi o aku ojo meji aku ojo meta baba mi re lori eto yi e ka le baba mi ogun mo show clear eh awon engineer
1: won lo be won ti wa lori e won tin se lo lo ba
0: be se so yen won ti lo ma yin adupe adupe pe okun fun awon ti won je ololufe wa awon ti won je muslimi adupe lowo yin akin pupo pupo pe eku odun eku yidan emi wa o se pupo odun laye loke pe lagbara lowo olorun la se ledumare a ni sodun se ogun kidnapper ko ni gbe wa o ayo ni abere ayo na la se pari odun ya tin pari re na lo na na adupe lowo olorun e ja mo lati ogbo mo so kaki baba mi oluso ti won pe tan yi pe won ka le lẹyìn ìgbà náà ká dọdọ mọmọ mi ayò ìyàwó lọyọ òkìyí o mọmọ mi ẹka alẹ o akọ ọjọ méjì akọ ọjọ mẹta o. Ẹja lọ sọ́dọ̀ bàbá ní fìdítì ẹja kí wọn ní fìdítì o tàbá ti kó òun fìdítì tán ká máa lọ sí ọmí àdì o ká lọ bá bàbá wa. Bàbá wa Adébọ̀wálé àti màmá Adébọ̀wálé ká kí wọn káyàdọ̀ PRO alukoro ẹgbẹ́ ká kí wọn dáadáa ìbejì kíní ìbejì kejì ká kí wọn dáadáa ìyá abejì ẹlẹ́gùsí akínyin o ìyá abejì germany london àti kínyin ìyá abejì lodò ọba mo ti kínyin ìyá chicha mo ti kínyin o àwúwà mo ti kínyin adébọ̀wálé moradeo akinyin o ibrahim láti ìbàdàn akinyin stephen akande akinyin yinka olajuwon akinyin pawo ayoade okinyin abileko wolabi láti sapati afa sarafadin láti omi ade o alhaji tunde adams láti gbéra tuba gbogbo ẹyin mùsùlùmí ìyáàfin adéyinka ọláyinka mọ́mí tí ògúnbọ̀wálé akinyin o mrs olajumoke adimola akinyin púpọ̀ púpọ̀ olóyè ayọ̀ adé adédokun mrs funmilayo láti oní omíyalé sanyaolu akinyin alàgbà ìyá ìbejì akinyin o nẹ́nẹ́ láti omi àdì o àfáà mi sàká láti orílẹ̀ òwú àlájà mi àlájà adéwọlé láti ọ̀yọ́ mo kinyin o olóyè ahmed mo kinyin pásítọ̀ iyọlá láti gbọ̀ngàn mo kinyin púpọ̀ púpọ̀ adémọlá adéwọlé akinyin pásítọ̀ lábísí láti lọ́ra mo kinyin o fọláṣọdé alágbàdo mo kinyin púpọ̀ púpọ̀ ojú òní ti gbogbo wa o àtẹyin tá a lè dákọ. ẹ mọ binu ẹ jẹ fáwọn mùsùlùmí láàyè kí wọn kíra wọn àwọn tẹ jẹ mùsùlùmí àtàwọn tá a jẹ kìrìsìtẹ́nì ẹ jẹ kíra wa ìpele tá a wà yìí ìpele wípé kí mùsùlùmí ó kí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ pé abárékádé sálá o kìrìsìtẹ́nì ó kí mùsùlùmí wípé ọkọ ọdún ọkọ ìyẹnà torí nu yàrá kan náà ni gbogbo wa wà ìfẹ́ lájọ́ fi ń sọ̀rọ̀ ìfẹ́ lájọ́ fi ń gbé inú ìfẹ́ ni gbogbo wa wà ẹjẹ́ á kí wọn ká tó lọ sí abala tá à ń lọ lálẹ́ tẹ̀lé bàbá mi rè o ẹ ká lẹ́sà o
1: ẹ ká lẹ́sà o
0: kábíyèsí sá o ẹ ká lẹ́sà àmì o àmì àṣẹ o
1: àmì o àmì
0: àmì o àmì
1: àmì o àmì
0: àmì
1: àmì
0: àmì
1: àmì
0: o àmì àmì
1: àmì
3: ìkọlẹ̀ ológun jẹ́ mo kí ọ.
1: Ẹ máa ká lẹ́bà mi.
3: Àmàyé láti mo ní bàbá pé lórúkọ Jésù yóò dé láyọ̀ àlàáfíà.
1: Àmì o Jésù
0: àmì yẹsà.
1: Ẹ ṣe o.
3: Àwọn ọmọ mi gbogbo ń kọ́.
1: Àlàáfíà làwọn wá wà sà.
0: Àlàáfíà làwọn wá
3: wà sà.
1: Yẹsà. Yẹsà.
3: Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run.
0: Yẹsà.
3: Mo kí Bárikádé sálá o.
1: O.
3: Mo kí gbogbo àwọn èèyàn wa tó jẹ́ mùsùlùmí àti kìrìsìtẹ́nì. A kú ìwọ ọdún o.
0: Yẹsà.
3: A sọ̀bù ẹ̀ láyé o.
1: Àmì o.
0: Àmì o.
3: Ìwà ogun o.
1: Àmì.
3: Mo kí àwọn àgbàlagbà mo sì kí àwọn ọmọdé.
1: Ká
3: jẹ́ ojúṣe pọ̀pọ̀pọ̀pọ̀ ọ̀sẹ̀ ọdún. Kódà ọ̀pọ̀ ilé wa kún fọ́fọ́ fọ́lé nìyí. Àwọn
1: ìyàtọ̀
3: wa. Àdúgbò wa. Kódà mo àrílé ẹ̀jọ́ yìí.
1: Adúpẹ́ lọ́wọ́
3: Ọlọ́run. Mo gbà pé lágbára Ọlọ́run Ọlọ́run ní ìfèyí sáà ló ṣe máa fún wa.
1: Àmì o. Àmì o.
3: Mo kí àwọn bàbá mi lọ́gbọ́mọ̀ṣọ́ olùṣọ́ mo kí wọn o. Èmi yóò gbò.
0: Àmì o.
3: Màmá mi Adéwọlé ní Alhaji Adéwọlé mo kí wọn o. Wọ́n ní gbogbo àti àbá ti pè yí ọ̀túnba wọn lè gbé kọ́ọ̀lù àwọn.
0: Irọ́.
3: Nàìjíríà.
0: Irọ́.
3: Táwọn fẹ́ bá yín sọ àwọn lọ́rọ̀ kọ̀kọ̀ táwọn fẹ́ bá yín sọ àmọ́ pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ ní pé.
0: Irọ́.
3: Ẹyin lè ṣì ní a máa pè yín.
0: Irọ́.
3: Bọ̀.
0: Ẹ̀sà.
3: So wọ́n ní gbà mí sì ní táwọn ọjọ́ táwọn wà lórí ètò àwọn Nàìjíríà láti dá sí. Àwọn wà á pẹ́pẹ́pẹ́pẹ́. Wọ́n ní bóyá ẹ màá mọ̀ ẹ màá ṣe àìsàn àwọn
1: ẹ. Ẹ̀yin náà lẹ́ bàbá wa ṣàlàyé fún wọn pé kò rí bẹ́ẹ̀ o.
3: Wọ́n lẹ̀ fáwọn nílẹ̀ cognizant tó. Màmá mi wọ́n ní àwọn oṣù bá wa bẹ̀ ọ̀hún ètò zẹ́ẹ̀dì ní. So àná ń ṣàìsùn.
0: Ok.
3: Mo gbà ládùúgbà fi pé Ọlọ́run nígbàgbé nìkan
0: kan. Àmì o
1: àmì
0: o
1: àmì
0: àmì àmì o.
3: Mo kí gbogbo àwọn ẹgbẹ́ wọ ọdún ogun.
0: Ẹ̀sà.
3: Àfa àtàkà láti orílẹ̀ owó tí ọ̀kan ni mo wà á bá yín léwúrí ègún yan. Ṣé mo sàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀?
0: Ẹ mú wà bẹ́ẹ̀.
1: Ẹ mú wà bẹ́ẹ̀.
0: Ẹ mú wà bẹ́ẹ̀.
1: Ẹ mú wà bẹ́ẹ̀.
3: Ẹ kú ìwọ ọdún o.
0: Ẹ̀sà.
3: Ẹ̀yà mi tíjà Alhaji Adija. Ẹ kú ìwọ ọdún o.
0: Ẹ̀sà.
3: Táyé Kẹ́hìndé gbogbo yín mo kí o. Àti Nẹ́nẹ́ gbogbo
1: ìyá àbẹ̀jẹ̀ lẹ́gùn sí.
3: Ẹ kú ìwọ ọdún o. Wọ́n ní ká kì yín o. Àti ìgbà àbìkò yín kì yín o. Ó ṣe yẹ pé ìdédé ta àsanwó fún ni. Ọ̀fẹ́ ni ẹ fún wa. Àti gbogbo yín o. Mo gbàdúrà pé lágbára Ọlọ́run ẹ̀mí tó ṣe tọdún yìí yóò ṣe tọdún tó ń bọ̀ náà.
0: Àmì
1: o. Àmì o.
3: Mo kí gbogbo àyín tí ẹ̀rọ owó ràgbò bẹ́ẹ̀ ṣe ní kẹ́jẹ́ bú ẹja sí bẹ́ẹ̀ náà. Ká bá ti wà lálàáfíà fún gbogbo la ní tọdún tó ń bọ̀ ojú bá ẹ lọ.
1: Ẹlòmí
3: ẹja ló pa ẹlòmí àjẹ ló pa inú ló àjẹ lájẹ pa kó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹlòmí pàmò ló pa kó sì gbà nìyẹn ẹja gbà bẹ́ẹ̀ ẹja gbà bẹ́ẹ̀ ká bá ti ní tẹ̀ lọ́rùn sóòkù ní wọnú lólè.
1: Bẹ́ẹ̀ni.
3: Kódà wàrà bẹ́síkẹ́lẹ̀ lomi kókò tó sì pe ọmọ rẹ̀ tí wọ́n ti fi ìdùnnú jẹ́. Tó o tẹ́ ẹ bá ti fúlì tó bá ti fúlì ọ̀f náà ẹ̀. Gbogbo ẹ̀jẹ̀ lóru gangan yẹn kó pèsè sẹ́gbẹ́ kan. Ọlọ́run ní pèsè fún Ọlọ́run tí pèsè fẹ́ dà tó ń pèsè fẹ́ yí ojú ọ̀run tó pèsè fẹ́ rà lẹ̀. Yóò pèsè fún wa ọdún yìí ti lọ ná ọdún tó ń bọ̀ yóò jù bẹ́ẹ̀ lọ. Mo kí gbogbo àwọn mùsùlùmí wa pátápátá ogodo àtọmọdé àtàgbà. Mo kí wọn pé àṣẹ ìsàmọ́lú àṣẹ mi
1: yóò
3: gbàgbọ́
1: ọlọ́run. Ẹ ṣe gan. Ìmọ̀ràn bàbá fún wa wẹ́rẹ̀. Ẹ ṣe gan sa.
0: lori oro si baba so mo fe kan soro jale
4: mama ajiwole
0: seri number 1 o ye kin so die la le sugbon ba kan ra so 29 ni seri gbogbo eyan ni mo iko ni mo wan treat gbogbo eyan pata pata awon kan wa ti won understand me tan sumo me iru boda Emmanuel
4: Piaro
0: won understand me dada won ti wa sodo mi office mi bi e merin marun ta ti jo wa ti ma wa office ki se ki se ibadan kan nikan ni mo ti un
4: sito
0: se san ki se ibadan nikan ibi kan na mo ti wa si ibadan igba mi won le en to ba pe mi ti ba n drive lowo mi o ni le gbe igba mi wa mo le wa ninu studio ki mo sise kan lowo mi o ni le pick e igba mi wa to je pe mo le mo drive lowo mi o ni le gbe chresan o ma n je lopolopo igba ti awon eyan ba pe mi ti mi ba gbe igba mi wa mo le pa phone ti ele awon eyan le pe mi ko ma lo iru lojo Friday ojo Saturday ojo Sunday awon to ba n pe mi dada won ri pe phone mi ko saba lo ni gbogbo ojo Friday lataaro titi dale number mi o lo ojo Saturday mo la wa lojo Saturday
4: mo ru atete kan ta ba ti le fe bo la
0: mo la wa lojo Saturday
4: ibe la be yan pe ko wo le lo bo ti e lo gan ko se se di
0: ko se gbe leyin re na lojo Saturday yen gan studio yin le mi nikan sun inu ile ise wa yin mo sun mojuma won e ma jade e ma se gbe lojo Sunday mo lo si church ati church mo pa phone lojo Sunday awon kankan kankan ba yen ma nsele mama mi je mu da mama mi lona ayiyawo re mama mi to mi pe e ma binu
4: abi n gba lo iwoye jesa
0: iwoye jesa
4: to je
0: awon irin ajo yen ma n wa be
4: a ni le lo sunle studio laton landis
0: sele sa bo se ma rinu e ma binu mama mi e da ku gbogbo eyin omo Nigeria na te n pe mi ti mi o raye gbe ki sako o ki se pe mo n sako n to be o mi o sako o en si yi se ko kan wa lowo mi ti mo n sako o ise ora ko bi o seri ni o ejo nitori olohun edakun mama mi ayoyawo ejo e tun mi pe e ma binu hello e kale o
4: ma kale
5: ale pon
0: to etore ma odun re o odun re
5: Eh,
0: ekale ma.
4: Ekale o. Aku dede wo ni.
5: Amo le binu si ugba e presenter o ta guru. Pa le binu si.
0: Mizbo.
4: Ya mo pe nu fe na na fi nso o.
0: E se
4: sa. E se gan sa.
0: E se o.
4: E se ma o.
0: Mami ayu yawo. Hello, Mao.
6: Oh, Ekale ma. Eko alobo.
0: Yes.
4: Alobo ni ma.
6: Aku odun.
0: Odun ni ma o.
4: Odun ni ma o.
6: Oko odun la se yan oko Jesu e ma lo.
0: Ami o.
6: Oki ye kan lo o nbo ni o.
0: Oki
6: ye. Eko ti se o le se ati e bon kaka.
0: Eh.
6: Yo kan wa fun mi 2 3 minutes. Yo se to fa lo.
0: Ah.
4: Won se se lori.
0: Won ma se lori bayi.
6: Won
0: wa se lori bayi.
6: Ọdẹ
0: kò sí wàlẹ̀ bá.
4: Ẹ ṣe gbogbo ògbà bá mi wá o.
0: Ṣé o, ẹ tún kọ́ ẹ.
4: Ṣé o, ọ̀sán. Ètò ìgbéyàwó.
0: Ibi tá à ń lọ lálẹ́ yìí. Torí aago kan láàdánù dúró. Ó sì kú bí wákàtí bíi méjì báyìí. Àbí?
4: Ó ti dín mẹ́sàn.
0: Ó ti dín mẹ́sàn. Ẹja tètè. Ká tètè lọ síbi tá à ń lọ lálẹ́ ètè ní. Mo fẹ́ kẹ́yìn obìnrin kẹ́ ẹ wá gbọ́ kẹ́ ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́. Ẹ̀yin obìnrin ẹ wá gbọ́ kẹ́ ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́. Hello. Ẹ ká lẹ́sà.
4: Ẹ sá. Akudede wo sá.
7: Ẹ bí ètò
0: sir. Eto ni yen sir.
4: Olorun nto.
0: Ah, lati kinide. Lati Kogi State.
7: Lati Ipinle.
0: Ipinle Kogi. Ya. E ka le sir.
4: Akude de we sir.
0: Ondodo o fe dodo yin beyen.
7: Ojo lowo gan bayi.
0: Ojo ran lowo meyen.
4: Ede ngbo wa.
0: Ede ngbo wa nbe.
4: Okay, do garden, let him go.
0: Okay. Yes, sir.
7: I'm not going to be a man.
0: You be time lo la lete ni ki se bi to rin jina sugbon bi to ni apere ni afa keyin obirin ke teti bele je ke gbo wa afa keyin okunrin na ke si teti bele je ke gbo wa sugbon oro ta lete ni ibi to fa lo oro obirin ni o lo jewa logun lale teni tori kale lanfani lati dasi ejo ntori olohun awon eyan pe ni after program ni jejo won de soro tupo ni ka soro kia tori opolopo elomi ti won gbo wa ti won fe dasi to moyin baba debo wale dada pe je ki un soro si e ke le file mi na laaye ani baba ma so be lopolopo gba mo da ko awon mama won na ti ma so be nitori ide yi inu mi dun pupo ayo mi si kun tori pe bi won se so yi pe opolopo eyan lo n fe lati gbo ito yi sugbon la fe lati dasi sugbon ti won ni anfani atori ofe lati dasi e wa jo nitori olohun e jo nitori olohun muhammadu be se mo ba ni dasi
4: come je so kiso ki kama ge
0: kama ge de ka le mo fun awon opolopo eda na ni
4: aye
0: asis tun salaye pe number yen pe aye pe number dada pe igba kokoko re fun elomi gan ti le so number yen gan lori radio pe lori kini pe ka tun mo pe dada idi ni ta kokoko fi pe number yen number yen na ni 070 69 49 3000 070 69 49 3000
4: Esi ton le pe wa sori 0701447 5770 le kan si 0701447 5770 Space FM ni mejeji wa ente fi le ba wa da si eto ni ale
0: oko ati yawo ni won jo wa kin to so oro oko ati yawo e je ki awa mejeji ta ba ti feran ara wa ti okunrin ba ti feran obirin ti obirin na si feran okunrin ta mejeji ba ti feran ara wa e je ki ka ma gba legban enje ka ma gba legban ay ma gba legban laarin awa mejeji obinrin le ju oko lo o daada sugbon to obinrin yen ti o si teriba fun oko re nipa ko forun ko mejeji kunle nipa ko ki oko re nipa ko bere ki le oko fe je daddy ki le fe mu daddy ki le fe se se so yin odoti se bata se fe wo ye o deda o kini kan yen o de se o to e ko obinrin ma se okunrin na si re o ye ki awa na o mo size bra yawo wa ka mo size bata yawo wa ka mo gbogbo in and out nipa yawo wa sugbon awon nkan kokan ma nsele ninu irin ajo akoko ni pe obinrin mi wa to ye pe to ba nbe lowo re to ba nbe lowo obinrin mi oko re o kan dabi eru to wa ba wa lowo owo iyawo yo lo oko re bi eru oko oni je nkan kan to ko ba so meji iyawo so merin owo ba kan ti wa lowo obinrin mi nigba mi koni nani oko re oni je nkan kan si ajaja ko wa jaarin awon tan kawe sira won okunrin kawe obinrin na kawe obinrin to wa lo rise to da to lowo lori ju toko e lo ati ri eni to lowo ti awo rise ni le ise nla ti o si je koko re wa be won iyawo graduate ni masters lo ni o de rise ile ise nla ni tin se awon to ma ngbale to ma nu kini
4: na
0: kina ngba ti o wa teni kan wa jo nsoro kini o na ni oni masters lo si jama lo si jase o ya ko masters e wa o de ko result e wa o pe ngba ti vacancy wa na ba ni a awon tin en tan won gba won o gbe board sita o lagbaja ba ironi o si wa nbe a si fi senu se lẹyin igba yen ni ojo koko e wa si bi se mo oko ti lo so o ti n pe okunrin egbe re o ti n pe ranse awon si n pe ni daddy boda o ti so won di kini lo ruba be se kini wa be
4: mo ne level ti koja ti toko awon
0: o ti koja ti toko
4: de level ni won wa ki won to pira won gbira won nu le o
0: be ni be
4: level je wa ya to ba nsin ko wo ti
0: ibi ta nlo lale ona be la nlo o ona bi ta nso ila nlo o orisirisi isele ni nsele orisirisi isele ni nsele iti a wa so lale obirin yen o ti wa ni onise lowo on taja nla ni on ta oja nla ko wa toko e to fera won oko e na de nsise contractor loko omo bere o na si ntaja ninu oja nla ni badan yi ti ntaja gan to si lomo se to po ngba ti o si to lomo se to po odun kini odun kije odun keta odun kerin odun karun o ti bimo ti o bi ko nani oko igba to ba dele ni o to dana oko gan ti le teba je ko to di pe iyawo dele oko ti le teba ko to di pe iyawo dele ko fo underwear oko ko fo aso oko oko sese mo kaso e fun dry cleaner ni oko sese mo kaso e fun dry cleaner oko ise ma se gbogbo eni mo kan ti e wa gbadun ara won oko o gbadun re ko gbadun yawo e rara tori po lowo lowo toko ba de so kan yawo so marun oko ba nda kefun oko si nda kefun sugbon ijamba kan wa se yawo ijamba to sere

0: jamba to se o na won eyan tan ma ran ni oja tan ma se fe loja eja ko fun lagbaja eja ko fun latamado o ba ni se gugu e ba ni lo se ba mi se bo se ba mi se re bo se ba mi se re bo se se re mo ko fun enikan pe ko ba won lo se idumota bi to ti ma ra gbogbo nkan patapata
1: gbodo baje
0: tinta
1: eje ajo tuntun nitori omo
0: e mo je ntan yin
1: ajo tuntun
0: nito on gba gbogbo owo jo o gba gbogbo owo jo o gba jo o gba wa o gbeyin o gba se ma ko funra won nu e mo je ntan yin o ni ti bi ba gbora ko de ko on si un wa titi won ori titi won ori mo wa titi won ori nu ronu yin lo wa ta gbo lo hospital mo toju re
1: oni baje leto ogori
0: nigba ti o tun ya
1: oni baje leto
0: isele mi tun sele si to na ton le gan to je pe owo bank wa lara re okololo n sanwo bank yen probably 10 million o lo n sanwo bank yen o wa joko le bayi iyawo n wa joko sile lati January ti awo n ti joko na le ati gba elo n ti n gbadun re owo ko si lowo re mo to n ba so fun pe iyen de wo nje lale yo atobe fo ati kinikan kiamasa yo ti lo be yo ti ru fo yo ti ru gbogbo e yo ti gbe sori table phone yo ti kan phone odun meje tawon si ti jolo odun meje tawon ti jolo ohun ogbadun re laaro titi daleri ohun ogbadun re laaro titi daleri to ba nlo sibi kan to ba so fun pe nlo to ba pe nbo lo nlo pe se be wa necessary ni dole na kini kankan oni yo dole ni o oni yo do sile ni oni lati gba ti isele yi ti sele lati January to ti wa nle oun gbadun re ju kasi nkan lo oni sugbon odun meje tawon ti jolo tele olohun o gbadun re rara lataro titi dale oko yawo wa so fun mi pe otunba adeyinka kilo n fe se bayi kini to n fe se gbogbo ise to foju owo se o ti feyin owo dana to n ba wa fe fun lowo pe ara yawo ko kan ti bere ise to n fun 20 million òun ya náà ni o ní báǹkì o ṣèṣe pé òun ó tún da ìgbéyàwó àwọn ìrú ṣèṣe pé òun tún fẹ́ da ìgbéyàwó ìrú ṣùgbọ́n bó ṣe wà nílé báyìí òun gbádùn rẹ̀ àwọn ọmọ náà sì ń gbádùn rẹ̀ wọ́n ń gbádùn rẹ̀ àwọn ọmọ ń gbádùn òun náà sì ń gbádùn rẹ̀ ṣèṣe pé kó òun tún fún lówó báyìí kó kí wàhálà tún ṣẹlẹ̀ hello sir.
2: Àbábi
0: àlàáfíà sir ẹ kalẹ̀ sir. Baba mi ẹ ṣá.
2: Kò yà mí lẹ́dọ̀. Adékiri kẹta pèdè social stratification.
0: Ok.
2: Ibi tí ẹnìkan ti wá gbé pẹ́ẹ́lí ju ẹnìkejì lọ, kí ló sì wá jẹ́ kéèyàn só láti kíláàsì kan sí kejì? Ayédàkúndé owó tàbí ẹ̀kọ́. Ṣùgbọ́n ní kéèsì tẹ ewé lálẹ́ yìí.
0: Bẹ́ẹ̀ni.
2: Owó di.
0: Bẹ́ẹ̀ni.
2: Ọwọ́ ìyàwó pípẹ́ ní ju tọkọ lọ ṣùgbọ́n agba ìwà lọ́wọ́ rẹ̀ kò tọ́jú ọkọ kò tọ́jú ilé kò fún ọkọ di respect to yẹ ko fo ẹsẹ ẹni ẹjẹ ká sọ pé ọlọrun ló dé bí fi ìyá jẹ torí tó kọ láti ṣojúṣe ọkọ àbífínú ìbẹ̀bẹ̀sí ọkọ ló lórí aya àríbi títẹ ọkọ pípẹ́ dìbì sọ pé níbi owó tí ìyàwó bá lówó yọkọ lọ kí ọkọ di ẹrú bí ìgbà tí ìyà bá fojú èèpo tẹ́lẹ̀ ni ẹsẹ̀ lè ní kàkó
0: ẹsẹ̀ lè kàkó
2: ẹsẹ̀ ni bàbá ẹsẹ̀ ni mo wá fẹ́ pé ọkùnrin ẹ kò jọ ọ́ torí pé ẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹrù èèyàn méjì ẹnìkan ní dágbé
0: ọkọ ni owó ń bẹ opó wà lọwọ ohun owó owó wà lọwọ tí wọn fi lè gbé gbogbo
2: ẹsà owó wà lọwọ ọkọ
0: ok
2: ikú òjọjọ kò sì dáhùn tí ọlọjọ bá dé pa lẹẹkan náà ìyàwó tí ò mọ sọọsì bí tọkọ tí rówó téèyàn ò dé padà jẹ owó gan fúnra rẹ kò dá lówó ṣùgbọ́n kò pè kalẹ̀ pé lágbájá ìwà ilé kò lọ túnṣe ìtọrọ ìdáríjì lọ́dọ̀ ọlọ́run ìyá ìṣẹ̀rẹ̀ owó gẹ́gẹ́ bí ọkọ owó ọ̀pọ̀ síjà tó jẹ́ yìí o ìwà rẹ ìṣe owó ẹ̀ tó jẹ́ níyà bí ìrònú pé wàdà gba owó lọ bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ padà kò sì máa tẹ̀lé máa fún ọkọ ṣojúṣe ẹni tó dé àlàáfíà kẹjọ bí ìlàyé.
0: Hello, ma'am. Yes,
3: ma'am.
0: Hello, ma'am. Ah. Oh, they just saw to sell it. Tori, I want to know your net in Goana, kitty by you.
3: Okay,
0: okay. O to
3: ni.
0: Ah. Sorry, mommy. Into shall anyway. Oko ya wo. Kosimbe.
3: Baba to dio si kan wa bi se.
0: Be wa bi se o.
3: Bola kiri lo.
0: Ah. Ke apapa lo wa lowo san. Àwa mọ wọn ní àwọn lè bá wa lórí ètò àdẹ̀tí òpọ́jọ́ tí ń lọ
3: bá yẹn. Ọlọ́run
0: wà ní sọ́dé. Ọkọ ìyàwó ló bá mi tó ṣàlàyé wípé ìyàwó òun látìgbà tóun ti fẹ́ ọdún kejì táwọn ti fẹ́ ra wípé ohun ọ̀gbádùn rẹ̀ tóun bá sọ kan yóò sọ mẹ́rin tóun bá wí mẹ́rin yóò wọ̀ ọgbọ̀n wípé oúnjẹ náà lé gan pe kò bára wọn mu pe òun sì ti gbà òun ti gbà bẹ́ẹ̀ pe ó máa ń ta nǹkan ní inú ọjà ńlá kan ń bàdàn pe èṣù wa ṣe wọn máa ń dá owó fún ìyẹn ni pe ìwọ lọ báyìí iye báyìí kínníkan báyìí iye tí wọn bá ń rà kínníkan rèé lọ́jà àdúmọ̀tà àwọn yẹn gba owó lọ ẹni tó gbé lọ ó gbowó lọ pe lẹ́yìn ìgbà yẹn nǹkan míì
3: náà tó
0: nínú ọjà kì í ṣe inú ọjà ló ti fẹ́
3: ọkọ ọjà náà ló ti fẹ́ àdínkù ọkọ
0: bẹ́ẹ̀ni
3: inú
0: ọjà ló ti fẹ́ ó ti ń ṣiṣẹ́ kan tó fẹ́ ra wọn
3: ó ti roko lóko kọ́ kálẹ̀ náà tó
0: gbà. Nígbà tí ọ̀rọ̀ wa rí báyẹn ó tún wá jẹ owó kan ní bank 10 million ọkọ ẹ̀ náà ló san ọkọ ló sanwó yìí lẹ́yìn ìgbà wa pẹ́ inú ọdún yìí january kò wá lọ bí kankan mọ́ ọkọ wa ni látìgbà tí o ti lọ bí kankan mọ yẹn òun gbádùn rẹ tó ń bá ní kóun tó ti bí iṣẹ́ dé yóò ti dáná oúnjẹ yóò tọ́jú ọmọ yóò ṣe gbogbo ẹ̀ òun wa ń gbádùn rẹ̀ gan gidi pé ṣùgbọ́n ó wá wu òun lọ́kàn kóun wá bí 20 million fún pé iṣẹ́ tóun ṣe yìí lọ́ máa ṣe padà ó wá rò pé tó bá lọ fún lówó yìí òun ò tó ní gbádùn rẹ̀ mọ́
4: ṣé ṣe pé òun ni òun ó tún fa ìdàrúdàpọ̀ mi
0: wọlé
4: lẹ́lẹ́kejì
0: àbí kò ń kú jọ ẹ bó ṣe wà yẹn to mu wa ni
3: se ko ba fa wahala
0: ko ba fa ko ba
3: se wahala
0: ko ba fa wahala o ko ba fa wahala o je tu kale ni o
4: so when to wa ro ni wi pe ah to n ba to da loko pada gbogbo nkan ti mu lo ile ti e ni igun todo ti won ti ko yo le ma mu lo kun je po ni yo se opolopo nkan ko ni obirin o ma bere lowo oko re ngba mi fa pa ju lo ti o ba sele ni dile won lohun
3: ebi lo
0: pe 120 million
3: fun be ko fi suru kan die
0: of isuru ko
3: je ni osu na ko je ni ti le osu na o ti yin
0: okay
3: e mo ni sin yawo na ori yo ri parin awon go awon oko ri complain e we un ko si da ko si kene kan o wa je ki ile osu obirin na to birin fun ara re to fun e ba wa wo pe ah ti o si sin kankan mo to won si wa lo ja to ba da bi gba pe o ti wa mo loran ki won wa dojo ko so ti ni pe won lowo ti mo le ton to fi race re sugbon ti ma to eko wo fun onisin ta mo pe ngba na le lo to fi mezi no biribi ngba na ni baba so kan to so mesa o jo joko so ni si won ko ni e won ko si nkan kan to le nde ko je ki le osu
0: ko je ki le osu
3: ti ngba le ba su to fura re ba complain ngba yen lo ko wa wo ni si lara ti se pe mo lowo to le fun o amọ ba ti fun o lowo ni se to no pe ya awon to bere no
0: Hello.
5: Hello, sir.
0: Baba mi.
5: Ekalesa
0: o.
4: Aruko.
5: Apo odun wo le nko.
0: Alaafia alawa o.
5: Yes, sir.
0: Yes, sir.
5: Mo ki gugu awon mama mi patapata.
4: Ngo.
5: O ki awon baba mi na. Oruko mi ni Akane Mane Oluwasegun.
0: Lati mo dai mari yo.
5: Ben sa. E ma bi na to ba ko ni ma wa ko mi raye wa ejo to lo ejo
0: oni mi o ye mi.
5: Ejo ejo
0: o ye mi.
5: Seri an baba mi ti soro oluso ati mama mi won ti soro.
0: Okay.
5: E je kemi o ka fi kun.
0: Okay.
5: Ti won ba joko so.
0: Mhm.
5: Ko ma ti fun ki ni ki owo to joju kisa.
0: Mhm.
5: Ti won ba joko so. Ko ma fun ju bi tu e mo lo.
0: 2 million
5: ko so po ko so po n ba ya to bo wa ri bi se se yen ni o di are o lati lati put more effort si o ba tun ti ri po tin change awon wa ti o se yen yo ohun lo wa so fun pe ah ibi mo tin bo gba owo o ra pe tin
0: tin bere o
5: mo tin da mi la mu o ko ma aha ka ma ba se si o e ba ru mo so to ka ti so fun to ba ti so fun pe ah nigba ti mo ri gbo se se yi ni se le lojo meta yi ise si re ti yato se pe tin ba tun se kini so ni doko mo mi ngba bayi ti awon family ba wa laye yo pe won yo so fun won pe bye bye bye ni omo yin ni hu wa tele sugbon eleda mi ti o ni fi aje mi ma ko le huru wa bayi ko le change pada sugbon bo se se yi ki bukata o ma di liability si mi lorun ko ma di wahala kin le fe ka se si isita mo obi yawo yen ba fo eniyo tele yo wa so pe bi o se je yo ju ye won pe bo se je re o n o ti le ya mi ni kini kisi o but die die ni won ni pe awon ma fun abo bo ba se si le mi o si mo bi n se ba lo bi ona mi lati tete je ko doju si sugbon ti o ba ti bere wa yen ba mi emi o master back yo to ba ti so fa won obi e to ti kene o nu aha yo fo gbon ko idagbo na e je fe lo mi la yi sa e ma pe to ba
4: se yes sir se gba sa
0: e kale o
6: o ni e kale sa
0: e yes sir

0: look at a momo igbere. Well, ati ni owo ni. Owo ni momo igbere ga ba obirin. E ka le ma. E ku di radio yen, ku di radio yen. E pa radio yen, e pa radio yen, e pa radio yen.
1: Tabi ke sunkun de.
0: Hello?
1: Ke yin le.
0: Okay.
1: I'm going ba.
0: Hello, ma.
1: I'm going.
2: Hello, me
0: ẹja kúkú la aṣọ ló ń ta aṣọ ni oníṣòwò pàtàkì dẹni kọkọ ẹ tó fẹ oníṣòwò pàtàkì ni kọkọ ẹ tó fẹ ẹ sì wá wo ọdún méje sígbà tí wọn ti fẹra wọn báyìí ṣẹrẹsán kí là lórí tó kó tó dé kí wàhálà tó dé ṣẹrẹsán aṣọ ńlá ní ń ta aṣọ ńlá ni ẹnjìníà náà dé lọkọ ẹ. Hello.
3: Hello, Mr. Adeyinka.
0: Ah, Baba mi.
1: Ma kure de we.
0: A te gbeda tuba.
3: Bẹ́ẹ̀ni.
0: E pẹ̀lẹ́ sa. E tori o, e ku on di radio yẹ die o. E ku on di radio yẹ die.
3: Mo ti kuro nbẹ.
1: Okay. I'm going by.
3: Ah, ni fele yi dagbere faye.
0: Ami o, ami, ami.
3: A ṣe ọpọ ọdun laye.
0: Ami aṣẹ o, ami o.
3: Ìyàwó àwọn ìyàwó.
0: Ẹ sà.
3: Ìyàtọ̀ òun ò ní yẹ o.
0: Ami o, ami.
3: Ẹ bá wa yé bẹ́ẹ̀.
0: Ami o, ami. Ami o, ami.
3: Ami o, ami. Mr. Olokose.
1: Akinado, ekude de we sa.
0: Yes sir.
3: Se ri oro ta leyi.
0: Bẹ́ẹ̀ni.
3: Nṣin to le nbẹ. Ọmọ wa ka sọrọ kalẹ kan wọn ni ori jaju ogun. Bo ti ri na wọn si wi wo ori jaju ogun. Bo ti wulẹ ko ri laye yi. Ẹda ti ba nṣe ni laye taye nṣe pe fun ti nṣe pe fun. Iṣẹ́ ọwọ́ rẹ̀ ó ṣàdúrà fún. Ẹni bá sì ń ṣe kókó náà tí a bá ń ṣàdúrà fún ọ̀ǹtara rẹ̀ jẹ ni wọ́n yín bàbá sẹ́yìn ìgbani wọ́n ń ṣẹ́bi ilé lórí ni. Orí ọkùnrin yẹn lọ dá ṣẹ̀ríà fún. Ṣùgbọ́n gbọ́ náà ti wá gbèjọ ọkọ ní ìsinyìí kọkọ náà tó wá fi sùúrù kún kọ́lọ́ mọ́jẹ ọjẹ pọ́ísìn. Torí bó ṣe dákẹ́ tó bẹ̀yẹ ṣe dákẹ́ tí ó sọ̀rọ̀ yẹn ẹwà ń bẹ nú rẹ o. Àṣẹyìn tí ó ṣe kùnú ni irú wọn o. Àwọn àgbàlagbà ẹbí ọ̀sẹ̀ àbàṣọlẹ̀ kan pé kọ́ gbogbo àwọn obìnrin ọ̀dáríjà wọn bẹ́ẹ̀ ni lóòótọ́ torí wọ́n ní ẹrú kan ní mú wọn gbogbo ẹrú ìlọ́sẹ̀ àbàṣọlẹ̀ ní ọjọ́ ọ̀jẹjọ. Ẹ wo orúkọ tó ṣe ní ìsinyìí ìwọ tó ò tí ì dibi lọ ní àtó tí ì di nǹkan kan tọkọ wa dìgbẹ̀wò ṣe lójú rẹ tọkọ láṣẹ kankan ọba ti lọ àti jẹun ọkọ ó di pé kọkọ máa lọ fi ẹpọn fẹ náà nídìí àrò gbogbo eléyìí náà lọlọrun wò bọ̀sì ní ìṣe o lè tíjì mẹjọrò. Yóò ní ọ́sà náà náà ni nígbà ọba tí wá ju ọlọ́pàá wọn mú tóun ṣe o. Ṣùgbọ́n ní ìsìn tọ́lọ́run bá jẹ́ ọ́kẹ́kọ̀ọ́ tí ọ̀rọ̀ tó ní fíẹ́ ìgbéraga wò bọ́kùnrin bá da lókòwò padà ní ìsìn ní tí ó ń ṣe tẹ́lẹ̀ ó lè mọ̀ tí ìkú lọ ní inú ìgbésí ayé rẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí tí wọ́n sọ ṣe rí gẹ́gẹ́ bí ẹ ti là ní ìsìn pàṣọ ní ń tà.
0: Baba eyin mama wa
2: gbadọ baje o
0: amore adupe lowo yin
2: o tori omo e je ajo tuntun.
0: Hello.
4: Ya bi ji mi le pa si
0: ajo laja me. Okay.
4: Seri okunrin o ba ko lowo gan okunrin ni ba yo na si o tun be iseda re awon iseda kan be te pe won yo na si iseda won de ti mo gbe ji omo ba kun ba si owo yen ba si ba seri awon obin a le ti lowo o ni wa de ti ti o to joko kale o mo nte se o ti o ma di pe yo to ku wa to owo yen fun to to pada sin na o da ko bere wa ko ma ti pe ko kunrin ti ko bere ti ni o ru ran lowo la je je fun ra wa ba o tun be se dare o dari jo se da mi si yo na so
0: Tori
2: ton ba yo no ti ti se da ro ba
0: yo no ti lo sinu ipele mi je nsare soro yi awon ti won ni glaucoma ati cataract Anthony glaucoma tabi cataract mo je alai lera nipa oju
2: koni ba jale
0: o si ti ma tete sele lati bi kekere
2: koni ba jale
0: ṣùgbọ́n tí wọn ò ní kèsì ngbà náà ibi kékeré ní ti máa ń bẹ̀rẹ̀ bí kò máa yúnyàn bí kò máa ṣe pin bí kò máa somi. Àwọn nǹkan wọ̀nyí àìsí ní àkíyèsí rẹ̀ ṣùgbọ́n gbọ́n bá di ńlá látò máa sáré rẹ̀. Àwọn Yorùbá ní àti kékeré láti pẹ̀kan rókò pé tó bá dàgbà tán apá ò ní ká mọ́. Àwọn nǹkan yìí máa ń ṣe ìlera fún ara. Ojú dẹ̀ jẹ́ nǹkan pàtàkì nínú ìgbésí ayé ọmọ ẹ̀dá. Bẹ́ẹ̀ ni ó di dọ́kítọ̀ tí ó dadájọ́ tí ó di gbogbo ẹ̀ ojú ni o. Àwọn nǹkan yìí ó jẹ́ ń tó lágbára púpọ̀ púpọ̀. A sì ní dẹrù àrùká. Ó máa ń jẹ́ kí èèyàn dẹrù àrùká pé ẹ máa gbé lọ́dọ̀ kínní, ẹ máa gbé lọ́dọ̀ ọmọ rẹ̀ ń bàdá, ẹ máa gbé lọ́dọ̀ ọmọ ìlẹ́kọ̀, ẹ máa gbé lọ́dọ̀ kínníkan. Iná ń pè lẹ́rù àrùká. Ṣùgbọ́n ẹni tó jí láàárọ̀ tó ní ìyá alágbẹ́yà mò ń bọ̀ wá bọ́ ọ ṣeré ọ̀sẹ̀ méjì o. Mọ́ mi ẹ má pẹ́ o, ẹ bá mọ́ kínníkan, ẹ lu irú tí ń bẹ́ mẹ́ bá ń rabọ̀, àlùbọ́sà tí ń bẹ ní kínníkan. Ìyẹ̀bọ́ yàtọ̀ síra wọn. Ní dẹrù àrùká lágbára lọ́wọ́ náà. Owó tá a bá ṣe láàárọ̀ kùtùkùtù tá a fi ọ̀sán ṣe ọjọ́ alẹ́ wa á jẹ láṣẹ Elédùmarè. Ìwọ tó bá ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ yọjú sí mi. Ọkùnrin náà tí ò lè ṣe dáadáa lọ́dọ̀ ìyá rẹ̀ lọ́dọ̀ ìyàwó rẹ̀ ni o. Tí ò lè ṣe dáadáa lọ́dọ̀ ìyàwó ẹ̀ tàbí títí ń lẹ́ra díẹ̀ díẹ̀ ẹ wá yọjú sí mi.
5: Àárín ọ̀rẹ́ ò gbọ́dọ̀ bàjẹ́.
0: Ẹ wá yọjú sí mi.
5: Gbọ́dọ̀ bàjẹ́ o.
0: Nọ́mbà mi rèé.
5: Nǹkan sọ wípé kò ní.
0: 08064474794 08064474794 nọmba mi 08064474794 ni nọmba mi Ọtúnba Isaac Adeyinka. Àbá oúnjẹ kan jẹ́ ṣùgbọ́n àwọn oúnjẹ kan wà tó jẹ́ pé ẹyin tí ojú bá ń dùn ẹ gbọ́dọ̀ jẹ́. Ẹyin tójú bá ń dùn tí ń yọ lẹ́nu ẹ gbọ́dọ̀ jẹ́. Ṣé ẹ rí mo máa ń sọ̀rọ̀ pé ọ̀rọ̀ ò ṣe é sọ dáadáa lórí atẹ́gùn àfi tẹ́ ẹ bá yọjú sí mi tàbí tẹ́ ẹ bá pè mí ni mo lè sọ fún yín. Téèyàn bá ti ju 40 years lọ 40 years téèyàn bá ti jù lọ àwọn oúnjẹ kan wà téèyàn gbọ́dọ̀ jẹ́ gẹ́gẹ́ bí àgbàlagbà. Tó bá ti tó 40 years tó bá jóbìnrin ó ti fẹ́ bímọ tán tó bá jọ́kùnrin ó ti ń lọ bí àgbà. Ọkùnrin tó bá dàgbà tó pé 50 years ó gbọ́dọ̀ wá máa ṣọ́ra ṣe láti máa jẹ àwọn oúnjẹ kan torí pé tó bá jẹ oúnjẹ yẹn jù rọmọlápá rọmọlẹ́sẹ̀ lè wà stroke lè tibẹ̀ jáde. Oúnjẹ tí ọmọdé ó jẹ tí ó lọ tí ó bọ̀ tí ó gbà bọ́ọ̀lù tí ó ṣe gbogbo ẹ̀ tàbí ẹni tó ṣẹ̀ṣẹ̀ ń wáṣẹ́ tó ti fẹsẹ̀ rìn lọ tó ti fẹsẹ̀ rìn tàbí lọ bíṣẹ́ tán ti lò pa níbi iṣẹ́ oúnjẹ tó jẹ yóò ti digest ebi yóò ti máa tún pa. ṣùgbọ́n àgbàlagbà tẹ́ ẹ bá jẹrú oúnjẹ yẹn ojú kan lẹ́yìn lẹ́wà ẹ kàn lè máa yọjú ní fàràndà tá nìyẹn o tá ní kinní kan o téèyàn bá ti dàgbà èèyàn ò ní lè jáde lọ tààrà tààrà mọ bó ṣe wùyàn mọ oúnjẹ yẹn ò sì ní tètè digest tí ò bá ti digest ẹ̀jẹ̀ ò ní lè flow kẹ́jẹ̀ flow lọ kó flow bọ̀ ó máa ń da ara láàmú. Nítorí ìdí èyí àwọn oúnjẹ kan wà tí ó yẹ ká jẹ àwọn oúnjẹ kan wà tó yẹ ká máa jẹ àwọn oúnjẹ kan wà tó yẹ kí àgbàlagbà jẹ. Ngbẹ́ bá pè mí látòsọ̀yàn lórí rédíò látòsọ̀yàn lẹ́yìn ètò. bi o se rinu
5: eje ajo toto
0: ibi ta nlo ipele keji lori eto yi eje abobe tori ago kan na la siwo se lale teni ago kan la ma siwo se

0: Adeyinka, k'Olorun oba mi oke, ko saanu gbogbo wa. Ka ma jade le ku lọwọ. Ka ma jadun le arun lọwọ. Ki ìdààmú àti wàhálà kó mọ jẹ ìpín gbogbo wa. Gbogbo àwọn olólùfẹ́ ètò yìí ẹyin tí ẹ̀ ń gbọ́ wa ẹ ti dàgbà kágbà yín sì dálẹ́ tẹ́ ẹ bá wá ń gbọ́ wa ẹ máa rìkọ́ọ̀dẹ̀ tàbí kẹ́ ẹ máa sọ fún àwọn ọmọ pé ẹ gbọ́ ètò kan o ètò tẹ́ ẹ sì gbọ́ rèé o báyìí kàṣà o báyìí káwodé o ká fún máa ṣe òdiwọ̀n ìgbésí ayé wọn. Náà ló ṣe pàtàkì náà ló ṣe kókó torí ẹ̀yin bàbá yẹn ti dàgbà ẹ ti ṣe wàhálà láàárọ̀ ẹ ti ṣe wàhálà lọ́sàn-án ọjọ́ alẹ́ ẹ̀yin yóò sì dòrò yóò dà lágbára lọ́wọ́lọ́ ẹ wàá ní rí ikú ọmọ o ẹ ní rí ikú ọ̀dọ́ láṣẹ elédùmarè gbogbo tẹ́ ti fàárọ̀ kùtùkùtù ayé yín ṣe ayọ̀ lẹ fi jẹ́ ṣùgbọ́n káwọn ọmọ yìí kamọ́kan kò báàyàn lásán káwọn yìí mọ́ kò báàyàn lásán ẹ máa bá ní sọ fún ọ pé ntẹ́ ń gbọ́ rèé o tẹ́ ẹ bá dẹ wá gbọ́ ntẹ́ ń gbọ́ òun tẹ́ ẹ bá ti ń sọ fún wọn. Wọ́n ó mọ̀ fi ṣòdiwọ̀n ìgbésí ayé wọn tán àbá wá gbọ́ àwọn náà ti mọ̀ pé wọ́n dẹ̀ sọ fáwọn àwọn ọ̀gbọ́ ni o àwọn làwọn ọ̀gbọ́ o. Ọkùnrin kan wà ó ti ṣiṣẹ́ rí ní hòtẹ́ẹ̀lì kan ní Nàìjíríà ó tó di pé ó travel out ó dẹ̀ ti ó ti ṣiṣẹ́ ó sì ń fowó ránṣẹ́ sí ìyàwó ẹ̀ ó ń fowó ránṣẹ́ sí ìyàwó ẹ̀ wá pe ọ̀rẹ́ ẹ̀ kan pé òun fẹ́ ẹni tí òun máa dé bá kókòtì tó lọ dé bá ìyàwó òun kóun tó lọ dé bá ìyàwó òun lọmọ tó n ti ń fẹ́ òun wá ẹni tí òun fẹ́ dé bá ẹ̀wọ́n olójú wa fẹ́ ṣe ọ̀nà wọn lọ fẹ́ gbogbo kábọ̀ òun ṣètò ọmọbìnrin tó bá dáa obìnrin tó dáa kábọ̀ òun ṣètò rẹ̀ kó n kọkọ tẹ kọkọ fọ yẹn ní kulu ná lẹyìn ìgbà tó n bá fọ n kulu tán kí kó n tó wa lọ dé bá ẹni tí tó n rí yẹn ẹ ní kò sí problem bí kí àwọn ọ̀rẹ́ wà ní challenge kí kí wọ́n bá wẹ́ nìkan láti bí lálùpọ̀ àbí ọ̀nà ìjì òkú ọ̀nà kí wọ́n bá wá wá pé kó wá bá ẹni yìí náà pé kìnnìún kan náà kò dẹ̀ sọ fún ọmọbìnrin pé ó ń bọ̀ nílé kò sọ fún pé ó ń bọ̀ nílé wọ́n dẹ̀ bá invite ẹ̀ wá o bọ̀bọ́ kan bọ̀ láti ìlú ọba o ó dẹ̀ fẹ́
1: ṣeré
0: ó fẹ́ wá ṣeré
1: ni kò jìnà pé
0: tí ó fi
1: ìté ń bẹ̀ yóò kàn ṣeré
0: akáṣeré ṣe ju márùn á dẹ̀ come out á dẹ̀ lọ ọparí tí tó fẹ́ wá ṣe náà nìyẹn o kò ju yẹn lọ èèlù náà fẹ́ fóun èèlù náà fẹ́ fóun ni wọ́n á fún ẹ lóhùn náà ẹni tí wọ́n ti lè fóun ní 200,000 overnight 200,000 àwọn gba 200,000 fún ẹ no problem ló bá sẹ́ndì 200,000 ó sẹ́ndì ẹ̀ sí sáwọn yẹn ó dẹ̀ ẹ̀yin guys àwọn yẹn náà gbé wọ́n gbé gbe seyen fun awon omo gawon awon guys ni pe e da ko ijoba ni wo mo ge to fine to se dada to
1: tori owo yen na owo ni wait de
0: o ni wait e bi ma je enter yen na ba wa obirin na ba wa si room kan room kini kan na ba fi be ba fi si be e mo ti ma pe wo ejo nitori olorun ngba fi obirin si be na ba ni ki baba ma bo pe ko wa obirin ti
1: wa nbe
0: o ti se
1: emi na ti de airport mo ni ko fun mi ni bi seju melo kan
0: mo bo ma pade e nigba ti obirin yen ti bora le o ti bora o ti se gbogbo e o ti 75 ti bo lati lu oba e ma je ntan yin nigba ti ti bobo wole ti o wole oko ja were were ti o wole o ti ba lady yen to ti bora re si horiho to ti se everything to ti se gbogbo e o se wa de ba to wole bayi mo koko rira won daada ngbọ pe ti o wa wura
1: awon na ti won o tan be
0: be
1: ni blue kankan ba ni so pe nba te nba ti pe ninu ina yen ese wa rira yin daada
0: na ba ma rira won o na ba se lo ba di eni ti
1: ti awo e ti nbọ wa ba
0: gangan o koko wo pe se won si moju yi so won si mo kini so won si se mo ti frida won tele ka to travel mo ti soro die mo ti pe sugbon wa nsoro ni gbogbo gba yen ade lagbaja lagbaja iwo na pe fun sise ti iwo na nsere wo ko pulo nse kini lo nse awon ti bi ton si gbe fun de sa pe omo yen da gan o omo yen da omo yen sere
1: ah
0: omo yen sere gan o but owo e won gan o kiri kankan e lo lo fe gbe ni 200,000 owo e won o fun ni
1: 200 me no change ni lowo no fun la be yen
0: yen okore ba sa sa sa ni pe o ti pari o 70 pe ya ti pari kankan ti pari o sa fo leyin to fo tan lo wa pepe awe wa eh oro pe kankan le pa wa po mo hello hello sir
2: baba mi
0: sir
2: eyin lojo lodu ke to pa ile doko mi ti pe yawo nda do ku
1: eh ana ti ri ngba ti ko yen ti
0: amo ngbo sir
2: bi ku ku
1: hmm
2: o pe eh o pe ri bi bo fu ya ko so pe ko ko ba aye
0: okay
1: hmm
2: o ku ri ti o ba si ti yawo re de o se kan ti o pa
1: hmm
2: oko ti fori ta gbo lo o lo se wahala lo yi owo oko kede o ba lo je le na lo ko fe yo je ta lo yi lowo yi
0: eyin o na fe ko sa je papapa
2: awon meje awon meje yi won di lowo baba awon meje yi won di lowo to e pe ki se lo pe pe lo bi ni oko lo ba to lo ko arun ko agba pe yawo yawo mo iri oko o mo ti o to ko si lo karu wa lati da e fa mi o ti gbo wahala awon mejeji ti se owo won o mo ase ko soro jagun da wa loro won alafia funje
0: afia sir ẹyin ọkùnrin wa
1: àbí nta máa ń sọ ni pé olùdarí fẹ́ nìkan ju ẹnìkan lọ pé wọn ní yọ ọkùnrin lọ́wọ́ wò obìnrin kò gbọdọ̀ ṣe kí ló báyìí wá afẹ́fẹ́ a máa ń sábà sọ kínní yẹn jù.
0: Hello ma hello ma.
3: Ẹ kú ìsìn ní àgbàlagbà mi.
0: Yes ma.
3: Jàmbá sáàfún jàmbára làwọn méjì
1: tẹmọ
3: ẹgbẹ nǹkan tó ṣẹlẹ ẹni tó súnmọ ni ó lè ṣẹlẹ
0: ẹni tó súnmọ yóò ṣẹlẹ sí
3: bẹẹ tó ṣẹlẹ sí àbúrò mi lẹni ní àdúgbò àdúgbò ni tó tẹjọ
1: ti e ba wa le gba se omo meta to ti bi te kun danu ni
0: DNA test ni
1: mi wa wa nu won na to je pe eyan ni o nomo eyan ni o ni omo yen to je pe o kan wo pe je
0: o lo se DNA ni lo fi ma pe ti e ri ti e ko in to buru to le awa la tun se to mo ja so na mo ja so ye de Ladoko ko ni bu fun a n to ya pa okunrin jula ni ni ko ri yawo e ko n ba lasepo n to ya pa okunrin jula ye ni hello e ka lesa yes that's the duty baba mi ka lesa
1: ah sir
2: bele mo fe be ni
0: okay
2: okunrin lo pe yin ni abobirin kilo fe ka da mi ma
0: Awon okunrin ko lo pe mi obirin ko lo pe mi awon ore oko na pe mi awon na soro yen fun mi awon tan je ololufe eto ni
2: okunrin
0: ben
2: nba to lo bi tan tin wa eru bi okiri oni kan de o tun wa ni kan
0: bo wa no ko ti fe gan ko ti fe ko ife rara ko ti fe rara ko ti fe rara an fe ra won na ba ri ra won na mo ti ju to bi
1: o ti pe po na
0: to be to kun e fi travel out
2: okay o ti ni o kan si pe bo ba je pe o pe to ba ya lu won
1: to lu won fe to ba de wa fe
2: ko wa
1: du
2: wa okunrin gan je en ti alaga ba bi ni yan o je pe ka se so pe o lo fe kilo de to tun wa enikan ka ki ke ba won yen zo to e fo kanun be to lo ku ba won ti bingo point number 1 point number 2 ni wi pe oni ti o lo won fe gan o gan je asewu lati be to dambata fun dambara gege bi ya mi ka won ko ti so ni be ya we yi ke ti tukana o si je eko fun ma yen gan pe ha tita ba soko loja ara ni eni ni ba o ene le lo fe so loko to ti ba o ko la bi ile iko mo pe ni si gugo pe o lo ni bagun olohun ma fi si esan fun ni ko le ko mo ni e bi oro da so olohun ma je ko ri ala pe we bo ti e ko ri ni tori na ko to ko ore re ba ni mana o ti ra lo ara re lo pa o ojú kan lada ni wá ìyàwó gidi ìwé sí ìyàwó gidi wọgé sọkọ gidi nǹkan fún ẹ dúró níjàmbá ló nǹkan fún ẹ so kó tó èrò rẹ pa kó ìtọrọ ọdá yíyé ìsìn lọdọ ọlọrun bóyá ọdọ ọmọ ẹwú máa yẹn náà ló ti máa padà tí wọn padà lọ tí wọn lọ bá wọn parí ẹ ló ti bá méjèèjì sọrọ pé èmi èyí ẹ
1: ìṣe
2: ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe kíkàlùkọ wa wọn ju onúkúwàdà kí wọn sì wá ẹyin tí wọn lórí pé ọlọrun dẹ san ọlọrun ti dájú báyìí let me give another
0: message. Ṣé ẹ ṣe gan sa.
4: Nítorí ọmọ gbọ́dọ̀ dàrú torí ọmọ.
0: Bari Baṣa.
1: Ẹ kà á lẹ.
5: Ẹ kò ṣe
0: ọ̀ṣẹ́ ni ẹ mọ̀ mi.
5: Yóò dára fún yín.
0: Àmì o.
1: Yes, Mao. Arama. Amen, Mao.
2: Yes, Baba lohun ni gba. Can you imagine that?
0: Tori baba na ti towo. Baba ti towo dada.
2: Eh, baba lohun ni gba ki won fe ra won.
0: Hmm.
2: So ti yin so. Ohun atu baba ti ti ra won le na.
1: Hmm.
2: O to di to pade omo.
1: Ko ni fe gba.
2: Baba da ni ohun ko le pe loju emi ohun ki o ti fe omo ohun. Omo si ni den to won fe nu. Se ri pe gogo oro ti fa lobo lobo. To ba se po se o se o se won wo ke daada yo asiri o pada si si lowo pe pe eni to won fe ni ke lo nejo le bere fun e bi ore awon ore re won pe ke lo nejo le pe won jo wori photo e gan te maru ka benye o kan ni yen se wa le se so le kan te ni koyi eyin o le fe eyin o le se kene kan si yo o pa ma bare ma fe se yo fe gbe yo to se ma la o
1: kan mo ton ni ma ton ton so da le
2: gbo awon ore ti won so pe omo yen dun omo yen se o dun o dun na nu a nigba to ba mu ku le environment yen awa ma ro ko lo ngbangba na ko ni ma pe won to se ma la ni
1: pe won manipulation ti wa le
2: si yo yo to se a foto re jo to ma se bi e ki be this is my wife.
1: Aye mo se e be ma ton bi wa lo e ma ton mo se le
2: Olorun sa nu wa ni uruko Jesu awon mo wa Olorun sa saanu wa lori aye won ni de ni fun won na o su ni e gban loju won be ni emi a ma so fa won temi ma ni e gbogbo ti mo wi erin re pa ni to ti da ni ko mo pe ah thank God for my mommy's life ah mommy si mi olo lo ni kin kesi to ba tin di pe ah mommy si so fun mi o ba de ti mo kin ti mo o ti wo
1: be ni
2: so ti eto yin so o ti eto yin omo kunrin ah o da ati ko lohun sa nu fun yin
0: amen
2: e go pe yin ni ori un e to ma se be si awa ya eh jo fi ya ko ni be olohun sa anu ni o bi taye de go ni se nu olohun nikan ni kon ko sa fa anu gba wa oruko Jesu wa ni to mo fun satan ni
1: amen o amen o
0: amen
1: o esima esio abe wa ri bi en tun wo wa lo yin
0: ah
1: we ni se ri dan nu jo ba ni ah this is my wife
0: ya ko ti den ti de male hello
2: hello
0: Hello, yeah, sir. Daddy. Okay, sir. Ben.
2: Oh, no.
5: Nigeria.
0: Social media.
6: Tẹ̀lé àwọn méjèèjì gẹ́gẹ́ báwọn èèyàn ṣe sọ gbogbo ohun tí wọ́n sọ pátá lórí wọn ni mo gbà wọlé ṣùgbọ́n àwọn méjèèjì wọn ṣe tọkọtìyàwó ara wọn bẹ́ẹ̀ ni àwọn méjèèjì lọ́lọ́run lọ fi wọ́n kojú ara wọn pé ìwà tó ń hù rèé ìwà tó ń hù rèé ṣé ìwà yẹn lè tẹ́ra wọn lọ́rùn tán bá délé wọn máa
1: ṣíkálùkù
6: kí èyí ọkùnrin kó wáyàwó tiẹ̀ síwájú kí èyí obìnrin wáyàwó tiẹ̀ síwájú ìwà ọkọ tiẹ̀ síwájú ni.
0: Ọlọ́run ti fi hàn pé ẹ̀yin méjèèjì alágbèrè
6: ni jọ́jímẹ́ǹtì wọn nìyẹn nítorí ọlọ́run fẹ́ káwọn méjèèjì orí ni wọ́n ti rí yẹn torí irú kan náà ni wọ́n tán bá dẹ̀ ṣe irú ẹ̀ kó má jẹ́ pé ọmọ àlìná máa bíjọ bẹ́ẹ̀ ni òṣèlú yẹn ní ṣókí ọ̀rọ̀ tèmi tèmi ó sọ fún wọn nìyẹn kan tètè títálùkù tètè tẹ̀sẹ̀ ẹ̀mọ́ rìn kó wáyàwó ẹ̀ síwájú kìtìbí náà wọ́kọ̀ tí ẹ̀ síwájú kò sọ́rọ̀ ńbẹ̀ kó sanwó iṣẹ́ ẹ̀ fún kó dẹ̀ kúrò ńbẹ̀ ṣe bó pàpà ló ó lò mọ́jú
1: ó ti lówó
6: ó fún lówó iṣẹ́ ẹ̀ kò sọ́rọ̀ ńbẹ̀ mọ́ ni títálùkù máa bá tiẹ̀ lọ kọlọ fẹ kọ wọkọ kọlọkọ wọkọ ẹni tó wọkọ kó wọkọ mí ìfẹ ẹni tó wáyàwó kó wáyàwó.

0: Hello, Daddy. Wa.
1: Bon, next on the relay.
0: Yes, sir. Mm. Ready. Okay.
2: Baba to fe to be fe ri ke ka wi gba ji o fe bo lo lo yi akọ bi baba ye.
0: I just saw lori radio mi mo se lori
2: baba iru wa pada won ko pada lo fe lo yibo
0: beni. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tí bàbá tí tó fi kọ́ yà wálé.
2: Mo yẹ kó ṣe láláì wọ. Mo ọba ṣe láàánú òkú òru láàánú ìbá jẹ́ ìbọn sí òwà ní ọmọbìnrin nìkan. Bẹ́ẹ̀ni kankan ò ní mọ̀. Àláfíà fún yín bàbá.
0: Àláfíà o. Mo ti rántí. A ti sọ yẹn ṣe ká ọ̀rọ̀ yẹn rí. Ọ̀gá o. Oga. Hello?
3: Hello, Baba.
0: Hello, ma.
3: Yes, ma.
0: Oye, ma.
3: That's all I got. Very old man. Okule, lise mine. Unu awo ole nye kan. Nense. Wasu de trap, unu kasi de link kagba jari lo.
1: Okay. Yeah.
0: Yes or no. Ìdí ni pé ṣẹ́rí mama ṣẹ́rí ọ̀rọ̀ ta tẹ dálè lálẹ́ yìí àti sọ díẹ̀ rí ṣẹ́rí àwọn ìyá wa yé àtijọ́ mama mi ṣàlàyé pé àwọn ńgbà tí dádì mi bá wá sílé àwọn ni mama àwọn ọmọ sọ pé ọkọ rẹ nu ó yà lọ́wọ́ ìlàbírù lọ́wọ́ lọ́mú aṣọ kóromọ́dì aláwọ̀ ṣẹ̀ṣẹ̀ lọ́mú aṣọ ni lágbé ọkọ àwọn dàná.
1: Ẹ̀dọ́jọ́kọ̀ọ́kọ̀ọ́kọ̀ọ́kọ̀ọ́kọ̀ọ́kọ̀ọ́kọ̀ọ́kọ̀ọ́kọ̀ọ́kọ̀ọ́kọ̀ọ́kọ̀ọ́kọ̀ọ́kọ̀ọ́kọ̀ọ́kọ̀ọ́kọ̀ọ́kọ̀ọ́kọ̀ọ́kọ̀ọ́kọ̀ọ́kọ̀ọ́kọ̀ọ́kọ̀ọ́kọ̀ọ́kọ̀ọ́kọ̀ọ́kọ̀ọ́kọ̀ọ́kọ̀ọ́kọ̀ọ́kọ̀ọ́kọ̀ọ́kọ̀ọ́kọ̀ọ́kọ̀ọ́kọ̀ọ́kọ̀ọ́kọ̀ọ́kọ̀ọ́kọ
0: obìnrin fún ọkùnrin ni pé ẹni tó fẹ́ rí o ṣe sàn láyé ìgbà yìí gbogbo ọmọ tí àwọn ìyá yẹn ń bí ṣe tán ń bí
1: ṣe sàn wọ́n
0: gbọ́ràn torí àwọn ìyá yẹn gbọ́ràn sí ọkọ wọn
1: lẹ́nu
0: ìyá wọn àti bàbá wọn ni wọ́n fà lé ọkùnrin lọ́wọ́ ọkùnrin yẹn ó sì mọ tọ́jú ẹ̀ pé mo gbọ́dọ̀ fìyà jẹ́ obìnrin yẹn ò sì ní ṣiṣẹ́ ká ṣe nǹkan kan ọkọ yẹn ni wọ́n mọ tọ́jú rẹ̀ ni wọ́n mọ obìnrin ọmọ tí àwọn obìnrin yẹn bá wá bí ṣe sàn àwọn obìnrin wọn àwọn ọmọ wọn máa ń jẹ́ alálùbáríkà ni màmá àbèjì ìkànnà nígbà tó pẹ́ ló di pé àfọmọ́fọ́kọmọ́ ẹ̀ ń bá ti wù ọ́ ni o mú wá.
1: Ìwọ
0: ló mú wá o.
1: Ó tún gbọ́dọ̀ gbọ́ pé kinní náà.
0: Àwọn yẹn náà. Àwọn yẹn náà.
1: Sẹ́ẹ̀tì jẹnẹrẹ́sàn kan tó mọ̀.
0: Jẹnẹrẹ́sàn kan náà làwọn yẹn náà. Pé mọ́ mi ẹ ti mo fẹ́ rí Bàbá Adébọ̀wálé. Ẹ̀lọ́ dájú.
4: Ẹ̀lọ́ Adéyínká.
0: Ẹ̀lọ́ sà.
4: Alàgbà Adébọ̀wálé ni lẹ́ẹ̀kan.
0: Oyè mi sà.
4: Ẹ rí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí.
0: Bẹ́ẹ̀ni.
4: Wọ́n ní bó ṣe wà látètè kọ́ ṣe.
0: Bíbélì
4: ni ó ń bẹ nísinsìnyí. Bẹ́ẹ̀ni ó sì máa rí títí ayé àìnípẹ̀kọ. Kí ló dé tí ò rí wá rí bẹ́ẹ̀ mọ́ títí ayé ayé tí ò tí pẹ̀kun kò tí débi àti mọ ibi tó dé gan bóyá ó ṣẹ̀ṣẹ̀ dé lájì tí ò wá rí bẹ́ẹ̀ mọ́.
0: Kò yé wa.
4: Ẹ̀sìn àti ọ̀làjú òdì ká gbà ká jẹ́ kó rí wa ó pé. Ok ẹ̀sìn méjèèjì ta gbà nísìnyí kò séyé kò sí ẹni tí ò kó bá ó kó balẹ̀ ó kó bọ́nà ó kó bàjọba ó kó balẹ̀ wa. Tó bá jẹ́ pé bá a ṣe wà jẹ́jẹ́ la wà tá a mú ìlànà ìbílẹ̀ wa lò lọ ni bí ó sì ṣe máa rí náà nìyẹn. Ẹ mọ̀ pé mo sọ pé kò sí nǹkan kéèyàn ṣe tí ò ní repercussion.

0: ti o ni ti o pada mu wa ti o ni esan
1: be
0: ke ni pa abi ninu bibeli egba taburo egba taburo o sa lo se bi se ko gbesan e ni
1: o gbesan o bibeli gire e gbesan e onke
0: tele tele ile ma nfa eje mu ni sugbon lati gba yen ti nkan yen ti sele tolorun ti fi le bu fun gbogbo awon nkan won yen e ri pe gba ti jesu de gbogbo e na lo baje eje ogu ile nfa eje mu mo be ba peran si ta nsin eje yen o ta pa mo be ni ata pa ni ti o gbe tabi ko ti o fo dan ile o ni fa mu mo se ri ngba yen ko le ri be mo ni isin tori awon tan se ngba yen won fo to se won de si won de n ba ilana yen lo bi olodumare se fi fun won ngba yen sugbon ni isin ta lo tele yen mo be ba wi ni isin awon pastor ani ona isu olo kokun le gba yen bi e ba wi afa le so pe awusu bi lai ko ye ko ri be nta ma koti na ni a le soro meji ka to koti bible a le soro meji ka to koti quran kini de ta ma koti ese fa ta gba wa ba a ni koti e a so pe ko do leti awon ti itajeji yen lo do leti won a ye ri alare na o wa igba de mi si ma fe yawo ni 1983 mo lani mo leni to ba mi ri yawo mi to fa fun mi pe omo yi omo yi mo ri sore e ni o ni he o lo ba mi so na o na lo wa nle mi yi
2: o ga o
0: se ri ke yo gbe gbese lona to to o san o san to ba se pe iru okunrin ta nsoro e lori program lo lowo lowo te ba wo dada e ri pe to ba je pe o na gbe gbese nigba to tin fe omobirin yen to ti lo bere si ni won ti so fun pe eleyi o le fe tori pe alagbere ni ibi ti o ti bere si to ba bere ni ibi to to won so fun pe eleyi ise yawo e o
2: esin to ti gbe dani
0: o le ba o ira wa o le ti ba mi ira wa agbere lojo wa lara won ọmọ wo ni wa fẹ bi ẹ wo ẹjẹ fẹlomi laaye.
2: lórí kíní tí bàbá sọ.
1: mo ń bọ̀ náà jẹ́ sáré parí ilé pé àwọn pé ìwọ lórí nǹkan rẹ fúnra rẹ o set kan nìyẹn set yẹn àwọn yẹn náà tún wá dá ṣùgbọ́n láti 2000 láti two thousand ti network ti de ti phone ti de nigbe aye ti baje ni
2: iro ready lati ma fe ra won gan
1: ni iro o sese wa fidi o iro en tin paro tele na ti pe pe o sugbon emi iro
2: kan de wa establish
1: ye gan ko de ngba na o ti de
2: eru ti e ma nba yan gan to ba fe paro gan ngba mi
1: sugbon nigba ti phone de ni pe hello nbolo wa eko mo si wa na eko
2: ebe re nbi lo si wa o
1: ebe lo si wa nbi ibi ti problem ti de no nigba ti awon agbe blackberry de ti blackberry de
2: ti o so bi to wa
1: ti ero blackberry je pe pin te
2: ti wa so bo wa
1: ti facebook o ti wa na on kaloku n wayawo lori facebook
2: n lalari na bayi
1: facebook lalari na whatsapp lalari to ba ri obirin nisin bayi to kan ti e mo je pe ejo se can I have your contact
2: can you change my number
1: o pari eti bere fera yin nu ibi ti problem to ti wa de to ti wa eni to tin fe yawo lati 2000 13 loko lati 2000 13 loko lati ni yawo ti bu e opo ninu won mo rí ọmọbìnrin kan gbà mo wà ń fẹ tí mo wà ń fẹ ọmọ yẹn pupa gan kò lọkọ kò ní gbogbo ẹ ó wá bá mi adẹ rìnrìn àjò àsáré àṣẹ gbogbo àṣẹ fẹtẹ àṣẹ wá àṣẹ àṣẹ gbogbo àṣẹ sùn pé bàbá kan ṣàlàyé fún pé kọ lọ ní sùúrù lẹyìn ọdún mẹwàá ni ó tó mari ìbẹ̀rù ti parí bọ̀bọ̀ yẹn ó ti parí bọ̀bọ̀ ní facebook wọ́n pa ẹ̀wọ̀n sí whatsapp àti whatsapp odun keta re lo ma ri lo fe bo yen ah en ton se won ni simi ni sala yin ni sala yin ton se won ah awon bi ti problem
2: na bi pe ti brief
1: ri na bi ti problem so ti wa ni
2: to ba si ni suru odun mewa yen oko re o yoju
1: oko e ma yoju wa wo 2000 ya 2000
2: ko ti lo jojo meta lo
1: ya 2000 titi di sin bye ya 2000 since 2026 so we tin lo bi 30 years tin lo
2: eh ibi ti ro ntun de gan elomi
1: omo 30 years omo 30 years sin se o se o ti fi abi mo meji meta
2: ah eh yes
1: bi ti problem ti wa ni o e ma bi re yen yen mi e da ko e jo ti lo eh o lo be so ka tun mo gbe call yoku en je pe pe to ka ka ma lo le o
2: mo pe
3: ogboro ko mo gbadọ baje o ade yin kan so
2: ebi ti
1: hello hello
4: hello e da ko e ba mi
1: le yes sir Ben.
4: Ore moda ni je jo deni, je jo ma lo nde do si yo jo. Elo ye ki ese. O ma wa be fi, o ma wa wa be fi do do do ni, e gba ni. Do ki da ka ni, se gbo me sa.
1: Gbo gbo, gbo.
4: Mo ni, o la ni ki o ti po. Ti de le te, o ma
2: ti fera mo gan
1: amio si doju keji
2: already ati setu gan ma pe
1: bo wa ni
2: ti tele sin ti baba so ni mi se pe
1: hello
4: ku wale be lati
1: ti ti ka mi
4: Tusha. Ita balaye. Inu wọn ma tira wọn. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ inú ilé wa,
5: ológun ni a gbogbo wa pata ogun sọmọ ká tó jẹ ìrọ tèmi tí ò lórúkọ ogun bó ṣe kìnní àmọ́ ya tẹ́sìn yìí dé àbándọ̀ rẹ̀ ojú ibi tí a ti ń bẹ́já láàrin ìta wa ó sì wà ń bẹ́ dìde bó tẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ilé ti wó káwọn mi ti gbé mi dìde àní àádá kìnní ìrúká wo dànù kan náà gbọ́dọ̀ wo tó bẹ́ẹ̀ dìde a lè kọ̀dẹ́mù ẹ̀jú bẹ́ẹ̀ náà lọ pàṣẹ torí pé ẹ̀sìn tí wọ́n mú wá yẹn náà ó sì la ọ̀pọ̀lọpọ̀ wa lójú àwọn tó mú wá náà ló mú sùkú wá kan náà ló mú wá wá kan náà ló mú gbogbo ẹ̀ wá so a lè kọ̀dẹ́mù ẹ̀jú bẹ́ẹ̀ náà lọ torí wípé a kàn rò pé kò sí wòlíì hello am I talking to somebody àwọn wòlíì gidi sì wá bó tiẹ̀ lè yẹ pé tá a bá kó ọgọ́rùn-ún jọ agídí láàbì rí òjijì ọlọ́run márùn-ún nínú wọn torí gbogbo tá à ń gbọ́ nínú rédíò ọ̀nbanínú jẹ́ ń pọ̀ jù torí wípé kí a tó sọ̀rọ̀ mùtùmí pé ó górí èèyàn ó bẹ̀rẹ̀ tó ká tó sọ méjì ẹ ti gbọ́ pátọ̀ bíi mẹ́wàá àbí mẹ́ẹ̀ẹ́dógún inú wa máa bàjẹ́ pé irú ẹ̀sìn wo wá lè so àwọn èèyàn ló bàjẹ́ jésù kristi kò fi nílẹ̀ bẹ́ẹ̀ fún wa aka bible ibi tí a ríbi tí ìwà àbàjẹ́ ti wà mbẹ́ yìí ọkàndẹ́nu ìwà àbàjẹ́ ni so àwọn wòlíì gidi wà gẹ́gẹ́ bí àpẹẹrẹ mo sọ máa wòlíì kan obìnrin ni torí àwọn èèyàn máa wá ń bà especially àwọn ọlọ́mọdé wípé tó wọ́n fẹ́ fẹ́ yára wíwá obìnrin kan wá wá lọ rẹ̀ ẹjọ́ kan obìnrin tá à ń gbìn ọgá tó sẹ́fífì akílápá ni. Mo fẹ́ sọ fún wípé ìyá yẹn wá sọ fún wípé kọ́nà wọ̀rí nígbà wọn gbàdúrà gbàdúrà ó wá fẹ́ tó lọ́sẹ̀ kan títà wọn ṣe ń gbàdúrà tó ń gbàdúrà ìyá yẹn wá sọ fún wípé ọkọ rẹ̀ ń bọ̀ kọ́nà wọ̀rí ọkọ rẹ̀ ń bọ̀ tó lọ padà ló bá lọlé nígbà ọ̀pẹ ló bá mú ọkọ wá ó wá fi han ìyá àdúrà ṣe nígbà mo rí ọkọ náà bákan náà wọn jọrí àkílá pánà méjèèjà àwọn olóògbé parí ọlọ́run mà bíi ṣe wá nǹkan fúnyàn àmọ́ torí social media tá à ń gbọ́ nísìnyí ó mọ̀ yà mí lẹ́nu ọ̀ní tó ọ̀mọ̀ rí àti gbọ́dọ̀ ẹni tí obi lórí social media ó fẹ́ ọkọ rẹ̀ mọ́ra wọn rí kò lè yá ní 500,000 naira owó ìyá rẹ̀ ká gbọ́ nílò rí ọmọ yẹn padà wá kọlu committee suicide so irú yẹn ló bá nǹkan jẹ́ kí ṣe pé àwọn òní ò wà àwọn wòlíì wà àwọn àáfàá wà ìṣẹ̀ṣe náà wà àwọn ẹbí bẹ́ẹ̀ ni kọ̀ndẹ́mù ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú ìṣẹ̀ṣe ló fi jẹ́ gàdé wípé àwọn èèyàn kò yíra rẹ̀ nígbà wípé tá a bá finú ṣe ọgbọ́n inú tàbí òótọ́ ọ̀rọ̀ ṣe nǹkan lọ́wọ́ ìjọba ọ̀run kọ́nà jáde bíi sẹ́nẹ́sẹ́nẹ́ o
1: àbí o ṣeun lálùkún ẹ̀sà ọjà wọn dágbére
2: nígbà tí tó ní tẹ̀sì tí èmi rí ń bí yàn ni pé ẹ̀sìn tí alágbà ń gan ṣé a sìn bó ṣe yẹ ká sìn ẹni tá ń sìn sáàdámọ. wọ́n sọnù ti ẹlẹ́sìn kìrìsìtẹ́nì pé ká mọ òun ká tó sin òun ni ẹni tá ń sìn tí a mọ̀ ọ̀tá understand bí ṣe ń gbọ́ àdúrà gan tó ọ̀nà ibòmíì láwọn lórí stérin kan torí àmọ́ ẹni tí a tẹ̀lé gan àdámọ̀ òun gan ní ká tó tẹ̀lé òun ká mọ òun tó kínní kò jẹ́ kí nǹkan ó balance tó ìyẹn kó máa jẹ́ bíi tibẹ̀ kò sí ntí ò dánú àwọn ẹ̀sìn yẹn ṣùgbọ́n nta fẹ́ tẹ̀lé àmọ́ díẹ̀ dópin tá a fi ń tẹ̀lé tó báàrin ń ṣe jẹ́ nù ti tóní ti ọkọ àti ìyàwó tí mo rí ń bìyàn ojú pé ti Olorun ba ni ki oko re lori oko na to je pe aya re ni ori e je ka maintain won ka maintain ara wa in the sense that o fe yawo owo re sin wuwo o ni problem o ni nkan kan o se se ko je pe e wa compatible niyan to je pe ori iyawo yen lo je ko wo te ma wu gogo so ma gapa pe iwo lo wa to ba nkan kan iwo ni ohun no ntoju le iwo ni o le je pe tori ori ti e lo je ko ki wo wa blessed be na ni apa keji lodo ti oko na to ba je pe bo ba je pe yawo na ni ori owo ewu gogo to ori owo ti to Olorun ko di mi ma se ni si ni time ko na ma gapa boya odo ko ori oko yen ni je ko pese fun by the time ti a ba je ko lo nsise re mo idile a ma daru eyan je gege bi mara ti emi o mu wa akinado kun de mi nje oniyan si olobe si en te ba fi fe je loni ko ibinu ibi ni yo ti ro pe ti loni a tun gbadun ara wa njo mejo dada akinado kun de mi nje ikonlologo se ti o ba won jo te ke lo ndagbere pe titi gba mi ta tun ma pade ani gbo bi buru se ni kokan wa ode labo
1: ade yin kan odupe pe okun lowo eyin baba ati mama mi fun eto te ba wa dasi adupe lowo yin o nte nse koni di baje o e ni sise se o eyin te ti feyinti ojo ale yin yo dara ojo ale yin yo rorun iso mo yo jina feyin je o eyin te fe pe mi feyin te ni cataract tabi glaucoma ogbodo baje o number mi lekan si ni 08064474794 08064474794 ona ni WhatsApp number mi te ba fe ba mi soro te ba fe pe mi number te pe si na ni lagbara lowo Olorun ba ire la fi pade o.